orúkọ Jésù pé ọpẹ wa ogo ni fún orúkọ yín a dúpẹ́ pé mo ajílẹ̀ lónìí olúwa gba ọpẹ wa a dúpẹ́ o ogo ni fún orúkọ yín orúkọ mi ni àlùfáà Mósè Adébọlá Pọlá ìwé tá ń kà lónìí wà nù Jòhánù kẹta ẹsẹ̀ kejì olùfẹ́ èmi ń gbàdúrà pé inú gbogbo kí ó lè dára fún yín kí wọn kí ó sì máa wà ní ìlera àní bí ó ti dára fún ọkàn rẹ olúwa yóò fún ẹ ní ìlera pípé mo ń bá ẹnìkan sọ̀rọ̀ lónìí tí àìsàn ń dà láàmú ní orúkọ Jésù dìde lórí àìsàn rẹ olúwa wò ó sàn olúwa yí ìgbà ẹ padà àìsàn yẹn jáde torí pé a kọ pé àyà yóò pa àwọn àlejò gbogbo àlejò àìsàn tó wà láàyè lówùrọ̀ bí o ti ń jáde lọ olúwa lè jáde àwọn tó wà lọ́sípítì olúwa wò ìsàn àwọn tó wà ń lé olúwa wò ìsàn ìlera pípé kí olúwa kò fi fún yín kí ìgbà yín kí ó dára kẹ gbogbo ọpẹ lónìí jésù kristi olúwa wa

0: ìdìbò torí pọ̀ gba ráìsì.
1: Yẹ́sọ̀.
0: Àwọn ọmọ rẹ̀ ó jìyà o.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: Wọ́n ẹ sà.
1: Kábíyèsí o.
0: Mo fi torí ráìsì dìbò. Tèmi yé mi o.
1: Yẹ́sọ̀.
0: Mo wo nǹkan lórí afẹ́fẹ́.
1: Kábíyèsí o. Yẹ́sọ̀.
0: Ó sì ń pin ráìsì.
1: Adániwáyé o.
0: Ó ń pin ráìsì. Ó ń pin ráìsì.
1: Kábíyèsí o.
0: Ẹ sà.
1: Máma tọ́jú ọ̀la rẹ̀.
0: Mi mọ torí àwọn tó ṣe ń pin.
1: Jésù.
0: Ṣùgbọ́n.
1: Má tọ́jú ọ̀la.
0: Má ta ọjọ́ ọ̀la rẹ̀.
1: Kábíyèsí o.
0: Ẹ sà. Ṣó mọ̀ pé.
1: Yẹ́sọ̀.
0: Ẹni ń pin ráìsì fún ẹ. Ó fẹ́ fi ra ẹ ni.
1: Kábíyèsí o.
0: Wọ́n fẹ́ ra ìdìbò rẹ ni.
1: Yẹ́sọ̀.
0: Ó ra ẹ ni. Ó ti sọ ẹ́ dẹrú.
1: Adániwáyé o.
0: Bó bá wá dé pọ̀.
1: Kábíyèsí o.
0: Ṣé yóò rántí ẹ?
1: Jésù.
0: Tó o bá padà pọ̀ fẹ́ lọ gba ráìsì lọ́wọ́ ẹ̀.
1: Yẹ́sọ̀.
0: Tó o bá dé pọ̀ tán. Ṣé yóò rántí ẹ?
1: Kábíyèsí o.
0: Ṣé yóò fún ọ?
1: Ṣé yóò ṣílẹ̀kùn fún ọ?
0: Àwa gan tá a jẹ́ wòlíì.
1: Kábíyèsí Ọlọ́run.
0: Tí wọ́n ń wá síwájú wa.
1: Yẹ́sọ̀.
0: Kí wọ́n tó dókè. Tó bá débẹ̀ tán.
1: Yẹ́sọ̀.
0: Wọ́n rántí wa.
1: Wọ́n ìwé yín wo.
0: Wọ́n ìwé yín wo.
1: Kábíyèsí o.
0: Tó clear sọ fún ìwọ.
1: Yẹ́sọ̀.
0: Mo torí ìrẹsì dìbò.
1: Yẹ́sọ̀.
0: Dìbò. Fún ẹni tí.
1: Ẹni tọkọ ẹ̀ yàn.
0: Ọkàn rẹ̀ yàn.
1: Kábíyèsí o.
0: Ti padà sí ilé rẹ.
1: Láyọ̀ àti àlàáfíà.
0: Láyọ̀. Àti àlàáfíà.
1: Bẹ́ẹ̀ni o.
0: Lórúkọ bàbá tọmọ tèmi mọ́.
1: Yẹ́sọ̀.
0: Oríire òní gbẹ̀wòde.
1: Àmì Jésù.
0: Lára ẹ̀jẹ̀ tí ó sàn.
1: Orúkọ Jésù.
0: Ọmọ rẹ̀ ò ní sí mbẹ̀.
1: Àmì Jésù.
0: Tiẹ̀ ò ní sí mbẹ̀.
1: Àmì.
0: Tọkọ rẹ̀ ò ní sí mbẹ̀.
1: Àmì.
0: Táyà rẹ̀ ò ní sí mbẹ̀.
1: Àmì.
0: Mo kéde wípé.
1: Wọ́n yẹ sà.
0: Ilẹ̀ yìí. Yóò wà ní àlàáfíà.
1: Àmì Jésù.
0: Ìdìbò yìí. Yóò lọ ní àlàáfíà.
1: Àmì Jésù.
0: Mo pàṣẹ yìí àlàáfíà. Sínú ìdìbò yìí.
1: Àmì.
0: Àlàáfíà.
1: Àmì.
0: Àlàáfíà.
1: Àmì.
0: Àlàáfíà.
1: Àmì.
0: Àlàáfíà.
1: Àmì.
0: Àlàáfíà.
1: Àmì.
0: Àlàáfíà.
1: Àmì Jésù.
2: Ẹnjìníà mi. Ẹ já dókè lọ́hùn.
3: Praise the Lord.
4: Hallelujah.
3: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí òkè yìí. Ó ní ìyá kan tí mò ń tọ́jú fún ọdún márùn-ún. Mo máa ń tọ́jú ìyá yìí àwọn ọmọ ẹ̀ lọ fi sí àyíká mi pé kí n máa tọ́jú ìyá yìí. Àwọn ọmọ ẹ̀ wà nílùú Òyìnbó. Mo máa ń tọ́jú ìyá yìí ó ti lọ pé ọdún márùn-ún tí mo ti ń tọ́jú ìyá yìí. Nígbà tó di ìṣòro tá a ṣe ní alẹ́ àná mọ́jú àárọ̀ yìí. Ti dẹ̀ ta ra omi tọ́ni ká fi fọ orí. Mo wá fi bọ́ ojú. Nígbà tí mo wá délé, àwọn ọmọ ìyá yẹn ti dé láti bíi 3 days now. Tọ́ ti dé sílé.
4: Iye àwọn ọmọ ìyá yẹn.
3: Àwọn ọmọ ìyá yẹn tó wà ń lu Òyìnbó.
4: Wọ́n ti wá sí Nàìjíríà.
3: Wọ́n ti wá sí Nàìjíríà àwọn méjì.
4: Ok.
3: Nígbà tó dédé, wọn bá mi sọ nǹkan kan. Ṣùgbọ́n lálẹ́ àná tí mo wá sí ìṣòro mọ́jú. Tí mo ra omi tí mo fi fọ orí tí mo fi fọ ojú. Wọ́n wá ránṣẹ́ pè mí ní àárọ̀ yìí. Àyà mi tẹ̀ ń kọ́kọ́ já mu ni. Kí làwọn ènìyàn àbí wọ́n fẹ́ kí n tọ́jú ìyá wọn ni. Àbí mi ò ń tọ́jú ìyá yìí dáadáa ni. Mo ṣe rí tí ìyá ń sunkún. Mo ní màmá kí ló dé. Màmá ní bí mo ṣe ń tọ́jú àwọn. Kò sí ẹni tó lè dàbí ẹ̀mí sẹ́. Àwọn ọmọ ìyá ṣàṣetán. Wọ́n ní nǹkan táwọn ṣe ránṣẹ́ pè mí ni pé màmá ẹ má sunkún mọ́. Omi wa ń bọ́ lójú mi. Màmá làwọn fẹ́ fi mí sílẹ̀. Ọmọ ìyá yẹn ṣà ń sọ pé àwọn fẹ́ mú màmá lọ sí òkè òkun.
4: Wọ́n fẹ́ mú màmá lọ òkè
3: òkun. Wọ́n fẹ́ mú màmá lọ sí òkè òkun.
4: Iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀yin nìyẹn.
3: Èmi wá sọ pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ẹ̀mí. Pé ẹ fẹ́ mú màmá lọ sí òkè òkun. Omi ṣà ń bọ́ lójú mi. Lẹ́nu ìkọ́nù àwọn ọmọ ẹ̀ tó já gbà. Ó wá dáhùn pé iṣẹ́ ọ̀bọ̀ lọ́wọ́ yín. Ṣùgbọ́n àwọn kan fẹ́ mú màmá lọ ni. Èló lálẹ́ fi ṣe business. Owó tẹ̀ ń ṣe. Mo ní.
4: Wọ́n bi yín pé.
3: Wọ́n bi mi lẹ́rìí bẹ́ẹ̀.
4: Ipe èlò.
3: Èlò ni mo lè fi ṣe
4: òwò. Lẹ́lẹ̀ fi ṣòwò.
3: Mo wá ní 2 million. Mi ò fẹ́ ṣọ̀kan. Mo mọ̀ pọ́n lọ́wọ́lọ́wọ́. Ọmọ wọn àgbà wá dìde. Wọ́n wá ní 2 million lè tó yín ta frozen food.
4: Pé 2 million lè tó yín ta frozen food. Àwọn turkey chicken.
3: Àwọn turkey chicken. Wọ́n ní kò lè tó mi. Wọ́n ní ọ̀rẹ́dì. Wọ́n ti pèsè freezer méjìlá fún mi. Mo kọ́kọ́ yíra. Mo yíra nílẹ̀ mo rọ́ọ̀lù nílẹ̀. Ẹni tó bí tẹ̀lé náà tún dìde. Ìyẹn náà ní 2 million lè tó. Ó ní torí pé táwọn bá wá sí Nàìjíríà. Bí màmá ṣe sọ pé mo máa ń tọ́jú àwọn bí ọmọ òkókó ni. Ó wá ní nǹkan tó wà ń bẹ ni pé freezer méjì ti dúró pẹ̀lú generator. Ó ní òun máa fún mi ní 10 million.
5: Jésù. Yẹ́sù.
4: Ẹ̀nàwó síbí.
6: Press your hand.
4: Ìwọ́ bèrè 2 million.
6: You ask for 2 million.
4: Òun sọ 10 million.
6: Yes. I pay 10 million.
4: Ta ló sàmì?
6: Who say amen?
4: Ó yà lọ pàdé àánú la.
5: Jésù.
7: Ọ̀gá o.
8: Yẹ́sà.
7: Ọ̀gá o.
8: Kábíyèsí o.
7: Epo ló ní orú o.
8: Bẹ́ẹ̀ni o.
7: Ẹ̀sà.
8: Ṣá.
7: Mo lè gbọ́.
5: ọlọrun oluwa ka be sadajo yo oluwa wi pe inti a fe se ni sango ataye
8: yesa yesa
5: ti mo fe pe ore die die
8: bani o
5: mo so fe everybody
8: bani sa bani
5: pe your shepherd only show e
8: yesa bani
5: o li e
8: wo li re
5: o gbudo ni se
8: ka be so
5: lati ran yi e lowo
8: oh yes
5: oga
8: yesa
5: envelope ti mo fe seto
8: lojo
5: sunday
8: sunday
5: is 400 envelope
8: ka be so lowo
5: 400
8: George Evelo,
5: Oga,
8: yes sir.
5: Mode Bio,
8: Capisho.
5: Emi mo moye ti a fe fi sinu envelope
8: yi. Beni, beni.
5: Mo mu bu eniyan.
8: Yes sir.
5: O bu e lati support.
8: Eo.
5: Nkan ti mo fe se.
8: Oh yes.
5: Sori gbogbo ori na ba fun lowo yi.
8: Capisho.
5: To le je pe ogun re wa ninu e.
8: Oh yes sir.
5: Gbogbo ori yen.
8: Gbogbo ori ta ba fun.
5: Ni o mo suri anu fun o.
8: Capisho Olorun
5: ni aye. Ati ra anu gbe elomi.
8: Yes sir.
5: O wa ninu ko sanu.
8: Beni, beni. Beni.
5: Kisi anu e nikan.
8: Yara o.
5: Ko sa anu o goro eru.
8: Beni sa.
5: Oga.
8: Yes sir.
5: Koje 5,000.
8: Eo.
5: Koje 10,000.
8: Beni.
5: Koje 50.
8: Oh yes.
5: 20.
8: Eh.
5: 100.
8: Yes sir.
5: Abi 5,000.
8: Beni o.
5: Abi 2,000.
8: Oh yes sir.
5: Abi 1,000.
8: Abi 1,000.
5: Loni.
8: Loni. Pininu e.
5: Kape show. Baba se se ni sango.
8: Yes sir.
5: Sunday.
8: Sunday.
5: To pari.
8: Yes sir.
5: Nilo su.
8: Eo.
5: Beni sa.
8: Losi kejo.
5: Ama se ni le sa.
8: Kape show loru.
5: O ma support wa.
8: Yes sir.
5: Yes sir.
8: Sa.
5: Ma si tu announcement yes sir.
8: Eo.
5: Awon to ma support.
8: Beni o.
5: Mwa de support dada.
8: Oh yes.
5: O de support.
8: Eh.
5: Lati re ipe yen lowo.
8: O ma bere ipe lowo o.
5: A fe fun awon eyan 400.
8: Beni sa.
5: Ni envelo.
8: Ayera yo.
5: Itori anu.
8: Yes sir.
5: Ki won lo fi kun owo oja
8: wa. Ai.
5: Ki anu le fun.
8: Awon
5: da ni waye. Ma mo mo bi o.
8: Eo.
5: Se bi awon eyan wa church.
8: Beni.
5: Wa de ri nta se.
8: Papo gbara wori.
5: Mo ro pe woli kan soro lasan.
8: Ara o.
5: Into ba ni.
8: Yes sir.
5: Contribute si nu e.
8: Beni o.
5: Gbogbo ori to sanu
8: fun. Eo.
5: Mo gbudo jiji anu fun won na.
8: Beni, beni.
5: Ene kan ni emi no ti ni.
8: Ka be se o.
5: Everybody na fi die mule.
8: Yes sir.
5: Iwo to ti ni ye. Iwo ba to ni ye.
8: Yes sir.
5: O le fi bi eni kan jide.
8: Beni o.
5: Eni ye wa le jide.
8: Ka be se o.
5: Ko wa te ipa se ni ye.
8: Yes sir.
5: Ni anu ti san sori e.
8: Yes sir.
5: Sir. Ore.
8: Beni o.
5: Mi ore wo to.
8: Ore wo to.
5: Ma de nte.
8: Yes sir.
5: Se to le se.
8: Beni o.
5: Fi support ti a fe se.
8: Ibo ni pinde o.
5: Gbogbo eyan tewo.
8: O je tewo ti e.
5: Mo na anu si o.
8: Oruko Jesu.
5: Anu oju koroju.
8: Beni sir.
5: In the name of Father.
8: Yes sir.
5: Sir,
8: hey.
5: I love you, Holy Ghost.
9: TTB 05 05 2 5 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 05 05 2 5 2 5 2 8 7 5 7 5 1 8
10: TTB
9: Ejebenio
10: Olajide
9: Olajide
10: Shina Yomi
9: Shina Yomi
10: 05 05 2 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8
5: Gbogbo ẹni sàmì.
8: Ó yẹ sà.
5: Anú lawọ ẹrú.
8: Mi jẹ́ sọ.
5: Tẹ́bọ̀ ti parí ìwádìí òru.
8: Ó yẹ sà.
5: Sango ọ̀tà.
8: Sango ọ̀tà.
5: Sango ọ̀tà.
8: Sango ọ̀tà.
5: Ọjọ́ Sunday.
8: Sunday.
5: Ọjọ́ Sunday.
8: Ọjọ́ Sunday.
5: Ọjọ́ Sunday.
8: Ọjọ́ Sunday.
5: Mo ti sọ wípé.
8: Bẹ́ẹ̀ni sà.
5: Mo ti yan àwọn protocols.
8: Yẹ sà.
5: Àwọn welfare department.
8: Ẹ o.
5: Àwọn protocol.
8: Yẹ sà.
5: Mo ti yan wọn.
8: Kábíyèsí o.
5: Tí wọ́n máa wà ní charge.
8: Jésù.
5: Bí wọ́n ṣe máa select.
8: Oh yes sir.
5: Àwọn ènìyàn.
8: Ayérayé o.
5: Ìwọ tó ní ọjà.
8: Bẹ́ẹ̀ni o.
5: Tí ọjà rẹ.
8: Yes sir.
5: Tó ti wọnú gbèsè tó le.
8: Kábíyèsí o.
5: Tí nǹkan ti dojúrú.
8: Yes sir.
5: Máa bọ̀.
8: Ó jẹ́ máa bọ̀.
5: A kọ̀kọ́ fi ẹ̀mí darí fún ẹ.
8: Yes sir.
5: Tí a bá kọ́kọ́ ṣẹ́ ogun.
8: Ẹ o.
5: Tó da ta kọ́kọ́ rú.
8: Yes sir.
5: A ṣe wá tún support yẹ.
8: Kábíyèsí Ọlọ́run.
5: Ṣùgbọ́n.
8: Yes sir.
5: Tá a bá kọ́kọ́ ṣẹ́ ogun yẹn.
8: Yes sir.
5: Wọ́n bá fún ẹ ní million.
8: Adaniwayo.
5: Wọ́n tún bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́.
8: Kábíyèsí Ọlọ́run.
5: A ti ẹ̀ wá fún mi.
8: Yes sir.
5: Ìwọ̀nba kékèké.
8: Ẹ́ẹ̀.
5: La fẹ́ fi sínú envelope.
8: Oh yes.
5: La fẹ́ pin ní ọjọ́ Sunday.
8: Yes sir.
5: Ìbàjẹ́ wọn
8: kọbọ. Ẹ́ o.
5: Ìbàjẹ́ tún kọbọ.
8: Ẹ́ o.
5: Ìbàjẹ́ wọn kọbọ.
8: Ẹ́ o.
5: La fi sínú envelope.
8: Yes sir.
5: Ta pin lọ́jọ́ Sunday.
8: Kábíyèsí o.
5: Ẹ́sà.
8: Sà.
5: Ẹ́sùmà.
8: Yes sir.
5: Ẹ̀rí ìyá àná yẹn.
8: Yes sir.
5: Ó fi yé mi pé.
8: Bẹ́ẹ̀ni o.
5: Kò sówó tí ò lè là yẹn.
8: Oh yes sir.
5: Tí ó bá mọ tó ń ṣe.
8: Bẹ́ẹ̀ni.
5: Ẹlòmíà ni mo ti dàgbà ju ẹni tó lè máa kiri lọ.
8: Káì.
5: M
0: mo ti dagba ju en to le bere pelu business kekere.
1: Yes sir.
0: O le bere pelu kan o.
1: Bele.
0: Iya kan wa.
1: Yes sir.
0: 3,000 ni mo fun.
1: Ao.
0: Bi owo ta lo kokko lo ra.
1: Yes sir.
0: Nipo ya.
1: Yes sir.
0: Ere re po.
1: Aye ra yo.
0: Yes ni ta minira.
1: Yes sir.
0: Mo so tele.
1: Oruko Jesu.
0: Iji oni wole oyi o.
1: Ami Jesu.
0: Sanguota.
1: Sanguota.
0: Eri wipo.
1: Ao.
0: Eje tete pade lagu meta.
1: Bele sir.
0: Ama se deliverance.
1: Oh yes sir.
0: Lati ago bi meta.
1: Bele o.
0: Simeri.
1: Yes sir.
0: Kato wa ma silet.
1: Ao.
0: Awo ta fe silet.
1: Yes sir.
0: Oruko Jesu.
1: Ami o.
0: Yo dara fo ye.
1: Ami.
0: Ni Sanguota.
1: Ni Sango.
0: Mau Iveset.
1: Mau Iveset ali o.
0: Pati dame bridge
1: sir. Oh yes sir.
0: Soko lo mau.
1: Eh.
0: Iveset center.
1: Yes sir.
0: Lord of Holy Okoto Jesu.
1: Ami o. Lord o.
0: Lago meta.
1: Meta so
0: ye. Oyo Sunday.
1: Oso Sunday.
0: Oli wano mi si o.
1: Ao.
0: Moji se o.
1: Oh yes sir.
0: Gbogbo ẹni fọ sókè sàmì.
1: Bẹ́ẹ̀ni o.
0: Ìjì.
1: Yes sir.
0: Ẹ dákẹ́ pani.
1: Orúkọ Jésù.
0: Oríwọlé rẹ o.
1: Ah.

lẹ̀ bẹ́ẹ̀rin bá tẹlẹ̀ fún ti gbọ́n ti jù á mì tìtìtì àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn ga àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá látinú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀ ní ìkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ sátidé tẹ̀mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ tì fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti máa bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú àtólé ojú àtokò àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

ẹjẹ mú kíní àwọn láti ní ìwé ìròyìn the vangard tó jáde lójúmọ tòní ṣe rí olórí oko ká fata lórílẹèdè yìí ààrẹ bọlá mi tinubu ó ti pọ lọṣẹ fún àwọn àjọ elétò ààbò láti rí wípé ètò ààbò ó gbé pọn lásìkò ètò ìdìbò gómìnà tí yóò wáyé lónìí ìyẹn ní ìpínlẹ ọsùn kí wọn sì rí wípé ètò ìdìbò náà lọ ní ìrànwọ ìrọsẹ ó ṣe ó ní kí àwọn olùdìbò kí wọn ṣe bẹẹ kí wọn tún yáyé síta láti wá dìbò láì ní ìbẹ̀rù kankan àwọn ènìyàn 15 ni wọn yóò máa jáde dupò gómìnà ní ìpínlẹ̀ ọ̀sùn lára wọn la ti rí gómìnà tó wà nípò lọ́wọ́lọ́wọ́ Adémọlá Adélékè ẹ̀yẹn ti abẹ́ àti ẹgbẹ́ òṣèlú PDP bákan náà aṣíwájú Munirudeen Bọ́lá Oyèbánjì ti ẹgbẹ́ òṣèlú APC bákan náà òun ni Najim Salam ti ẹgbẹ́ òṣèlú ADC ààrẹ Bọ́lá Mi Tinubu òun ló pé ìpèyé ìyẹn láti pàṣẹ olùrànlọ́wọ́ rẹ̀ lẹ́ka ọ̀rọ̀ tó lọ àti ìlànà báyọ̀ ọ̀nà nuga òun rọ àjọ elétò ìdìbò ilé wa láti rí wípé ètò ìdìbò náà kò ní kọ́nu kọ́ nínú kí gbogbo ìbò kí ó sì jẹ́ kíkà lásìkò ètò ìdìbò náà inú ìwé ìròyìn the guardian ni ìròyìn ọ̀hún lè tẹ́ntẹ́sẹ̀. ẹ tún jẹ́ fòkú ọ̀bẹ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n lọ sínú ìwé ìròyìn vangard tó jáde lójúmọ́ tòní ẹ gbé àwọn akọ̀ròyìn lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀sùn wọ́n ti rọ gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú àwọn àjọ elétò ààbò àti àwọn òṣìṣẹ́ àjọ elétò ìdìbò láti rí wípé wọ́n rí sí ètò ààbò àwọn akọ̀ròyìn lásìkò ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ ọ̀sùn ẹgbẹ́ NUJ ni wọ́n jẹ́ kọ́dí mímọ́ wípé kí wọ́n gba àwọn oníròyìn láàyè láti ṣiṣẹ́ wọn láì dúnkùkù lájàmọ́ wọn láì ṣe àkọlù sí wọn tàbí náwó gan wọn tàbí dá wọn dúró ṣe wọ́n rí ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n tún rọ àwọn akọ̀ròyìn wípé kí wọ́n rí wípé ètò ààbò wọn ni wọ́n kọ́kọ́ mú lọ́kùnkúndùn ìyẹn ni wípé to put their safety first nígbà tí wọ́n ń tẹ̀síwájú o wọ́n jẹ́ kọ́dí mímọ́ ipe kí o má se sí ìjà tàbí lásìgbò lásìkò ètò ìdìbò ọ̀hún àtẹ̀jáde ni wọ́n tare síta láti ayẹpasẹ̀ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ náà Adéyẹmí Abọ́dẹrìn àti akọ̀wé ẹgbẹ́ Ọlálẹ́kan Akíndòjú inú ìròyìn vangard ni ìròyìn ọ̀hún lè tẹ́ntẹ́ sí.

ẹni tí ó jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà tẹ́lẹ̀ rẹ̀ àtiku abubakar ti ṣe bẹ́ẹ̀ ó ti gbọ̀nà ilé-ẹjọ́ gíga àpapọ̀ ìlú àbújá lọ níbi tí ó ti rọ ilé-ẹjọ́ láti má ṣe gbà kí ààrẹ bọ́lá ahmed tinubu kí ó jáde dupò ààrẹ lọ́dún 2027 àtiku òun ni ó jẹ́ kọ́dìbímọ̀ níwájú ilé-ẹjọ́ ipe ìwé sàbùkẹ́ ti ìsìnrú ìlú tá a mọ̀ sí nysc certificate eléyìí tí wọ́n ní ààrẹ bọ́lá ahmed tinubu lò ipe ayédèrú ni ipe sàbùkẹ́ yìí kan náà ni ó tún fẹ́ fi ṣe jáde fún ipò ààrẹ ìyún lọ́dún 2027 àtiku òun ló ṣe bẹ́ẹ̀ gba ọ̀nà ilé-ẹjọ́ lọ ìyẹn ní ọjọ́ ẹtì nínú ìwé ẹjọ́ tuntun kan eléyìí tó ṣèpè tako ààrẹ bọ́lá ahmed tinubu ẹgbẹ́ òṣèlú apc àti àjọ elétò ìdìbò ilé wa inú ìwé ìròyìn the punch ni ìròyìn ọ̀hún wà láàárọ̀ tòní.

gómìnà sinmi ńlá láyé fún bọ́rọ̀ tí ìpínlẹ̀ ọ̀ṣun yóò bẹ̀rẹ̀ sí ní ṣíṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ láti ọjọ́ ajé tí í ṣe ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún yìí. Àwọn àkànṣe iṣẹ́ yìí òun ni ó gbéṣe láwọn agbègbè lọ́lọ́kanòjọ̀kan ìyún ní ìpínlẹ̀ Rivers látọwọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún. Lára àwọn àkànṣe iṣẹ́ ọ̀hún òun náà láti rí ilé ìwòsàn tuntun eléyìí tí ó wà fún àwọn tí wọ́n bá ní gbúgbùgbùn ní ọpọlọ. Bákan náà lára rẹ̀ láti rí ilé ìwòsàn àpapọ̀ tuntun eléyìí tó wà ní Umu Igbo ìyẹn ní Port Harcourt àti àwọn àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tó jẹ́ akọ̀wé ìjọba ìpínlẹ̀ ọ̀hún Dangogo Wokoma òun ló kéde ọ̀rọ̀ yìí fáwọn oníròyìn ìyẹn nílùú Port Harcourt. Inú wa ní leadership ni ìròyìn ọ̀hún lè tẹ́ǹtẹ́ sí. Ìjọba àpapọ̀ ti fẹ́ ya ẹ́ka ilẹ̀ ìyún sáré ilẹ̀ tó lọ bí 1,000 sílẹ̀ nìyẹn ní olú ìlú ilẹ̀ wa Lábújá about 33,000 acres of land láti lè fi máa sí àwọn ẹranko àti láti máa fi sí àwọn ohun ọ̀gbìn mìíràn ní olú ìlú ilẹ̀ wa Lábújá. Ìjọba jẹ́ kọ́ni bíbọ̀ pé ìgbésẹ̀ yìí ó jẹ́ lára àwọn ìgbésẹ̀ láti lè fi pinwọ́ bí àwọn màálù bí wọ́n ti máa ń dà wọ́n kiri nígboro ìlú Àbújá. Ìjọba jẹ́ kọ́ni mímọ̀ pé àwọn àgbẹ̀ ọlọ́run ọ̀sìn wọ́n lè rí ojú kọ̀ọ̀kan tí wọn yóò máa kó àwọn ohun ọ̀sìn wọn sí láti ṣètọ́jú wọn dáadáa lọ́nà tí wọn ó fi máa rí owó eléyìí tó rọ̀ ṣọ̀mù. Ẹni tó jẹ́ mínísítà lẹ́ka ìdàgbàsókè àwọn ohun ọ̀sìn ìyún Èdè Mukhtar Mahima ló sọ̀rọ̀ yìí ìyẹn lọ́jọ́ Ẹtì nílùú Àbújá. Inú wa The Nation ni ìròyìn ọ̀hún lè tẹ́ǹtẹ́ sí. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Benue ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ dóòlà àwọn ènìyàn márùn-ún kan tí wọ́n jí gbé sá lọ. Àwọn márùn-ún yìí ni wọ́n wà láàrin àwọn arìnrìn-àjò 14 eléyìí tí wọ́n gbé tí àwọn ajínigbé jí gbé ìyẹn ní ojú ọ̀nà Ampechi Omutele ìyẹn níjọba ìbílẹ̀ Uhimini ní ìpínlẹ̀ Benue. Àjọ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ẹni wọ̀nyí ìyún ní òwúrọ̀ kùtù ọjọ́ Ẹtì. Alūkkóró fàjọ ọlọ́pàá DSP Peter Ohodongu òun ni ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn dóòlà àwọn márùn-ún yìí lásìkò tí àjọ ọlọ́pàá àti ikọ̀ ajínigbé tí wọ́n ṣínà ìbọn tí wọ́n ṣi ya ara wọn. Lára àwọn tí wọ́n dóòlà ọ̀hún la tún ti rí ọmọ ọdún 4 kan tó jẹ́ ọmọkùnrin. Inú ìwé ìròyìn Daily Trust ni ìròyìn ọ̀hún wà lára ọ̀tún ni. Ẹ ti mọ̀ wípé kì í dùn kó pọ̀ ṣókí báyìí lọ́bẹ̀ omidan ní gbogbo ọjọ́ Sátidé. Ìṣẹ́jú 15 péré òun náà ni àtúpalẹ̀ ìròyìn ní gbogbo ọjọ́ Sátidé ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Àmọ́ bí bá ṣe ń kúrò lórí ètò òun ni Precious yóò máa wá ka àwọn ìròyìn wọ̀nyí fún yín lédè fìtìfìtì ìyún lédè Gẹ̀ẹ́sì Akọ́júmọ́ lápá àríwá Ìlà oòrùn ìwọ̀ oòrùn orígun mẹ́rin àgbáyé gbogbo ibikíbi tẹ̀ tí láǹfààní láti máa gbọ́ ìkànnì Diamond 88.7 FM Ìlọrin. Ẹ̀ẹ́ní ṣìrìn ẹ̀ẹ́ní ṣìjẹ ẹ̀ẹ́ní ṣìmú ẹ̀ẹ́ní ṣìlẹ̀tẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ń jáde lójúmọ́ tòní kẹ́ ẹ lọ gbàre Omidan Ọláyinka Ajani Ajibade lórúkọ tèmi. Ẹ máa tún ká àárọ̀.

0: nítorí alágbára ni
1: òun yóò sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ ilé iṣẹ́ ìránṣẹ́
0: All of Faith and Grace Ministry tí gbogbo ènìyàn mọ̀ sí Grace of God Fellowship ló ń pe gbogbo ènìyàn sí ibi ètò ìpàgọ́ àti àṣẹ ìfẹ́ lọ́dọọdún wọn Annual Convention and Love Fest èyí tí ó wáyé láàrin ọjọ́ kẹtàlélógún sí ọjọ́ kẹtàlélógún 17-23 August 2026 lábẹ́ àkòrí tí ó wípé the boundless God Ọlọ́run tí kò láàlà ibi tí ìránṣẹ́ Ọlọ́run pàtàkì Pastor Adé Adéyẹmí yóò ti máa fi ọ̀rọ̀ àti àdúrà bí ààlà tí a ti fi ṣe òdiwọ̀n ayé rẹ̀ wò pẹ̀lú àwọn ìránṣẹ́ Ọlọ́run àlàyé mìíràn tí àwọn akọrin Voice of Grace Choir àti Fitrap ló fi mọ́ àwọn akọrin mìíràn yóò sì máa fi orin sọ̀rọ̀ ẹ̀mí ètò àṣekágbá lọ́jọ́ Sunday yóò bẹ̀rẹ̀ láago mẹ́rin ìrọ̀lẹ́ ní ilé ìpàgọ́ tó wà ní Ọlárewájú Road TPO 95 Yaima Ìlọrin ní ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ bá ti gba ẹgbẹ́ World Assembly Headquarters lọ sókè ni gbogbo ètò yóò ti wáyé wá láti yí odi àti àlà tí a ti mọ yóò gbọ́ ògo rẹ̀ ká kúrò Jésù ń dúró de ọ Special Apostle àti Prophetess Ọbágbémiró ni olùgbàlejò Igimosh Convention Love Feast 2026 ni

Kúndíá ọ̀ṣọ́ wẹrẹ ọlọ́mọge tó lé ní igba wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́. Wọn ò gbin, wọn ò sọ̀rọ̀, wọn ò pariwo. Àmọ́ kíkùn ni wọ́n ń kùn bíi olúkoyin. Wọn ò wọ aṣọ, wọ́n ró ìró kíjìpá tó ti mu omi aróyó. Wọ́n ró ìró náà lọ́nà tí wọ́n fi yọ ọyàn wọn kan síta. Wọ́n tún ìró orí wọn yẹtuyẹtu. Wọn ò fi nǹkan kan bò ó. Wọ́n jẹ́ ẹ̀ka igi tó ní ewé lára lọ́wọ́. Wọ́n fi borí wọn. Wọ́n rìn lọ láàrin ìgboro láì sọ̀rọ̀, láì kọrin. Wọ́n kàn ń kùn lọ ni. Kàyéfì oní ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ fáwọn tó ń wò wọ́n. Àwọn tó ń wò wọ́n àtàwọn ọmọ wẹ́ẹ́rẹ́ ń tò tẹ̀lé wọn lẹ́yìn. Wọ́n gbéra láti ilé mọ rẹ̀mí ní òkèrèwé. Wọ́n gba ọ̀nà ìtakọ̀n kọjá. Ẹ̀ta oró àwọn èèyàn tó wà nínú ọjà gẹ́ fẹ̀rẹ̀ mú ojú, imú, àtẹnu. Wọ́n fẹ́ rí itú táwọn ẹ̀dá wọ̀nyí fẹ́ pa. Wọ́n kúrò ní ìtakọ̀gun. Wọ́n yà sí ọwọ́ ọ̀tún. Wọ́n sì dorí kọ ọ̀gbọ́n ọya. Àwọn èèyàn náà retí itú tí wọ́n fẹ́ pa. Wọ́n sì ń wo ilé olóyè omíyalé lọ́ọ̀ọ́kán. Àwọn ìwọ̀fà méjì kan ń gba ẹ̀yìn àgbàlá rẹ̀ lọ́wọ́. Nígbà tí ọ̀kan nínú wọn dúró sí i tó tatí gé, ló bá pe àkíyèsí ẹnìkejì rẹ̀. Bálíkì, ó mọ̀ dàbí ẹni wí mú ń gbọ́ nǹkan. Bálíkì náà dúró, òun náà retí gé. Irú ọ̀hún dàbí ìgbà tí oyin bá ń kùn. Ló bá sọ̀rọ̀, ló fohùn ìfẹ́ sọ̀rọ̀. Oyin pẹ̀, kí loyin a máa wá dákò dìrí a? Ṣé ìwọ ló sì hàn á ni? Ó ti ẹ̀yìn sọ̀sọ̀kùsọ̀ rẹ yìí. Bálíkì, dẹ̀pẹ̀rí, èyí máa kúrò láwàdà. Kinní náà máa ń súnmọ́ wá sí i. Ìwọ fetí sílẹ̀ dáadáa. Ó rí bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ kọ́, òótọ́ kọ́. Irọ́ ni yìí ni wọ́n wà nígbà tí olóyè omíyalé ṣájáde fòkì láti inú ilé. Ó ń kígbe pé òun dáràn. Ogun ti débodè. Ogun ti ká òun mọ́lé. Ta ni òun ṣẹ̀? Ọ̀ràn wo lòun dá? Ọṣẹ́ wo lòun ṣẹ́? Ta lòun tẹ̀ lọ́mọ pa? Ogun obìnrin rèé àbí kí ni? Kí àwọn mẹ́ẹ̀ta tó ṣẹ́jú pẹ́. Àwọn bí ogún bí ọgbọ̀n nínú àwọn tó wọ́de ti ya wọ àgbàlá ibi tí wọ́n wà. Wọ́n bẹ̀rẹ̀ sí pariwo ogun. Omíyalé bọ́ síta. Ilẹ̀ mọ́ bá ọ lónìí. A kó gbìgbò rẹ mórí igi. Ẹyẹ rẹ lè fò mọ́ wa lọ́mọ́. Omíyalé, o ti fọwọ́ ara rẹ fa wàhálà. Ilẹ̀ mọ́ bá ọ lónìí o. Agbada ìyà rẹ ti gbóná. Ojú ẹ̀sìn rẹ ti sú. Kágbàdo ìyà rẹ máa ta para para lókù. Kójú ẹ̀sìn rẹ sì máa rọ̀lẹ́ ọ lórí wàràwàrà lòsìkù. Mọ̀rẹ̀mí ó kọjá sí iwájú. Ó famusún jáde sójú agbo gomboro. Mọ̀rẹ̀mí ní kí olóyè wo mosún dáadáa. Oníṣẹ́ ò mọ̀. Olóyè wo mosún tòótọ́. Ló bá mi orí rẹ̀ pé òun ò mọ̀. Ó lóun ò tiẹ̀.

0: riri òun o rìnà kò rí rárá mọ rẹ mi fi ojú burúkú wo olóyè lẹ́ẹ̀kan sí ló bá sọ̀rọ̀ mo tún fún yín láàyè lẹ́ẹ̀kan sí pé kí ẹ sọ òótọ́ tẹ bá kùnà láti sọ òótọ́ ń jẹ́ kí lẹ̀ lanu kó gbé yín mi láàyè ojúmọ rẹ mi ti yí padà lágbárí rẹ ojú rẹ ti bẹ́ẹ̀ gún funfun inú ojú náà ti pòórá àfi bí ẹsẹ̀ iná ni ẹyin ijú rẹ̀ méjèèjì ṣe pọ́wẹ́ ẹ̀ kò ṣe é wò lẹ́ẹ̀mejì fún olóyè rárá olóyè ò mọ ohun tó lè sọ ète rẹ̀ méjèèjì ń jì mọ̀ọ́mọ́ ni ara rẹ̀ sì ń gbọ̀n láti ran orí rẹ̀ dé èékán náṣẹ̀ mẹ́ẹ̀ mọ̀ rí nǹkan kẹ́ ẹ sọ yé mi ẹ dábọ̀ ni mo rẹ̀ mi bá sọ̀rọ̀ jẹ́ kí mi wí sí ọ olóyè ọmọdé yìí kéré sí ẹgbẹ́ ọmọ ọmọ rẹ lẹ́ẹ̀mẹwàá ètò ń kó máa súnmọ̀gbẹ́ ká bá tún bí ọ léèrè lẹ́ẹ̀kan sí kọ́ bá jẹ́wọ́ máa mú ọ jẹ́ ọ ní tipátipá o a sì máa mú ọ ràáfin òdúdú àbábá ńlá ríà yèsì ló lọ́mọ ọwọ́ mo sún yìí olóyè yèsì ló lọ́mọ ọwọ́ rẹ̀ olóyè bá sọ̀rọ̀ ó ní mo fọlọ́run sẹ̀rí mẹ́ẹ̀ purọ́ ẹ̀ẹ́sẹ̀ mi mẹ́ẹ̀ tí ẹ̀ fọwọ́ kàn rí ọdún àtẹwọ̀rọ̀ ń gbọ́ kí n bá ń purọ́ o ni mo rẹ̀ mi bá ní ó dá nígbà náà àwọn ìyàwó olóyè náà ti ń rawọ́ ẹ̀bẹ̀ bí eṣinṣin wọ́n dákun àtàyẹ ẹbẹ̀ délẹ̀ bí àlámù wọ́n sì ń ràn bíi gèrígè mo rẹ̀ mi bá na ìrọ́kẹ̀ òòṣà ọwọ́ rẹ̀ sí olóyè pé kí ó gbà dáníkíá pẹ̀lú ìbẹ̀rù bójó ni olóyè fi gba ìrọ́kẹ̀ òòṣà náà èyí ti ṣe ọ̀pá àṣẹ ṣékélé tí ìyálódú ẹ̀sìn mèrè fún mo rẹ̀ mi ká tó ṣẹ́jú pé a fi wẹ̀ẹ̀rẹ̀wẹ̀ bí ẹni yín àgbàdo ẹrùn òní eléyè bẹ̀rẹ̀ sí ka iṣẹ́ bíi tóun ti ṣe sí ọmọdé náà lára bó ti ń sọ ló ń fi ẹ̀rí tì í bó ti ń sọ ló ń sọjọ́ kọ̀ọ̀kan tóun lọ ka mọ́ lóru ó sọ pé òun fipá bá mo sún lò pọ̀ ni ó sọ pé ẹ̀ẹ̀mẹ́ta láàrin ọ̀sẹ̀ lòun máa ń ka mọ́ lóru ó sọ pé kì í ṣe pé òun ní ìfẹ́ rẹ o pé òun kàn fi ń ṣe ìka ìbínú bàbá rẹ̀ tó yá èèbù lọ́wọ́ òun tí kò san ni kódà ó sọ débi pé òun fi dá bàbá rẹ̀ lóró ni ó sọ pé òótọ́ lòun taari mo sún síta nílé òun bẹ́ẹ̀ ló ń sọ bẹ́ẹ̀ ló ń jẹ́wọ́ bẹ́ẹ̀ ló ń tú àṣírí ìkọ̀kọ̀ ohun tó ṣe kò sẹ́ni tó gbọ́ ohun tó lóye wí lọ́jọ́ náà tí ò gbà pé aṣebi àti olubi ẹ̀dá òní olóye gbogbo àwọn tó sì wà níbẹ̀ lọ́jọ́ náà ló wo ọmọ rẹ̀ mi gẹ́gẹ́ bí àkàndá ẹ̀dá mo wá gbà gbangba pé mọ rẹ̀ mi kì í ṣe èèyàn lásán kì í ṣe ẹran rírọ̀ ìrun mọlẹ̀ ni wọ́n ní lákọ̀ọ́kọ́ olóye ṣẹ́ kalẹ̀ pé òun kọ́ lòun sọ mo sún di ìdàkudà àmọ́ lẹ́yìn tí mọ rẹ̀ mi fún ní àṣẹ ọwọ́ rẹ̀ olóye wá di ẹni tó ń kà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ bí àjẹ́ tá a gbo ewé ọ̀bọ̀ fún kàyéfì ńlá gbà ní èyí o wọ́n bẹ̀rẹ̀ sí ní fi olóye ṣe yẹ̀yẹ́ kùlà wọn ò tiẹ̀ rò pé olóye ni mọ́ làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní fọ́n yìí fẹ́ sọ̀rọ̀ agbáyà olóbùúkú àtolòsí èèyàn àlùmọ́ngèrí ẹ̀dá kéèsè kò lọ́nà olè ọ̀lẹ́ oníṣekúṣe àtàwọn ọ̀rọ̀ míì ó fi yán sílẹ̀ ó ń dòkèlè ọkà ìtaláàmù olódòǹgboro ọ̀rọ̀ nídi àsí rẹ̀ túlò ni ó pẹ́ kí ọtí mi ṣe àṣegbè kan sí àṣepamọ́ lọ́wà gbangba dẹkùn lónìí o kedere bẹ̀wò ẹlòmíràn tilẹ̀ ń kọ àbùkù tí wọ́n ti fi ń kan olóyè lórí wọ́n kọrin lóòótọ́ wọ́n kọrin ọ̀hún. nígbà tán kọrin tán àfi bí kí ilẹ̀ kó lanu pẹ̀rẹ́ kí olóyè kó sì kó sí kóró ní lọ́jọ́ náà ẹ̀sìn ò tó ìyà ìtújú òtú àbùkù tí wọ́n fi kan lóye lọ́jọ́ náà. Àwọn ọmọ inú rẹ̀ bẹ̀rẹ̀ sí wọ itọ́ ẹnu sí lára. Mọ̀rẹ̀ mi ní kí olóye dìde dúró. Kíá bí mọ̀nà ló dìde. Ojú iná kọ́ lè wùrà ń rùn. Bí ìyàlá bá sì ń gbéni sánlẹ̀, kí ni kékeré ìyà ń ṣe tí ò lè máa tọ òkìtì ọ̀bọ lórí ẹni. Mọ̀rẹ̀ mi ní kí olóye fi ìrọ́kẹ̀ òòṣà kó fi lé òun lọ́wọ́. Ǹjẹ́ tí ẹ mọ ohun tó dùn wá ní jù nínú ọ̀rọ̀ yìí? Mọ̀rẹ̀ mi kọjú sí àwọn ìyàwó rẹ̀ tó ń rámù nílẹ̀ bí èṣìṣe. Làwọn náà bá dáhùn, rárá o, olúwa mi, àmọ́ o, àánú ni kò ṣe. Mọ̀rẹ̀ mi tún fohùn ìfẹ́ sọ̀rọ̀. Ṣé ẹ rí i? Ẹ ṣe wí ó fọmọ ìlóyún ló ń dùn á o. Ojú ìfẹ́rú rẹ̀ kú. Bó ti rèrè wí kó lóye dàgbà jù bẹ́ẹ̀ lọ. Bàbá mi gbéyàwó làgbọ́. Àgbọ́ wí iye mi relé ọkọ. Àwọn èèyàn sọ pé àkíkà òótọ́ ọ̀rọ̀ lọ̀rọ̀ tí Mọ̀rẹ̀ mi sọ. Ohun tó burú ni wí olóye yarú ẹsẹ̀ bàbá rẹ̀ lára ọmọ. Ó fi oró yoró, ó sì kẹ̀dà ló mọ̀ ń ṣe bẹ́ẹ̀. Ó dọmọ lọ́mọ sínú àdánwò ayérayé. Ó sì kà, ó jẹ́ṣe tiẹ̀ bẹ́ẹ̀, ajá ó mọmọ tiẹ̀ fún lọ́mú. Ó mọ ti odò ọ̀yà pajẹ́ sọ́dà. Ó ṣètòrí ìṣẹ̀lẹ̀ ìran bàbá oníbàbà sọ́run àpàpàǹdodo. Nítorí wí olówó, nítorí wí olọ́lá, nítorí wí ó gbajúmọ̀, ó sì láyan ọba yè jẹ́ kalẹ̀ gbáà. Ó sọ̀rọ̀ rẹ̀ dẹrù jẹjẹ sí gbòòrò. Tìbínú ni Mọ̀rẹ̀ mi fi sọ̀rọ̀ ṣàkàṣàkà sí olóye lọ́jọ́ náà. Onítàn gbà yín pé òun ṣe ayé wá. Ó kábàámọ̀ pé ojúmọ̀ràn ló mọ òun lọ́jọ́ náà. Ó rò pé òun ìbá mọ̀ pé bí ọjọ́ náà ṣe máa rí rèé. Òun ìbá ti sun òun ò bá ti tún orun òun sùn. Ènìyàn bí èṣù, èṣù bí ènìyàn ló jẹ́ òun láàárọ̀ ọjọ́ náà. Ká má parọ́, ká má ṣèké, ẹ wò ó ká má ṣàbàdà. Mọ̀rẹ̀ mi àtàwọn ẹgbẹ́ rẹ̀ fojú olóye rí àtàlanta bàbá lárùbà. Àwọn èèyàn ló má tún fohùn ìfẹ́ sọ̀rọ̀. Lónìí la máa jẹ́ kí ìhàn bàbá rí aláàfin mọ̀ wí ó tó gẹ́. Ẹ̀gbí kí ìhàn ọkùnrin fi yín lọ̀ọ́ obìnrin tó gẹ́ o. Alubàtarí hàn gbọ́dọ̀ dárin fún wa mọ́. Kí wọ́n bá tún dárin ìyá fún wa, a ní ìgbé. Kóńkó jábélé la máa fi ṣe. Mọ̀rẹ̀ mi àtàwọn ẹgbẹ́ rẹ̀ pàṣẹ fún olóye pé kó níṣó láàfin. Ní gbangba wálíà pé kó níṣó níbi táwọn ó ti dá sílẹ̀, táwọn ó ti tún sà pé bí ikú ló jẹ̀bi ni, bí pàkúté ni, bí ọlọ́dẹ tó tọ́ sí ló jẹ̀bi ni. Ìgbà táwọn bá dáàfin lọ́dọ̀ ọlọ́fin ayé, ọ̀rọ̀ á ṣe é sọ. Olóye bá dìde, ó fẹ́ wọ yàrá kó tún ara mú. Àwọn èròjà ẹnìkan ti ẹ̀kẹ́ tó pé ẹ má jẹ́ kó wọlé o. Kó bá fi lè wọlé pẹ́rẹ́, ẹran lọ àkèrè ní o. A nìrẹ́ rukú mọ́ o. Èyí ló mú kí wọ́n fa olóye ní apá. Wọ́n mú jáde bí ìgbà tí wọ́n bá mú aláàárẹ̀. Ó di rẹrẹ ní ààfin Oòdùà ilẹ̀ Ẹfẹ̀. Erin táwọn ọmọ rẹ̀ mi àtàwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n fojú olóye rí. Ojú ewé kẹrìndín ní 90 ibẹ̀ náà láwà. Ibi náà ni orí 12 ibẹ̀ ló parí sí. Ìwé Mọ̀rẹ̀mí àjàsòrò látọwọ́ alàgbàdé bò àwẹ́. Ètò Ayọ́ka òun náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ o. Ẹ já ṣe mú díẹ̀ mú padà bọ̀.
1: Ayọ́ka, Ayọ́ka, Ayọ́ka.
0: Ṣé ni jẹbẹtẹ gbọ́mọ lólùjọba lọ́wọ́ tí ò mọ ohun tó lè ṣe mọ́? Ẹkù tí ó dé láàrí tẹ́lẹ̀ tá à ń wíjọ́, ọdẹ pàápàá là ń wá báyìí tá à ti rí. Ṣé bàbá olóye wá àsìkò ṣàìdá sí ọ̀rọ̀ náà? Ó náà ní àwọn òfìyẹ àbíyèsí pé ìlú lè máa dún pamínkú pamínkú pé mẹ́lọ mẹ́lọ la fi jó o. Ó ní ohun tó ti ẹ̀yẹ òun lẹ́nu nínú ọ̀rọ̀ yìí ni irú agbára àti òǹfà tí ọmọdé ọ̀hún fi yára sáré kó àwọn ohundíá tó pọ̀ tó bẹ́ẹ̀ jọ. Ó ní àfi bí ọjà ní ìta àfin Oòdùà ń rí, Olorun tun kiyesi igboya to fi n soro ati awon oro akin oro kendu kendu to n ti enu re jade oni beyan ba tun sakiyesi daada ona to gba kawo mi yale to si mu wa si afin ki se oju lasan lo fi ede fe soro mo ti gbagbo wi agbara kan a lowo re komiti komi pa bi otin a ma je ki aro le mo wi iyawo omo oran mi yan ni mo re mi se wi e somo lasan wi gbogbo wa la mo pe akan da eda ni nibi to loye kan soro de re ni oju owe adorun adorun ibe na la wa inu we mo re mi aja sore won gbagbe ori ketala ibe la wa ibe na la si mo se ni dede sibi loni ta fi ipade si ojo mejo last year alone e ka tun pade ni ago kan na iyan lago meje abo aro lojo mejo lori eto ayoka keni to ti gbo ko so fe ni ti o ti gbo pe pe eto ayoka n lo ni Canada Monday 8.5 iwe mo re mi aja soro na lanka lowo latowo alagba debo awe a tun pade lojo mejo last year alone Babatunde Aziz Oloye one ololo otu eto yi nima ti olowo button mi Daniel Afolabi Nelsdey to na lo ba mi pe gbogbo e papo pelu aga mi ba mi pada mi dada Ezekiah Atolagbe Iziman Ife Oluwa Adebayo Ayani Mashaun loko mi ipade wa gbo bi ojoro o dojo mejo o la se ledua

àdúrà lágbára ìmá wáyé ní dédé àgógún mẹ́rin ìrọ̀lẹ́ lèsì àdúrà náà máa bẹ̀rẹ̀ gbọ̀ngàn àtànkọ́jọ̀ tọ́ḿbẹ̀ lọ́pọ̀sìtì ìlọrin grammar school igs ìlọrin ìpéjọpọ̀ náà ti wáyé bàbá wa wò nílànì tí náà gbẹ̀rẹ̀ mẹ́ńdọ́là lálá lọ́kàn wọn prophet ok paul lọ́lọ́run ń lò fún ìtúsílẹ̀ gbogbo ènìyàn evangelist tó dé àkítìbú ní àmọ̀.

0: to won ni baba da ogbon odun ma pe baba da ogbon osu re yo si ko nitori pe won ni adajo ma se ata asoro mata se biru won ba sonu o di dandan ka wo won ri ojo ke dogun osu kejo odun egba o le meridini ogbon 2026 oje ojo eleti o lapere gba eye ni ipele osun papa julo lori eto idibo anse ijoba ni ipele osun oni ona ni oro eto idibo ni ipele osun ti o se be ti ngbina ya ti nlo ni kokko ejeji eleto tumo si pe awon oludibo ajo olominira eleto idibo ilewa won ti gbaradi won ti nsese takutaku lowo awon ludibo royin je ko di mimo wi pe pupo nu won won ti njadi lo soju to eto dibo lati lo re dibo se oju se won gege bi omo orilede Nigeria eja ma fi yan kira wa wi pe akabo sori eto gbagede ajoro foto ni ojo ike dogun osu kejo odun 2026 onile mokiyi alejo tin be lode ile yi gbogbo yin pawata ni moki lale lolodi kokan ayodeji ayola oloko mi e kaabo sori eto gbagide ajoro loni on ti mo fi bere lekan ona ni akori ti ajo lanfani lati ma se agbeyewo re loni oro eto odibo ipinle osun an se ijoba awa arawa lori lede Nigeria oni on ti a menuba awon akoroyin nile ise wa won tin be kaakire tubu ati iro ni ipinle osun lati boju to bi kan se nlo ninu eto idibo ni ipinle osun gbogbo bo ba se nlo ona la ma buyin gbo ni kan yi akiyin e farabale kele lanfani lati ma mo bi nkan se lo sugbon ko to di pe a ma wa kan si awon oroyin wa tabi ti won ma pe wole lati jabo oroyin fun wa awa ti a nbe ninu yara igbon saife yi a ma so awon kankan ele ti o ni se abi to tin sele seyin bo iyen saju eto odibo yi tin waye loni awon kankan to sele atawon kankan to je pe o se se ko sele ati awon kan mi awon wo gan ni won be nibe eto odibo yi awon esu alaabo awon ti soro lede won ti ko bitibiti awon esu alaabo jade pe eto odibo ise agbodo ri daju pe o je onirowo-rose ti o ni si bayo kankan nunu re agbo nirole ana are wa Ahmed Bola Tinubu won foro lede won ni ajo eleto odibo eyin esu alaabo eri daju pe eto odibo yi o je eto gbonje fegbe to gba wo rebo ti o segbe leyin enikan ni bo ti le wo kire omo pe e je ki ife nu awon araalu ko se be ko farahan ninu eto odibo yi mo wa layo lanfani lati ma so fun yin pe emi ni kankan ni mo nbe ninu yara igbon saife yi emi pelu lameto awujo lajo ma wo sakun kinyo ni sansan iyen laaro yi iyen comrade Abdulaziz Hussein omotosho awon ni ajo ma wo sakun lori oro eto idibo ipinle osun ah mo kin e ko jumo baba
1: no wa ti sa
0: e seun
1: akori dasi ko yi
0: e seun
1: a ni sise se o
0: ami aso lo
1: se diamond ni jona
0: ami
1: aki gbara ni na pe aku gbogbo gba olohun ni joshua a fi ipinle osun atori di nigeria a fi le olohun lowo gbogbo tí ó bá mọ jẹ abajade bẹ ọlọrun jọjọ tí ó tu wà lára
0: amen
1: ẹ ṣeun
0: ẹ jẹ àti bí kò lọdún 2022 o ní gómìnà tí ń bẹ lórí àlífà ṣùlọwọ gómìnà jackson nurudeen adeleke tí wọn dìbò yan tábà wo òun pẹlú ẹni tó jẹ gómìnà ń gbà náà oyetola gboyega tó jẹ mínísítà lọwọ báyìí iye ìbò tó gbé jackson wọlé a rí pé nǹkan tí jackson gómìnà adeleke tó fi ju oyetola lọ ń gbà náà kò fẹ́ pé ní 500 táwọn èèyàn ń pè ní 500 nítorí pé ó lé ó súnmọ́ 500 ni nítorí pé ó lé ní irínwó dáadáa èèyàn 400 tó fi gbé now ọdún mẹ́rin wẹ́rẹ́dìwẹ́rẹ́ oló ti ń lọ oko gbàgbé yìí tí wọ́n ti ń lọ sínú ètò òdìbò míì ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́ wọ́n fẹ́ bí báyìí pé ọ̀rọ̀ à ń ṣe ìjọba ìjọ ó tilẹ̀ pọn dandan pé à ń padà díje lẹ́ẹ̀kejì dupò bóyá gómìnà àbí ààrẹ.
1: Ok ṣe àti bẹ̀rẹ̀ náà ni.
0: Àti bẹ̀rẹ̀.
1: Ṣé rí máa ń dà kí àmọ̀bíta ti ń bọ̀ kálí àmọ̀bíta dé dúró because àtàná àtòní ni ó tọ́ ka bóòlù ọ̀láwó ṣe rí kọ́lọ́ máa jẹ́ kí ọ̀láwó tún burú jù tó because lórílẹ̀ nàìjíríà a mọ sábà fọdún yẹn dún.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣe understand. So yóò máa bá ẹ̀rọ pé ẹ wo wà tí Jonathan wà níbẹ̀ tá à ń rí breakout of insecurity yàrá ń dẹ́ à bomb yaya market máa ra bá Labuja ẹ̀wọ̀n pé kí ni ẹ wà lójú kan gbà yẹn tó lágbára gan a wá ń ké pé ha irú problem wo rèé pẹ̀lú àwọn ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ìgbà náà bí kí mínísítà ó sọ̀rọ̀ ń gbà wọ́n àbí ó ti yé káwọn the then almighty governor kí wọ́n ní kó gbẹnu sọ̀hún bí ọ̀rọ̀ kan tí ìyá Okonjo Obi Ala sọ the then former finance minister tó ní báwọn ṣe ń pinwó excess crude oil yìí tó bá dásìkò kan wà lóde kí láfẹ́ ojàmúyà ni àtàwọn nǹkan mí táwọn ìyá yẹn sọ àtàwọn cbn governor gbà yẹn ṣé tẹ̀ bá gbàgbé ìwà ń bà wà lọ́ gẹ́gẹ́ bí aráàlú wípé àṣìjọba wa wà powerful débi pé wọ́n ní gbọ́n tí aráàlú ń fẹ́ ni ṣe gẹ́ẹ̀tì mi ìwà àwọn ń bẹ̀rù pé bóyá tí a fi wá wò pé change ẹgbẹ́ security pé change yìí kó dé kinní kan everybody you know awesomely la tẹ́wọ́ gba bàbá Buhari tó wá láti inú ẹgbẹ́ apc gbogbo maji and all of that ń gbà náà lọ́hùn ṣe gẹ́ẹ̀tì mi pẹ̀lú àwọn kinní yẹn wá ṣẹlẹ̀ ìròrí ọmọ nàìjíríà tó pọ̀ jù ní wípé ẹgbẹ́ Jonathan fẹ́ sọ sí di ayari torí ń tà ń pà sí ìfòdínú ìṣèjọba ní security àti pẹ́nu ọ̀kárẹ́ nínú ìṣèjọba sí ààrẹ ló lágbára ni àbáwọn gómìnà àti gbà ẹ̀rọ rẹ ti ń bọ̀ ká mọ lọ́mọ wò ṣe ti gẹ́ẹ̀tì mi now ẹ̀rú wa ń bà wá pé ta bá tún wá rí tuntun lè ju Jonathan yìí lọ mi sọ kébi ẹnìkan pé ta bá tún rí tuntun lè ju Jonathan yìí lọ ikú ni o gbàdí Buhari ní sẹmọ tó tẹpo sẹmọ bọ́rọ̀ ajé ṣe rí wọ́n ti bọ́ dáa gbogbo nǹkan wa lọ sókè bó ṣe kó chip tó sì tì sí ohun wọn ju ti Jonathan lọ ń gbà náà lọ́hùn èmi ọ̀tá tún wá gba ni lẹ́yìn ti Buhari bàbá goslo kíní gan bá tún rí mi ó tún lé ẹkú tún wá tún wá bára wa nísìn ni mo fi bẹ lọ́hùn pé kọ́lọ́ mọ jẹ́ kí a tún máa mọ bẹ́tà yesterday tó bá dọ̀la ibo làwọn lọ ni wípé a wọnú tàn ní ráńpẹ́ gẹ́gẹ́ bí torí tẹ́ sọ yẹn pé bó lànà
0: ìbéèrè tí mo ìjẹ́ ó tilẹ̀ pọn dandan pé à ń padà díje nígbà tá a bá di ààrẹ tàbí gómìnà àbí ọmọlẹ́gbẹ̀mọ asòfin gan sọ̀sọ̀ ṣùgbọ́n mo fẹ́ kí a ṣe ìgbéléwọ̀n lórí ọ̀rọ̀ ti gómìnà àti ààrẹ ni pé tá a bá wá sọ wípé ókè dandan o a padà díje kí ni ìgbéléwọ̀n tá a lè fi padà sọ wípé ẹni gbọ́dọ̀ padà díje dupò gómìnà tàbí ààrẹ.
1: Ẹ jẹ́ kí mi ò da yín lọ́wọ́ bàbá tí ká máa lulẹ̀ lọ bí bóyá yóò fi gbéra wọn nígbà tó yẹn bá sọ tó bí kí náà fi gbégbéra wọn kí náà factors ní first ten ọ̀ ṣe understand tó fi di pé wọ́n dìfìtì Oyetola tán ni èyí fi débẹ̀ bó kí náà permutations but kí yẹn wà aside fọjọ́ mi ká lọ bí n tẹ́ béèrè tààràtà. Ọmọ bá tìṣà tí yóò bá sòṣùwọ̀n ká sòṣùwọ̀n ṣe pé ó dáwọn tẹ́tà yẹn máa ń lò.
0: Ẹ mọ̀ ìdí tí mo fi ń bèrè ìbéèrè kò fẹ́ sí pé a gbọ́ pé gómìnà kan jẹ ní Nàìjíríà
1: tí
0: ò ní sọ pé òun fẹ́ ṣe ètò ẹlẹ́ẹ̀kejì àbí ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà.
1: Àìdùn ọ̀sán nìyẹn mú
0: mẹ́jọ̀lá
1: bọ́sàn bá dùn
0: èèyàn mú un bá
1: mú lọ ni mo wá bèsè rí ọ̀sán gangan fún ẹ̀ tó dùn àtòsùn ọ̀tá fi wọn ẹgbẹ́ ẹgbẹ́ kásìkò ìgbéléwọ̀n pé kí ni àti ẹ̀fín máa ń wọn ṣẹ́gẹ́ ni yóò padà wá fi kó mọ́ padà wá òkè kí ni fẹ́ lọ tó mú bẹ́ẹ̀ sí ṣẹ́gbó láti kú scale kí ni tó yẹ kó jẹ́ scale gangan ọwọ́ àwọn aráàlú ló wà. Ẹ̀rí ìjẹ́ bí ó ṣe alákọ̀ọ́ àbí ètò ìṣesí àbátan lẹ́yìn tó pàṣẹ lẹ́kẹ̀jì tán o ẹ jẹ́ kí káwọn ti ń bẹ̀rẹ̀ náà máa wò ó pé àbùkẹ́sà àwọn ti wà yìí o àwọn tó ń bẹ̀rẹ̀ ka ètò gẹ́gẹ́ kan mọ̀ pé iṣẹ́ ń bẹ máa táwọn gbọ́dọ̀ ṣe. Kí ni ti mọ́bìrì lọ́wọ́ ni wípé tí ká nílùú kan ń bẹ ní ìṣọ̀bá ti ṣà a wá gbà fún yányán wípé gbogbo tẹ́bi tábà ti lọ́nà là ń lọ ṣe gẹ́tẹ̀ ẹ̀ wá tà kọ́kọ́ tán arí pé ẹ ṣe wá dáadáa ẹ fún wa létò ọ̀fẹ́ tó dáa ẹ gbọ́ mi yé.

0: ẹgbẹ́ òṣèlú APC lọ́wọ́lọ́wọ́ la ṣe ń sọ̀rọ̀ yìí.
1: Bóyá wọ́n múra lọ́wọ́. Ẹ jẹ́ kí a wò báyìí. Lórí ọ̀rọ̀ àwọn kan èlò tí àjọ olómìnira elétò ìdìbò àpapọ̀ ilé wa tí wọ́n ń lò bíi bivas àtàwọn kankan ǹjẹ́ tiẹ̀ gbọ́ àbí ẹ̀kẹ́ fi pé bóyá ẹ̀rọ bivas kò ṣeṣẹ́ déédé àbí ń falẹ̀.
0: Ní wọ́ọ̀dù tá a wà yìí wọ́ọ̀dù 11 unit wọ́ọ̀dù 9 ẹ̀mọ́bìnú wọ́ọ̀dù 9 unit 11 tá a wà yìí pẹ̀lú gbogbo kata tí rí kò tí ì sí ìpèníjà kankan lórí àwọn ohun tí wọ́n fi ń dìbò àwọn tó ń ṣe àyẹ̀wò ó ń lọ nírọwọ́ rẹsẹ̀ ìdìbò náà ó sì ń lọ bó ṣe yẹ kó lọ déédéé.
1: Ẹ yàtọ̀ sí ìkirè ǹjẹ́ ó tẹ̀ tún ní agbègbè míì tẹ̀ ti dé.
0: Bẹ́ẹ̀ni ní ọ̀nà wa wá sí ọ̀nà ìkirè a rí gbọ̀ngàn àwọn èèyàn ti tí wáyé jáde kó tẹ̀ tó dé pé adé ìlú ìkirè a rí pé ètò ìdìbò ti gbéra sọ ní ìlú gbọ̀ngàn a rí pé àwọn èèyàn ti ń di ìbò wọn bẹ́ẹ̀ náà ni ní ìlú ìpẹ̀tìmọ́dù àwọn olùdìbò wọn fẹ́ jáde wọ́n sì ti ń di ìbò wọn tí ohun gbogbo sì ń lọ ètò ààbò tó péye ó wà ń bẹ àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n dúró wámúwámú ó tẹ̀ tó di wípé a bọ́ síbi àwọn ibùdó ìdìbò kọ̀ọ̀kan àwọn sójà wọ́n dúró dáadáa ní ojú pópó láti mọ́ jẹ́ kí láti mọ́ fàyè gba ara pé kí wọ́n máa fa jàgídíjàgan fa wàhálà láti pèsè ètò ààbò tó péye ní gbogbo àwọn agbègbè náà.
1: Ifeoluwa Adebayo dẹ́kun ǹjẹ́ a lè bá olùdìbò kọ̀ọ̀kan tí ń bẹ lágbègbè àbí lárọ̀ọ́wọ́tó níbi tó wà ká bá wọn sọ̀rọ̀.
0: Olùdìbò àti ní ọ̀kan náà àwọn olùdìbò ẹ jẹ́ kí n bá ìyá kan sọ̀rọ̀ ẹ máa darúkọ yín fún àwọn aráalé.
2: Oyèbámi jẹ́ Atinúkẹ́ ni orúkọ mi.
0: Wọ́ọ̀dù tá a wà ń bí làwọn náà wà kí lè rí sí bí ètò ìdìbò yìí bó ṣe ń lọ.
2: Ó ń lọ ní rọwọ́ rọsẹ̀ kò sí wàhálà kò sí já.
1: Kódà màmá bó ní ìjáde sí àwọn olùdìbò lágbègbè yín lọ́hùn.
2: Olùdìbò jáde àgbà àwọn èèyàn jáde wọ́n sì dìbò fún ẹni tí wọ́n fẹ́ kò sí wàhálà kò sí já kò sí nkankan.
1: Àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú tá a mọ̀ sí party agent nǹkan ṣé gbogbo wọn ni wọ́n ń bẹ.
2: Bẹ́ẹ̀ ni gbogbo àwọn party agent wọ́n dúró wọ́n dẹ̀ ń ṣojúṣe wọn bó ṣe yẹ kó ṣe kò sí wàhálà kò sí ìdààmú.
1: Ọ̀rẹ́ ẹ ṣeun.
0: Ṣé ń sáré gbé fún ẹni tó jẹ́ adarí ẹgbẹ́ àwọn ọ̀dọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC báyìí kẹ́ máa gbọ́ wọn ní live and direct láti ìlú Ìkirè.
1: Ẹ kojú mọ́ o bàbá.
3: Ẹ káàárọ̀ sá o ẹ máa fi ṣe wá o.
1: Ẹ ṣeun gan. Ètò ìdìbò tí ń lọ lọ́wọ́ bó ni ìwòye yín lórí rẹ̀.
3: Bẹ́ẹ̀ ni ó ń lọ nínú ọ̀rọ̀ ẹsẹ̀ àdípé láàárọ̀ gbogbo àwọn INEC ti wá sí ibi wọ́n ti ṣe kọ́tẹ́kọ́ ṣe àwọn èèyàn dẹ̀ ti kún àwọn èèyàn kún wá bí mo wà ní Ìkirè lọ́wọ́lọ́wọ́ báyìí tó fa àwọn agbófinró àwọn INEC gbogbo wọn ṣiṣẹ́ wọn àwọn èèyàn dẹ̀ ti wà bí lórí ìlà so ètò ìdìbò ti ń lọ.
1: Ẹ jẹ́ kí a wò báyìí tọdún 2022 àti eléyìí tí ń wáyé lọ́wọ́ ìbáyìí ìjáde sí àwọn ènìyàn bó lẹ ṣe lè ṣe ìgbéléwọn rẹ síra wọn.
3: Ìjáde táwọn èèyàn ní tẹ́lẹ̀ ó ju ti àtẹ̀yìnwá lọ o mo dẹ̀ ó ṣó pé àwọn pátì wa àwọn INEC wọ́n ṣe nǹkan tẹ́ kan ṣe in terms of sensitization wọ́n jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tẹ́ kan ṣe so èyí ó jẹ́ nǹkan tó jẹ́ ìwú lórí pé àwọn màmá wa.
1: Gbàgede àjọrò akànṣe eléyìí tí a fi ń sọrí ọ̀rọ̀ ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ ọ̀ṣun òun náà ni ẹ̀ ń gbọ́. Ifeoluwa Adebayo tó jẹ́ aṣojú kọ̀ròyìn wa tó ti ń lọ káàkiri ẹgbọ́ láti Ìkirè ẹgbọ́ láti gbọ̀ngàn ti mọ àwọn agbọ̀n mi. Ifeoluwa Adebayo tó bá tún ṣe gàyà á gbìyànjú láti tún kàn sí yín bẹ́ẹ̀. Ẹyin aráalé ó ṣe é ṣe ká ṣi ojú òpó lẹ̀ fún yín ṣùgbọ́n bá ṣi ojú òpó lẹ̀ ẹ dákun ẹ rí dájú pé

0: ẹja bá wọn sọrọ ẹ kaaro ẹ kojumọ o
1: orúkọ mi ni olóyè daud adẹrẹmi mo jẹ olùkọsí ti ìdílẹkẹ
0: ọdà bàbá
1: a ní kẹntìrún sí primary school alábàgbé ní ìdílẹkẹ.
0: Bó ni ọ̀rọ̀ dìbò lọ́wọ́ ń bẹ̀ báyìí.
1: Àlàáfíà aláwa o kò sí wàhálà kankan.
0: Àwọn irinṣẹ́ àjọ olómìnira elétò ìdìbò ilé wa bí ẹ̀rọ BVAS tí wọ́n fi ń ṣàyẹ̀wò àwọn káàdì ǹjẹ́ ó ń ṣiṣẹ́ déédéé?
1: Níbi ààyè ó ń ṣiṣẹ́
0: déédéé o. Àwọn ẹ̀ṣọ́ aláàbò ń kọ́.
1: Wọ́n wà bí o, wọ́n dúró wọn wọ́n.
0: Bàbá, àti abá ṣe ìgbéléwọ̀n ìjáde sí àwọn èèyàn nínú ètò ìdìbò tọjọ́ òní àti ti ọdún 2022 ewó lẹ́lẹ̀ sọ wípé ó gbéwọ̀n jù.
1: Eléyìí àwọn èèyàn jáde dáadáa o.
0: Wọ́n jáde dáadáa. Ó dáa, ẹ ṣeun. Adúpẹ́, Adúpẹ́, ẹ ṣeun. Adéwálé Adédayọ̀. Ẹ pẹ̀lẹ́, ẹ kú iṣẹ́. Tó bá tún ṣe àkàn sí yín láti bó wa. Mo fẹ́ bí yàtọ̀ sí Mòdákẹ́ ǹjẹ́ tiẹ̀ ti gbìyànjú láti lọ sí agbègbè míì pàápàá jùlọ bí agbègbè Ifẹ̀.
1: Ẹni ò tí ì wà lórí ojú ìdí agbègbè mi nítorí pé àwọn ojúkọ ìdìbò tó wà níbí báyìí mo ti ń ṣe
0: iṣẹ́ lé lórí
1: ní àwọn agbègbè nítorí pé kò fi ṣe ojúkọ tí mo wà yìí ni màá kọ́kọ́ dé. Mo ti dé àwọn ojúkọ ìdìbò bíi olú unit 1 wọ́n ní wọ́n grand piano south end primary school ìráyè. Bákan náà mo ti dé ojúkọ ìdìbò wọ́n 2 olú unit 2 ní àkòdí ní onílé àràn ìyọ̀n nílùú Mòdákẹ́. Bákan náà ni mo ti dé ojúkọ ìdìbò ìdílé olú unit 4 ìyọ̀n ní wọ́n 1 ìyọ̀n nílùú Mòdákẹ́ tá a mọ̀ sí Salvation Army. Bẹ́ẹ̀ ló ti gbọ́ pé mo ń tẹ̀síwájú nínú ìrìnàjò ọ̀hún láti kàn sí agbègbè bíi Aṣẹ́rífá títí dé bí àwọn agbègbè kan ní ìlú ilé ìfẹ́ bákan náà.
0: Ó dáa, bí ẹ bá ti dé agbègbè ilé ìfẹ́ jẹ́ ká mọ̀ pàápàá jùlọ bẹ́ẹ̀ bá fojú gan ni igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Iyọ̀lá Omíṣorí. Ẹ ṣeun, Adúpẹ́. Atukọ̀ sí ẹkúṣẹ́ ìlú. Adúpẹ́. Ẹyin aráalé a ṣí ojú òpó lẹ̀ fún yín báyìí kẹ́yìn náà kí ẹ sọ bíi méjì àbí mẹ́ta. Lórí ètò gbàgede àjọrò àkànṣe ni tá a fi sọrí ètò ìdìbò gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti ń lọ lọ́wọ́. 0913-655-6952 ẹ̀dàkùn bíi àádọ́ta ìṣẹ́jú àyá 50 seconds fẹ́nìkan. Hello, ẹ káàárọ̀.
2: Ẹ káàárọ̀ ẹ kúrètò.
0: Ẹ ṣeun.
2: Ọlọ́run ní darí wàhálà onígbà tí kẹyìn kan nísìnyí ilé ìfẹ́ ní akarabata wọ tẹ́ẹ̀nì ló lóun wá. Ó ní pé kò sí pọ́blẹ́mù ni pé ètò ń lọ ní rọ̀wọ́rọ̀sẹ̀. Ó ní kọ́dọ̀ òun ti wà lérí ìdára ni pé ìbò ti fẹ́ kan òun. But kẹ́sẹ́mi kan ọ̀bùsáàbù ni wípé ìbò ìhìn wá ló lè sí ní bẹ̀rẹ̀ báyìí. Ṣé ẹni tán máa ń ka ìbò tàbí tán máa fẹ́ àǹnáùsì ibẹ̀ láti mọ ẹrí pé ọlọ́run ní já sí rí pọ́blẹ́mù ni tó nǹkan tí ń ṣẹlẹ̀ nìyẹn. Ó ti fi ẹni ẹ̀hún sọ fún wà lórí làbáyé ni wọ tẹ́ẹ̀nì ní akarabata ní ilé ìfẹ́ ọlọ́run pẹ̀lú wa.
0: Ẹ ṣeun. Ẹni ní kó o sọ òdodo ọ̀rọ̀ kan fún wa pé àwọn ọkùnrin tí wọ́n sọ pé àwọn yóò lé Adeleke kúrò nínú fọ́nrán fídíò kan tí ẹ mẹ́nu ń bà lẹ́ẹ̀kan pé ó ṣeé ṣe kí àwọn agbófinró ti ń bẹ̀ẹ́bẹ̀ kí wọ́n má gbọ́ nǹkan tí àwọn tí wọ́n ń ṣe fídíò kan má gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Olúmúyíwá Ayíǹde Olókódé àwọn ni wọ́n fi yùn tí wọ́n fi ṣọwọ́ sí wa. Wọ́n ní àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ní ó ṣe ṣe kí wọ́n má gbọ́ nǹkan tí
3: wọ́n sọ.
0: Báwọn ṣe rọ̀ sínú.
3: Ibẹ̀ tó sọ̀rọ̀ yẹn kí wọ́n mú un. Àwọn tọ̀hún lè má gbọ́ lóòótọ́ bọ̀.
4: Irú statement yẹn lè yin sáìtì tí ò dáa.
1: Hello.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ kú ètò náà.
0: Ẹ ṣeun.
1: Àfáà ló ń bẹ lórí ìlà Dr. Láre Òkìkí Ẹ́sọ́mẹ ti bá kúrò nílọrin.
4: Ẹ ràn wá.
1: Gbogbo ipò tó ń lọ ya kí ẹ tó wà ní túdíò ńbẹ yẹn.
0: Adúpẹ́.
1: Ọ̀rọ̀ tí ààrẹ sọ pé kí wọ́n jẹ́ kí ètò ìdìbò wáyé ní àlàáfíà ara nípínlẹ̀ Ọ̀ṣun. O gbọ́ sí gbàràbàǹdẹ̀ fún ààrẹ Tinubu. Ó dájú ọ̀rọ̀ ààrẹ sì ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú àṣẹ tẹ́ńpà gbogbo agbófinró pátápátá. lo fa kan obodo bi na gba ti won si se to bo se ko lo ki bi ara ru le se mo ki kan re bi ati baba to wa nbe e
0: aba
1: doctor lawo ti se
0: la ti takure ara adupe ah saka oniyo muritala lati alori awon ni awon ipinle osun won gbo agboye oro eto oselu daada won ni sugbon dibo sebe won ni yo waye ninu eto dibo tin lo lowo ni ipinle osun won ni kilisi ni di abani pe iya nje awon araalu won ni Nigeria si lo re anilo adari to ni akoyawo won ni ko Olorun ko bukun ile Nigeria adupe o fun iwoye tin eja we ni hello
5: Alaafia Queen.
0: E karo.
5: Godila na jorin.
0: E so.
5: Iko to dun mi fo mo Nigeria ni le igugu apapata. We are too cheap. To ba ti debo. O n lo ro wa ro se. O ti gba jawo. Igba to ba fe calculate gba jawo. Wa! Wo ni pada wa mo. Pe won so pe igbo lo ro wa ro se. Ke mo bi taking. O gba ta ba bu debo de bi kono. Ka ti ma so. Iya o ja me fo mo Nigeria.
4: Believe
5: me, I don't know what
4: intelligence. Yes, sir. Baba si wa so be gege bi o ti baba
0: to yo si ti o ba ti jale
4: ti pari agboro mo jo but awon kan be bo se ngbo wa nisin interest so ni won wa o ni won di mu o igidi nu e won ni ri wi o baba ta ku re so kini kan wi pe oro ta re so sin si se lo wa ki won so pe akoro wa le olorun lowo emi ti wa gege gege le emi wa nberu pe bo ni o si ri but bi ti o si wa tutu lowo bere yi o tutu ni ko olorun jo ni ni dale wa ta baba mi yeji yen so oro gidi ni amagadakun ka wa awata wa na du e pe wa tenikan so e pe tenikan so nisin o ni wa oropa won le ma gbon teni hun so se de de ko po to gbon teni hun so olo so oropa won gbon broken e so fun mi bo se ko kere to o le ma gbon no ma english but awon ni yo se bogidi broken ni won so won ni o lo wa be wa pe what have you come here to do o ni what you have come here to do ko ti exist pe ta won le se oro ni won so yen so ni pe ta ba yin so ni pe ki won dakun bo se ben ni be to tutu to do yi ko lo mo da gbojo ko de be
0: e ja wo
4: pe ga ba se pe li ti most test ile is 2027
0: e ja wo awon to tun be loju opo yi hello
1: hello taro
0: e so
1: baba onikokunrin lati gbodo fun ni o
0: eya baba e dasi
1: adupe lowo ipinle osun ipe lowo aro bayi olorun ni ki gbugbe ma lo ni roro se joda awon to wa ni luu jebude sa temi gan pe ni so won ni gbugbo won ti tu yaya jade won si nteka kan ni kora kan won o ri wahala kankan awon gege bi n tawon eyan wa n so pe ibere la ri se wa ri gbe se mojuto ibere yi kan dakun awon agbofinro to wa me kan ma mojuto ipari re na ki gbogbo o lo ni ro oro se eni ti o ba ku bi e lorun lo lowo je ko wole lagboro olohun orile ede nigeria o ni daru o
0: adupe ah ani ni won ni pelu bi nkan se nlo won ni o jo bi pe eto odibo yi yo lo ni irowo ro se won ni won gboriyin fun are lori bo se pese abo ti o moyan lori eto odibo ipinle osun ah Olatuji Kayode ni won fi eyo nsowo si wa ani ni aku eto ani awon ti ma so wi pe awon oloselu ah won le seto kan ni sosan ti yo mu igbe aye gbede mu ke ba won araalu ani tori oro eto adibo eto odibo bi eleyin ni ani ti o ba je ti ise owo osi ebi opa gba fowo meke ani bawo lawon eyan o ti ma gba iresi ele ti o to abokan ti won si ma fi bi egun epele pelu egberun kan naira ani ko olorun olorun nikan lo le dajo afeyin pinan laarin awon oloselu wa oloye fadipe abolani lati eleko awon ni won fi eyo nsowo si wa ah akoko nti nko wa papa mara ah ani ni to dibo ipinle osun won ni are ti soro wi pe ki awon o le dibo ki won dibo lalaafia ki won dibo pelu sugba ki won dibo pelu ogbo olo won ni awon ni ireti wi pe awon ikan lenu loro yo faye gba keto dibo iko lo ni irowo ro se ti koni si pe atun jara wa antan mo lori ngba ti oro antraibo antaibo dibo se be ba bere ti won ba be si ni ti ajo EFCC boya won fa owo fi gba won kan ejina Abdul Hakim Hussein akewukewe lati agbaji awon ni won fi eyun ti won fi sowo si wa ani oda eso eja wo enikan isi ka ma lo hello
6: hello karo
0: eso
6: e ku ise o
0: adupe
6: mo ki comrade ati the presenter
0: eso wo ko yin bo e ti pe
6: mr adebayo lati sate
7: yes sir
6: so get the comrade so ibo osun lo ma je litmus test for 2027 asi dupe tolorun lu are poli wisdom oro ti won so o ti gbogbo e jide ka be awon agbofiro to ba di igbeyin kan mo compromise
0: dada
6: ti to di fa kan mo compromise ba di compromise ko ma da wa la adua kari wa la eni ti o rorun ko lo yan fa nbe
0: amen
6: o ba di ara
0: sure eyin ara le e je nfi to yin leti pe akanse eto ti a nse yi a pari be o bi nkan se nlo lori oro eto dibo ni ipele osun a ma bu yin gbo lore kore a fe se mi mu die ni awon elede egesi e gbo won bi n ba se dide kuro lori apere lowo an ba kan na ngba ti o ba tun se gaya die a tun pada wa lati tun ma bu yin gbo papa julo ngba ti o ba tin dowo osan tawon teto odibo n ba tin debi awon aye kan tun debi kokodun ehn e le lanfani lati ma gba awon asoju ko royin wa won be kakiri tubuturo ipinle osun lowo lowo lati ma bu yin gbo lori bi gbogbo nkan se lo ah comrade Hussein Abdulaziz omo tosho e se mo dupe o
7: amun lo le wa ni pe ka won ijoba ati tipinle ati ti oke ka won no mo ri pe ai ni gbagbo e won nkan da nbere eru eru to nba wa iwa ijoba nu so lohun ran wa kan tun wa won si ka le ni gbagbo to kun ye lori won
0: o bi temi ti wa pinle ekiti a ma pa owe kan ai osopa ko le ni moyin mi osopa ko ti ku ni moyin mi ni aye ko le ka ka bi le ba olohun
7: gbo
0: ni ma adu ke fọlo adu ke gbogbo ewoye o ijasi gbogbo awon ti won ti pe lori eto ati alejo wa koni kan se pelu ikani gbon safefe yi tabi emi ti mo je atoku eto fun ti saye titi di igba mi ta pade ayodeji ayola omo baba tisha loko temi odigba kan

fin ago láàfin o Diamond 88.7 FM nílé Ìlọrin òpópónà yìí tuntun nínú Ìlọrin náà la wà yìí àti tùdé bá àti dé o ọjọ́ Sátidé tá a pè lábàámẹ́ta aago méjìlá ọ̀sán náà ló ti lù yìí ẹ fà pèrè tẹ́dì ẹ wá nǹkan fìdílé tàbí kẹ fìdílé nǹkan kẹtù wò pé ìlú wo là á lọ lónìí o ìlú wo là á ti ṣàgò láàfin tòní ṣáájú ohun gbogbo adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún ààbò fún ìpamọ́ fún ìrìn àjò tá à lọ láyọ̀ tá ń bọ̀ láyọ̀ àti àlàáfíà bí kò jíwa pa bẹ́ẹ̀ làrùn ò ṣe wá lọ́jọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àìkú àìsá àìdíbàjẹ́ ọba àlàyé tí gbénu mọ́lẹ̀ gbèpèrè kún ti dání pé ọlọ́run àìrí ọba tiwa nìkan ṣoṣo mo ṣe wípé àgò láàfin rẹ ọlọ́run òtítọ́.

0: Emi o gbe oju mi sori oke won ni nibo ni iranlowo mi yo ati wa akoko anu ati ori ofe logori afefe lati jo kerebu ati rafo ni tesiwaju eka ikefa sabuke ilorin oluwa yo ba yin pade bi oluso agoso jeje oye ni yo ti ma fi oro olorun bo wa awon ni iba pade loruko jesu oluwa wa
1: hallelujah oba koda aye ati asedorun mo ki gbogbo eyin olugbo mi wi pe eku abo si ibi eyin rere ti ojo ti oni mo ki ile ise diamond eyi ti olorun nlo lati je ki ise irere ko tesiwaju ni ibi gbogbo mo ki ni pataki julo ijo keruba ti serafu ni tesiwaju eka kefa saboke ilorin ni bi ti olorun tin je ki ani ore ofe igbowo eto yi ati gbogbo awon onigbowo eto won yi mo ki wa lopolopo wi pe aku ise mo gbadura wi pe enikeni wa ko ni padanu ere re se ka gbadura bawa ti olorun wa nipase jesu christi eyin ni olorun leyin ko si elomiran oluwa ba wa soro yin je ki oro yin ko ni itumo ninu aye wa ni oruko jesu christi oluwa wa ami le kan si ara ninu oluwa ante si waju ninu akori ti ati nba bo fun bi ose melo kan ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú mo fẹ́ gbà wá ní ìmọ̀ràn wípé bí ẹnikẹ́ni bá ní ìbéèrè lórí àkòrítà ń bá lọ yìí ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pè tàbí ká fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nọ́mbà èyí tí wọ́n fún wa ní ẹ̀yìn ètò yìí ohun tí a sì ń sọ̀rọ̀ lé lórí náà ni àwọn òǹdè tó tọ́ fún tá bá ń sọ̀rọ̀ nípa àwọn òǹdè tí ó tọ́ fún a ti wá wo àwọn ohun kọ̀ọ̀kan wípé kí ni ìtumọ̀ òǹdè tí ó tọ́ fún bákan náà ó ní a tẹ̀síwájú láti wo àwọn ohun tí a lè sọ pé ó jẹ́ òfin tí sàtánì lè máa lò láti fi ènìyàn sí inú òǹdè bí ẹ̀ṣẹ̀ àìnídáríjì àìgbọ́ràn àìlè tó ohun ìní wa bó ti tó àti bó ti yẹ àìlè kó ẹnu wa ní ìjánu ṣùgbọ́n lónìí mo fẹ́ ká tún kúrò lórí ìpele yẹn nítorí wípé àkókò kan wà èyí tí ẹni tó wà nínú ìgbèkùn tí ó láti fi ìgbèkùn sílẹ̀ kódà ẹni tí wọ́n dá ọjọ́ ẹ̀wọ̀n gbére fún nígbà tó bá tó àkókò kan àwọn ìjọba kankan lè dé kó sọ wípé òun tú sílẹ̀ bẹ́ẹ̀ ni a ṣe ń sọ wípé irú eléyìí náà ènìyàn lè gbọ́ ohun olùdásílẹ̀ the voice of the deliverer torí náà àkórí wa lọ́jọ́ tí ò ní ó ń sọ̀rọ̀ nípa wíwo jíjá àwọn ṣẹkẹ́ṣẹkẹ̀ àwọn nǹkan tó dè wá mọ́lẹ̀ yẹn jíjá wọn breaking every chain text tá ń lò náà la máa kọ́kọ́ wò ìwé Isaiah orí 49:24-25
2: A lè gba ìkógun lọ́wọ́
1: àwọn tí ó tọ́ sí
2: tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún.
1: Yes.
2: Ṣùgbọ́n. Báyìí ni Olúwa wí.
1: Ẹ wá wò báyìí lolúwa wí.
2: A ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára.
1: Kò sọ wípé ó yẹ ká lè gbà. Kò sọ wípé bí alágbára yẹn bá fààyè gbà nǹkan tó sọkọ́ nìyẹn e kawe
2: a o si gba ikogun lowo awon eni eru
1: ehn
2: nitori eni ton pa o da ni emi o ba ja
1: ehn
2: emi o si gba awon omo re la
1: ko ti to now ni ti olorun olorun fun ra re ti o ba to ba gba to ba decide lati tu eniyan sile now awon situation kan wa to je wi pe eniyan ti ma nde opin irin ajo re eyan ti ma nde opin irin ajo re boya gbogbo nkan to mo lori kini yen o ti try e ko sise boya awon eyan to mo o ti so fun won won sise o ti gbadura adura o gba o ti gba awe awe o ti e sise o ti sise o ti sunko o ti se gbogbo e o wa n bere pe oluwa nigba wo ni now egbo ti eniyan ba ti wa de iru ikorita yi ikorita yen oni olorun funra re oni o sese wa dide eranti awon omo israeli ni ile egypti fun opolopo odun oni won ti je eru tabi igbekun ni ile egypti won awon lo won mo briki won se gbogbo e sugbon won gbadun sugbon e je ka wo iwe esodu ori keta e wa wo nkan to sele nigbati akoko to ehn
2: oluwa si wi pe
1: ori keta ese keje ni won fe ka yen ehn
2: oluwa si wi pe
1: ni tooto
2: emi ti ri iponjo awon eniyan mi
1: daddy onku oluwa lo n ti ri iponju re o wa ninu igbekun olorun lo n ti ri iponju re o le wo wi pe koku nobody understands omo mi kan te ba ti soro david kania e le understand but if man does not understand god understands eyan le mo ri ekun ikoko re sugbon olorun ri tesiwaju arabirin
2: ti o wa ni jibiti mo si gbe igbe won nitori awon akoni sise won nitori ti mo mo ibanuje won
1: ewo o lo mo ibanuje so loju awon eyan o le mo rerin ko mo se ko katike to fine ko woso to fine sugbon o sunkun ni ikoko awon mo israeli ro wi pe ati gbagbe awon ni won ro pe ati gbagbe awon sugbon egbo olorun o gbagbe nigbati akoko to ede yi pada oju ojo yi pada ile ko tubu bere si ni si mo gbadura fun oloruko jesu christi ti nasareti gbogbo ilekun tubu to ti mo olorun yo si mo ni gbogbo ilekun tubu to ti mo olorun yo si e wo jesu so kini kan ara nkan ti o si wa lara awon yen iwe luku ori kerin ese 18 iwe luku ori kerin ese 18 kilo so nbe yen
2: ẹmi oluwa n bẹ lara mi nitori to ti fi ami ororo yan mi lati waasu irere fun awon otosi o ti ran mi wa lati se iwosan awon okan
1: now nkan to jesu o ti wa e wa egbo jesu so pe mo ti wa lati waasu oro ko wa fun iwaasu iloro jesu wa fun iṣẹ́ ìyanu nìkan o ṣùgbọ́n ohun tó wá fún ni wípé gbogbo ẹni tó wà ní ìgbèkùn ó lóun ṣetán láti túrọ̀ sílẹ̀ ẹlòmíràn nínú ara ó wà ní òǹdè ṣùgbọ́n nínú ẹ̀mí ó wà nínú ìgbèkùn mo gbàdúrà lórúkọ jésù wípé gbogbo ibi tó ti wà ní inú ìgbèkùn olorun ninu anu re yo tu e sile awon opolopo eniyan lo wa to je wipe ijobo okunkun ti de won mole awon miran wa to je wipe ese lo de won mole awon miran wa to je wipe itiju lo de won mole awon miran wa to je wipe aisan lo de won mole elomiran eru o lo de won mole sugbon ni biti ibiki biti jesu ba wo seke seke ma nja ni seke seke ma nja ni tori e lo fi ni mo fi so fun oloni wi pe ohun gbogbo eyi ti o ti koja agbara eniyan ko koja agbara jesu e wo okunrin to wa ni eti adagun ninu iwe joanu ori karun yen e wo for 38 years lo fi wa ninu adagun leti adagun now bo se wa nbe yen gbogbo bi sign tangeli ba fe sokale o mo iwo na nigba miran to ba wa ni inu congregation kan nibi ti ise iyanu ti mo nsele ta won ti ise iyanu ba ti fe sele wa mo na awon eyan ti ele mo bi pe ah ki lo sele bawo lo se je ki lo de arakunrin kini yi na o ti lo na ni ani to ba mo se ri niyan a mo se ri niyan so o si wa ni bi nkan ko ti yi pada na o mi wi pe o nji ya nkan ko the same thing na opolopo mo wa ah olorun aran

àbí kí ni wàhálẹ̀, kí ni question tó wá ń bi mí léèrè. Mo imagine bí ọkùnrin yẹn bí ó ṣe ń dáhùn ìbéèrè níjọ yẹn. Now ẹ wo, ó ní ṣó o fẹ́ ká mú ọ lára dábí? Ó ní ọ̀gbẹ́ni. Now kò identify, kò ìṣòro ẹ ti fọ lójú, kò jẹ́ kó mọ ẹni tí Jésù ń ṣe. Now ó wá bẹ̀rẹ̀ sí ní introduce ara ẹ pẹ̀lú problem ẹ, gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ṣe mọ introduce ara wọn pẹ̀lú problem wọn. Àìsàn mi, gbèsè mi, ìṣòro ìdílé mi, sórí ìjákulẹ̀ mi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n Jésù ń sọ wípé mo mọ nǹkan tó ti ń gbé kiri. Jésù, ẹ̀mọ́ni ọdún tí mo ti wà láìrọmọ bí. Jésù sọ pé òun mọ̀ ọ́n, ó wá sọ wípé gbé àkété rẹ kó sì máa rìn. Now the journey of 38 years, the problem of 38 years ended just with one instruction. Mo gbàdúrà, gbọ́lọ̀ nǹkan èyí tí ó tún ayé rẹ ṣe, gbọ́lọ̀ nǹkan èyí tí ó sọ ìgbà rẹ di ọ̀tún, lónìí yóò fọ̀ sínú ayé rẹ. Mo ní lónìí yóò fọ̀ sínú ayé rẹ. Tẹ́ ẹ bá rántí wèrè ara Gadara, tẹ́ ẹ bá rántí, Bíbélì sọ wípé ó máa ń gbé láàrin ibojì, ó ní kò sẹ́ni tó lè dá dúró. Wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀, wọ́n fi dèé, ìyẹn ni dídè tènìyàn. Ṣùgbọ́n bá ṣe ń dé ló ń já, àwọn ìṣòro rẹ̀ le débi wípé àwọn ènìyàn ti lé kúrò láàrin ìlú. Wọ́n lé kúrò láàrin ìlú, wọ́n wá lé lọ sí ibojì. Ibojì ló ń gbé. Ṣùgbọ́n ní ọjọ́ kan, Jésù dé, àwọn ẹ̀mí òkùnkùn yẹn, wọ́n tún wá recognize Jésù. Wọ́n recognize Jésù. Nǹkan èyí tí mo fẹ́ kó o mọ̀ ní, gbọ́ òkùnkùn rẹ, ó recognize àṣẹ Jésù. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí ènìyàn kò lè control, Jésù ó control ọkùnrin yẹn. Ẹ gbọ́, àti lé e kúrò láàrin àwọn èèyàn. Ìmọ̀ ń para rẹ̀ lára. Ó ń gbé láàrin òkú. Bọ́, kí ni igbó ló ń gbé tó dàbí wípé láàrin òkú ló ti ń gbé? Aṣọ wo ni ó ló ti fàyà kúrò lára rẹ? Mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Nasareti wípé sẹ́, ohun gbogbo tó ti mú kí àwọn ènìyàn kan máa fi ẹ̀ṣẹ̀ sí, lónìí Ọlọ́run nínú àánú rẹ̀ yóò gbà ó kúrò ní inú rẹ̀. Now irú àwọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wo ló wá ń gbé kiri? Kì í ṣe gbogbo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ là ń rí. Àwọn ṣẹ́kẹ́ṣẹkẹ̀ míì, inú ọkàn ló wà, gẹ́gẹ́ bí ẹrù. Ẹlòmíì ẹrù ni problem ẹ, o gbogbo nǹkan tó wù kò ń ṣe pó sìkì kan lọ títí. The only thing tó ní, òun lẹ̀rù. Ẹlòmíì ẹ̀tanú, bitterness, ó ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tó ń gbé kiri. Ẹlòmíì ó ní addiction, bóyá ó ń fagbó, bóyá ó ń ṣàgbèrè, bóyá ó ń ṣe gbá, ó ń ṣàwo. Ṣẹ́kẹ́ṣẹkẹ̀ náà ni. Ẹlòmíì ṣẹ́kẹ́ṣẹkẹ̀ rẹ̀, inú ìdílé rẹ̀ ò tòrò.

A castle, even a quarrel, a more city boy, hot a leisure, a diamond, it's 8.7 FM, Lori, Shadjo, head at a bar, and a cocoa, to one, you know it, no. Ajọlọ pa ti n se iwadi lori asofin kan ni ipinle Osun latari bi won se ba o peru ni ile igbe re. Minisita Leka Ọrọ Ise Ode ti gboriyin fun Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lori awon akanse ise ni orilede Nigeria. Eka san ise n tada pomo wa ninu iroyin ekore lati ile ise wa da Monday 8.7 FM lori iroyin ohun lekun re nbo leyin danuduro ranpe. Eka bo pada iroyin ohun re lekun re lati enu Olayinka Ajani Ajibade. Awon osise eleto abo ni ipinle Osun ti se be n fi oro wa eni ti o je asofin ilegbimo asofin ipinle Osun Abiola Ibrahim lenuwo lori bi won se ba awon eniyan ti won fi die ti won fi ni dini ogojo yen 146 people yen ni ile igbere to be ni ikire yen ni ojo Saturday gege bi asofin Ibrahim ohun ni won ni o nsoju ekun irewole isokan consistency awon osise olopa ni won se be lo si ile igbere lowuro kutu ni lasiko ti ibo nlo lowo ni ipinle Osun lasiko ifowanilenuwo Ibrahim jegode mimo ipe awon ipe ile yi o je ile baba ohun to ti dologbe iyen Raji Ibrahim to ti jegode mimo ipe opero to nbe ni ile igbe ohun yi ni won wa lati kopa ni bi eto idibo to nlo lowo. Gómìnà ìpínlẹ̀ Ọ̀sun Adémọlá Adeleke ti ní pé inú òun ò dùn sí àwọn ìròyìn tí òun ń gbọ́ nípa ètò ìdìbò tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀sun. Gómìnà Adeleke òun ni ó sọ ọ̀rọ̀ yìí lẹ́yìn ìgbà tí ó di ìbò rẹ̀ tán ìyẹn ní Ward 2 polling unit 009 Abogunde compound níjọba ìbílẹ̀ apá àríwá ẹ̀dẹ̀ nípínlẹ̀ Ọ̀sun. Adeleke ní àwọn ìròyìn tí òun rí gbà ni wípé àwọn maṣíìnì tí wọ́n fi ń ṣètò ìdìbò kò ṣiṣẹ́ dáadáa láwọn apá ibìkan ní ìpínlẹ̀ náà. Ó ní nígbà tó ṣe wípé àwọn maṣíìnì wọ̀nyìí wọ́n sún kẹrẹ wọ́n ò ṣiṣẹ́ bí ó ti yẹ kí wọ́n ó ṣiṣẹ́. Ìyẹn túmọ̀ sí wípé wọ́n slow láwọn apá ibòmíràn. Gómìnà ní tún mẹ́nuba wípé àwọn gidigànkú kan ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ yọ àwọn olùdìbò lẹ́nu níjọba ìbílẹ̀ Ọlọ́rundá àti ìjọba ìbílẹ̀ Ìrèwọlé. Ó wá jẹ́ kò dímọ̀ pé ọ̀kan lára àwọn gidigànkú ọ̀hún àwọn ọmọ ìpánlẹ̀ ọ̀hún ni ẹnukù àti àwọn ikọ̀ rẹ̀ tí wọ́n sì ń yan fanda kiri nígboro ìpínlẹ̀ Ọ̀sun. Mínísítà fọ̀rọ̀ iṣẹ́ òde asòfin David Umahi ti ṣe bẹ́ẹ̀ lu Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́gọ ẹnu fún ọ̀gọ̀rọ̀ àwọn àkànṣe iṣẹ́ tó ń lọ lọ́wọ́ ìyẹn láwọn tìbútò orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ àwọn àkànṣe iṣẹ́ òpópónà àti ìpèsè àwọn ilé ìgbé lórílẹ̀-èdè yìí. Umahi òun ni ó sọ ọ̀rọ̀ yìí lópin ọ̀sẹ̀ lásìkò tí ó lọ ṣe àbẹ̀wò sí àkànṣe iṣẹ́ Kàlàbá Ẹ̀bọ̀nyì Benue Enugu sí Nasarawa Abuja tó ń lọ lọ́wọ́. Ṣẹ̀wárí àkànṣe iṣẹ́ yìí ló jẹ́ kó dímọ̀ pé ó jẹ́ àwọn àkànṣe iṣẹ́ òpópónà tó ṣe gbòógì lábẹ́ ìṣèjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà ìjẹ́kòdì mímọ̀ yìí pé ọ̀gọ̀rọ̀ àwọn àkànṣe iṣẹ́ eléyìí tí ó ń lọ lọ́wọ́ lábẹ́ ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu òun ló wáyé láti lè fi mú ìgbòrò bá orílẹ̀-èdè Nàìjíríà. Ó tẹ̀wájú wípé àwọn àkànṣe iṣẹ́ yìí yóò jẹ́ eléyìí tí yóò tún mú kí ohun gbogbo máa lọ létòlétò lẹ́ka ètò ọrọ̀ ajé ìyẹn àti ìgbáyégbádùn ní orílẹ̀-èdè yìí.

Àjọ amógun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́gilé àkọlù kan eléyìí tí ó wáyé látọwọ́ àwọn afurasí ikọ̀ bandits ìyẹn sí àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ìyẹn ní ìgbèríko kan tá a mọ̀ sí Tatunbe níjọba ìbílẹ̀ Kebbi ìyẹn àwọn construction workers. Gẹ́gẹ́ bí àjọ ọmọogun ṣe jẹ́ kó di mímọ̀ wípé àwọn dóòlà làwọn òṣìṣẹ́ yìí ìyẹn tí àwọn sì tún rí ọ̀kadà mẹ́ta eléyìí tí àwọn ikọ̀ bandits ọ̀hún tí wọ́n gbé wá tí àwọn rí gbà padà. Agbẹnusọ fún àjọ ọmọogun 8th Division Ọ̀gágun Ọlaniyi Ọ̀ṣọ́bà òun ló sọ̀rọ̀ yìí fáwọn oníròyìn ìyẹn ní ọjọ́ Sátidé. Ó jẹ́ kó di mímọ̀ wípé àkọlù yìí wáyé ní ọjọ́ Ẹtì lẹ́yìn ìgbà tí àwọn ikọ̀ ọmọogun tí wọ́n rí olóbó gbà wípé wọ́n fẹ́ ṣe àkọlù sí àwọn òṣìṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ lọ́wọ́ ní agbègbè náà. Ọ̀ṣọ́bà ni ló mú kí àjọ ọmọogun tètè gbé apá lẹ́yìn tí wọ́n rí olùgbògbà ṣùgbọ́n nígbà tí wọ́n dojú ìjà kọ àwọn ikọ̀ bandits yìí wọ́n ṣe bẹ́ẹ̀ sá lọ ní agbègbè náà tí wọn kò sì rẹ́nikẹ́ni gbé sá lọ.

0: Ìjọba ìpínlẹ̀ Kwara ti pè fún àyípadà lórí àkójọpọ̀ àwọn àlàyé ìyẹn fún ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ìjọba ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé ṣíṣe àmúlò àwọn àkójọpọ̀ àwọn àlàyé tá a mọ̀ sí àwọn data àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò mú kí ìgbòrò kí ó tún ṣe bẹ́ẹ̀ dé bá gbogbo àwọn ìdàgbàsókè ìpínlẹ̀ Kwara àti ìlọsíwájú ìpínlẹ̀ yìí. Ìpè yìí ni wọ́n pè lásìkò tí wọ́n ń ṣiṣẹ́ lójú ìgbìmọ̀ kan tí wọ́n pè ní Kwara State Consultative Committee on Statistics, eléyìí tí a mọ̀ sí KWSCCS nílùú Ìlọrin. Olóyè Abilékọ Enilara Adéfilà, ẹni tí ó jẹ́ tí ó ṣojú olùbánisọ̀rọ̀ tí ó jẹ́ akọ̀wé fẹ̀yìntì Comrade Ola Adéfilà níbi ètò ọ̀hún. Níbẹ̀ ni Adéfilà ti jẹ́ kó di mímọ̀ pé ó ṣe pàtàkì láti fọwọ́sowọ́pọ̀ lórí àkójọpọ̀ àwọn àlàyé ìyẹn eléyìí tí ó jẹ́ àlàyé ní ìpínlẹ̀ Kwara. O ní ní gbogbo àwọn àkójọpọ̀ àlàyé àti àwọn nǹkan tó ṣe pàtàkì ṣe kókó nípínlẹ̀ yìí yóò túbọ̀ mú kí ìgboro àti ìlọsíwájú kó dé bá ìpínlẹ̀ Kwara. O ní pàápàá jùlọ yóò tún mú kí ìjọba kí wọ́n lè pèsè àwọn ohun tó tọ́ àti àwọn ohun tó yẹ ní ìpínlẹ̀ yìí. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ ní orúkọ ìjọba ìpínlẹ̀ yìí lásìkò ètò ọ̀hún, eléyìí tí wọ́n fi ń ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ náà, ẹni tí ó jẹ́ Adelé ọ̀gá àgbà àwọn òṣìṣẹ́ nípínlẹ̀ Kwara, dókítà Olúfunkẹ́ Mercy Shitu, ó ṣe bẹ́ẹ̀ gbé oríyìn fún gómìnà Abdulrahman Abdulrazak fún bí ó ṣe buwọ́lu àgbékalẹ̀ ìgbìmọ̀ náà. Ó jẹ́ kó di mímọ̀ pé ìgbìmọ̀ yìí ṣe kókó gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìgbìmọ̀ náà kalẹ̀ láti lè lọ ṣe àtúnṣe àti àgbékalẹ̀ lórí ọ̀nà àfiṣe àkójọpọ̀ àwọn àlàyé àti àwọn ohun tí yóò mú ìgbélárugẹ bá ìpínlẹ̀ Kwara. Ìròyìn ẹ̀kọ́ ilẹ̀ tí ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ wa Dámọ́dé ti 8.7 FM Ìlọrin. Ìròyìn lẹ́ka ti ilẹ̀ òkèèrè àti ti eré ìdárayá lámàmúwá sí etí ìgbọ́yín lẹ́yìn ìdáná dúró ráńpẹ́.
1: You need to sue me, man. Along, kick or any opportunity by my ex in Japan.
2: Oh, le shidi kuro nile Nigeria tan patapata gba be. Oko ne shine ni awon ebi, ore atolo fe re lori ile na. O le Japan nitori ti o fe lati se be. Sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orilede yi lapapo. Koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile, sibe ile eni ni ile eni. Ilu re ni Nigeria je yo ma gbe o lokan lajo.
3: Imoran yin lo n dese ti iboyin lati ikani Diamond 8.7 iroyin
4: iroyin iroyin ekun rere lati le ise Diamond FM.
5: Amokutu wa ibaje amokutu juwo ilu ṣugbọn omo oluwa naa ni koda esi kan na la tu jo nse ewo
6: je ka bo lasiri je ka gboju nbe asiri e ko gboro tun loju ewe
7: Edu, eje aronu jinle o. Se mo pe ere wa abaje ati ipinu odi ko mara ale eleyameya tabi oju saaju. Eje abere fun akoyawo fun awujo ati orilede to da. To ba ri nkan ti o boju mu fitu awon alase to to leti.
8: Imoran yi lo n dete ti gbo yin lati ikoni Diamond 88.7 Ilorin.
0: Ẹ̀ka bọ̀ padà ìròyìn ẹ̀kọ́ rẹ̀ ń tẹ̀síwájú láti iléeṣẹ́ wa Dámọ́dé ti 8.7 FM Ìlọrin. Ìròyìn láti ilẹ̀ òkèèrè, ààrẹ orílẹ̀-èdè South Korea Lee Jae-myung ni ó ti ṣe bẹ́ẹ̀ rọ ilẹ̀ North Korea láti ní ìfọ̀mìjómitorí ọ̀rọ̀ lórí pípaná aáwọ̀ eléyìí tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Aáwọ̀ yìí òun ni ó ṣe bẹ́ẹ̀ tí ò tí ì parí lábẹ́ òfin àti ìlànà. Ààrẹ Lee òun ni ó wòye wípé ó yẹ kí wọ́n ṣe àgbékalẹ̀ ìlànà ètò ààbò tuntun eléyìí tí yóò pínwọ́ ìjà eléyìí tí ó máa ń wáyé ní àwọn ẹnu ibodè àwọn orílẹ̀-èdè méjèèjì. Ìròyìn ẹ̀kúnrẹ́ ń tẹ̀síwájú láti iléeṣẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Ìròyìn lẹ́ka ti ilẹ̀ òkèèrè láìpẹ́.
1: You need to sue me, man, or long. Kick or any opportunity by my ex in Japan.
2: Oh, le shit you kuro nile Nigeria tan patapata gba be. O ko ni shine awon ebi, ore atolofe re lori ile na. O le japa nitori ti o fe lati se be. Sugbon, simere ranu mo, gege bi ona bayo kan si awon isoro to nkoju orilede yi lapapo. Koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile, sibe ile eni ni ile eni, ilu re ni Nigeria je, yo ma gbe olokan lajo.
3: Imoran yin lo n dese ti ibo yin lati ikani Diamond 88.7 Ilorin.
0: Eka bapada hiroyin leka ti re idaraya iko ti Junior the Tigress ti orilede Nigeria ni won tin se be fakoyo nibi edeje FIBA eleyi ti o je ti awon obirin ti ojo won wa le abe ogun odun ti Afro Basket gege bi won ti je ko de mo pe won se be fi eyin ile Cote d'Ivoire gbole pelu ami ayo metale ni 50 si 50 nibi ipele ti o kogun si asikagba lasele ojo eti ki atun ma danu duro ninu ireyin kore lati le sewa Diamond 88.7 FM Ilorin won yin tun ni awon koko to wa ninu ireyin na lekan se ajo olopa ipinle osun ti be se ifewanilenuwo fun asofe kan ni ipinle osun lori bi won se ba ogoro awon eniyan ni ile igbe kan Minisita Aleka ise ode David Umahi ti gboriyin fun Are Bola Ahmed Tinubu lori atungbedide eleyi ti o nse fun orilede Nigeria ijaba ipinle Kwara ti pe fun awon ayipada lori akojopo awon alaye ati awon omiran ti yo munaba soke ba ipinle yi leka ti ile okere South Korea ti n pe fun iforojomi tori oro pelu ile North Korea lati le fi je ki won pari ogun to nbe laarin orilede mejeje leka re daraya gege bi iko orilede Nigeria ti se n fakoyo nibi edeje FIBA iroyin ekore fun ti osun to ni ko ni mo joba ilo nedu okori e lo se akojopo awon ireye lede gesi olayinka ajani ajibade lo ti local lede yoruba ise bi ese n tati gbo wa ni ikoni Diamond 88.7 FM Ilorin odegba
9: in the finest city of Ilorin lies a secret
10: Diamond 88.7 FM
9: radio like no other. Tune in and discover these flavors. Simply relax, close your eyes, and enjoy the sounds. Get it into your system. Diamond 88.7 FM. Radio like no other.
11: This is Diamond FM.

0: kí a tẹ́tí sí ètò àkókò ìyìn rere láti inú ìjọ
1: Kingdom of Christ Gospel Church
0: tí ó wà ní plot 5 Finger of Christ Street Olúwàtẹ̀dù Ajá Road Ejíkẹ̀yẹ Dálẹ́gẹ̀ Ìbàdàn Ajé Rere Vincent Sola Mohammed ti wà níkàlẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tó ṣe iyebíye àti àdúrà fún ẹ̀bí àdúrà ẹ lè pe 0803-468-4303 ẹ máa bá wa kalẹ̀.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Orúkọ Jésù.
3: Àmì Jésù.
2: Ọba ògo gba ọpẹ wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́ lórúkọ Jésù olúwàgbé ayé wa.
3: Àmì Jésù.
2: A tún dé lọ́sẹ̀ yìí bí ìfẹ́ rẹ àti àǹfààní tó fún wa láti wàásù rere lórúkọ Jésù olúwa darapọ̀ mọ́ wa.
3: Àmì.
2: Ẹ̀mí mímọ́ náà rọ̀ rẹ jáde.
3: Àmì.
2: Olúwa ṣiṣẹ́ agbára.
3: Àmì.
2: Ògo ní forúkọ mímọ́.
3: Hallelujah.
2: Ní orúkọ ti Jésù Kristi olúwa wa.
3: Àmì àmì àmì lórúkọ Jésù.
2: Ọpẹ́ ni fún Ọlọ́run Bàbá Jésù Kristi. Ẹni tí ó fi ọmọ rẹ̀ fún wa láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ògo ní forúkọ mímọ́ rẹ̀.
3: Hallelujah.
2: Ẹni tó fi ọmọ rẹ̀ fún wa láti ṣe onílàjà láàrin àwa àti ẹ̀. Ògo ní forúkọ rẹ̀.
3: Hallelujah.
2: Mú kí gbogbo ẹ̀yin ara ilé àti ẹ̀yin olùgbọ́ wa tẹ́ ń gbọ́ wa pé lórúkọ Jésù Kristi àánú wa yìí asán.
3: Àmì.
2: Tabari ẹnikẹ́ni tó ń bẹnu ìdààmú kan tàbí wàhálà kan, ògo Jésù Kristi àtagbára rẹ̀ lórúkọ Jésù ó fòpin sí wàhálà yìí.
3: Àmì Jésù.
2: Ó fòpin sí ìyọnu yìí.
3: Àmì.
2: Kẹ̀ni àlàáfíà.
3: Àmì.
2: Jésù olúwa wa.
3: Àmì.
2: Àkórí wàásù wa lónìí la pè ní ṣé o ti bá Ọlọ́run lájà? Have you reconciled with God? Nígbà tí a mú ẹsẹ̀ ọ̀rọ̀ wa nínú ìwé Rómù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ sí ìkẹwàá àti níka. Bàbá wo àkórí yìí, a rí pé ìbéèrè ni tí o nílò pé kí a dáhùn. Ìdá wa náà sì gbọdọ̀ jẹ́ èyí. Ọ̀kan nínú ìdáwà gbọdọ̀ jẹ́ ọ̀kan nínú èyí. Bóyá o, rárá o, mi ò tí bọ Ọlọ́run lájà. Rárá o, ò tí bọ Ọlọ́run lájà. Ètò gbọdọ̀ jẹ́ ìdáwà náà nìyẹn. So, a lè mọ̀ rò pé èmi ò bọ Ọlọ́run lájà, èmi ò bọ Ọlọ́run já. Kíkẹ́ ta ni méjì mọ bọ Ọlọ́run já? O mọ̀ ni. Ẹ já lọ wo ohun tí ìwé mímọ́ ti ẹ̀ sọ nípa èyí. Ẹ bá wa ka ìwé Rómù orí karùn-ún Evangelist láti ẹsẹ̀ ìkẹjọ yẹn sí ìkẹwàá. Ẹ já ohun tó wí.
3: Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ìjẹ rẹ̀? Ni a ó gbà wá kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá, a mú wa bá Ọlọ́run lájà nípa ikú ọmọ rẹ̀? Mélòó mélòó nígbà tí a là wá ní ìjàtán, ni a ó gbà wá là nípa iye rẹ̀?
2: Aleluya.
3: Ògo.
2: Aleluya.
3: Ògo.
2: Mo bẹ̀rẹ̀ báyìí. Ǹjẹ́ o tiẹ̀ mọ ètò Ọlọ́run? Bí o tiẹ̀ gbọ́ nípa ìlàjà rí? Bí o tiẹ̀ mọ̀ pé ètò Ọlọ́run kan lọ lọ́wọ́lọ́wọ́ tí a pè ní ìbálàjà? Bí o tiẹ̀ mọ̀ ètò Ọlọ́run gan fún ayé? Ewu ni kéèyàn mọ́ mọ ètò Ọlọ́run, ó léwu nínú, ó sì ń fi ìjàmbá séèyàn, kì í ṣe ìjàmbá ayé nìkan. So tí ẹ mọ̀ pé iṣẹ́ ìlàjà kan sì ń lọ lọ́wọ́lọ́wọ́, so sì mọ ètò Ọlọ́run tó ní fún ìbálàjà yẹn. So ẹ já lọ wo ìwé Efésù orí kejì yẹn náà kí ó tó di wípé a mọ̀ sọ̀rọ̀. Àìmọ ètò Ọlọ́run fún èèyàn àti fún aráyé oni mu ki elomii tabi lo mu ki opolopo koyin si Jesu kan lawon oni kankan fi se iranlowo la ni Jesu wa se fun araye ati fun ran eda sugbon tori pe awon itu Olorun to ni la fi n tako Jesu la fi n ba sota ore ni Jesu wa se fun wa e ja wo ese kejila yen iwe Efesu orikeji ya
3: pe ni akoko na eyin wa line Kristi e je ajeji si anfani awon loto Israel ati alejo si awon majemu ileri ni line ireti ati line Olorun ni aye
2: ki la fe mu jade nbe yen yen ni pe gbogbo eni keni ti o mo eto Olorun eleyi pe ni akoko na eyin wa line Kristi e pe gbogbo eni ti o ba ti ni Kristi ko mo eto Olorun ko mo ipinu Olorun to ni papa julo lori oro igbana oni eyin je ajeji ti anfani awon ona to Israeli so ko lanfani si lati mo eto Olorun lati mo ipinu Olorun akan je alejo si ajale si josi ma je mu Olorun so idi niyan mo so wi pe ewu buruku ni fun eyan keyan mo si ninu eto keyan mo mo eto Olorun enikeyan ti o ba ti sinu Kristi so ko sinu program Olorun rara ato Olorun ti ere kon pelu e loruko Jesu ko ni baje fun wa
3: amen
2: e wa ja pada lo si ori akori wa yen ta ba wo akori ya ri pe ki lo fa ibalaja bola wa ati Olorun ti ni gbungbun bola wa ati Olorun ti ni gbolohun aso bola wa ati Olorun ti se si ota bawo la dota Olorun bibeli ni eleri Olorun to fi ohun gbogbo kan wa kedere biyan ba ni ohun bibeli se fi se tabi pe bibeli se wi Olorun o kan se si parun ara re tabi eniyan ka ro pe eniyan kan di alaimo kan ko loye to si mo po loye iwe Olorun bibeli o fi ohun gbogbo kan wa kedere e ja wo Romans 3:23 kilo so oni gbogbo eniyan sa ti se
3: ati se ti won si ti won si kuna gbo Olorun
2: hallelujah
3: go
2: an so kilo fa ila ibalaja kilo fa ki aba Olorun laja ibi ti wahala ti ko niyan re nto fa ila ibalaja re nto fa ka ni lo ibalaja re oni gbogbo eniyan lo sa ti se ibe lati gbogbo eyan ni elese ni waju Olorun gbogbo eyan ti daran Olorun gbogbo eniyan ti se Olorun so ni iyato Olorun tabi ni oju Olorun tabi aworan ti Olorun wo gbogbo eyan ko to di pe idasi Kristi wa tabi idasi Olorun wa Olorun fi oju elese wo gbogbo eyan o n fojú èèyàn wo ìburúkú wo gbogbo èèyàn.

0: So ẹsẹ̀ tí èèyàn ti wá dáhùn ó sọ èèyàn di ọ̀tá Ọlọ́run. Àkọ́kọ́ ni gbogbo èèyàn ṣáà ló ti ṣẹ̀, ló sì kú so gbogbo èèyàn ló ti ṣẹ̀, àti ọba àti ìjòyè ẹlẹ́sẹ̀ ni wá, àtàláwọ̀ funfun àtàláwọ̀ dúdú ẹlẹ́sẹ̀ ni wá, àti ọ̀mọ̀wé àti púrúùtù ẹlẹ́sẹ̀ ni wá. Bí a ṣe rí lójú Ọlọ́run ni ẹsẹ̀ tá a wá ṣẹ, ó wá ń wa pàdánù kankan, a wá kùnà ìbú Ọlọ́run, a kùnà presence Ọlọ́run, ìwàláàyè Ọlọ́run. So Ọlọ́run ò rí tí kò sí, kò ní kò rí téèyàn rò, kò sí àjọṣe láàrin èèyàn àtọlọ́run. Èèyàn pàdánù ire tí ń bẹ lọ́wọ́ Ọlọ́run, èèyàn pàdánù ìbáṣepọ̀ tí ń bẹ láàrin èèyàn àtọlọ́run. Ó mú èèyàn jìnà sí Ọlọ́run, ó lé èèyàn sá níwájú Ọlọ́run. Ibẹ̀ la ti rí pé ẹ̀sẹ̀ máa ń mú èèyàn kùnà ire Ọlọ́run, ẹ̀sẹ̀ máa ń gba iyebíye sọnù lọ́wọ́ èèyàn, ẹ̀gbẹ́ ẹ̀sẹ̀ máa ń gba ayọ̀ Ọlọ́run kò lọ́wọ́ èèyàn, ẹ̀sẹ̀ máa ń ba ìbáṣepọ̀ tí ń bẹ láàrin èèyàn àtọlọ́run jẹ́. Làfi wá ń rọ̀ wá, tí mo náà fi ń rọ̀ wá pé kó mọ́ da ẹ̀sẹ̀, kó mọ́ bàá gba nǹkan iyebíye sọnù lọ́wọ́ rẹ, kó mọ́ bàá gba ayọ̀ Ọlọ́run lọ́wọ́ rẹ, kó mọ́ bàá gba ògo àmútọ̀run rẹ wá, kó mọ́ bàá gba, kó mọ́ bàá gba ìwà, kó mọ́ bàá mú ìwàláàyè Ọlọ́run kúrò nínú ayé rẹ. Ẹ̀sẹ̀ nǹkan burúkú ni, ní máa dá àlàfo láàrin èèyàn àtọlọ́run, ní máa dá ọ̀gbun sílẹ̀ láàrin èèyàn àtọlọ́run. Gbogbo ènìyàn ló ṣáà ti ṣẹ̀, ó ti kùnà ògo Ọlọ́run. Lára gbogbo èèyàn ló wà, lára gbogbo èèyàn ni mo wà, gbogbo èèyàn ni ọwà ń bẹ. So ìdí nìyẹn tó fi nílò ìbálàjà pẹ̀lú Ọlọ́run, ò nílò ìbálàjà pẹ̀lú Ọlọ́run. Orúkọ Jésù, Olúwa yóò ràn wá lọ́wọ́.
1: Àmín.
0: So ò nílò ìbálàjà. Ẹ wá jà lọ wo ohun tí ìwé Kólósì orí kìíní yẹn ẹsẹ̀ 21 wí, kọ́ lè mọ̀ pé ò nílò ìbálàjà pẹ̀lú Ọlọ́run.
1: Àti ẹ̀yin.
0: Àti ẹ̀yin.
1: Tó ti jẹ́ àlejò.
0: Tó ti jẹ́ àlejò.
1: Àti ọ̀tárí.
0: Àti ọ̀tárí.
1: Ní ọkàn yín.
0: Ní ọkàn yín.
1: Ní iṣẹ́ búburú yín.
0: Ní iṣẹ́ búburú yín.
1: Ẹ̀yin ni ó sì ti bá alàjà nísinsìnyí.
0: Ẹ̀yin ó sì ti bá alàjà hún. Yes.
1: Nínú ara.
0: Nínú ara.
1: Nínú ara rẹ̀ nípa ikú.
0: Nínú ara rẹ̀
1: nípa ikú. Láti mú yín wá iwájú rẹ̀ ní mímọ́.
0: 21 yẹn náà mo ti fẹ́ kẹ́ ká.
1: Àti ẹ̀yin.
0: Àti ẹ̀yin.
1: Tí ó ti jẹ́ àlejò.
0: Tí ó ti jẹ́ àlejò.
1: Àti ọ̀tárí. Ní ọkàn yín ní iṣẹ́ búburú yín. Ẹ̀yin ni ó sì ti bálàjà nísinsìnyí.
0: Hallelujah.
1: Ògo.
0: Níta jẹ́nu. Àdí àlejò àti ọ̀tá sí Ọlọ́run. Iṣẹ́ láti inú ọkàn wa wá àjẹ́ olùṣe búburú. Ṣe eléyìí sọ wá bí ọ̀tá níwájú Ọlọ́run. Ó sọ wá bí ọ̀tá pẹ̀lú Ọlọ́run. So ìtọ̀ fi nílò bálàjà nu, tèmi náà fi nílò bálàjà nu. So à ń rọ̀ arákùnrin, iṣẹ́ tó gbọ́dọ̀ sí kó tó fàyè sílẹ̀ ni, ó gbọ́dọ̀ rí pé ó bá Ọlọ́run lájà. Ẹ jẹ́ àwo ipò gan tí Dávìdì gan ti ẹ̀ sọ ń pa èèyàn tá a fi nílò bálàjà. Ó sọ fún mi pé láti inú ẹ̀sẹ̀, láti inú ìyá mi, inú ẹ̀sẹ̀ ni ìyá àti lóyún, inú ẹ̀ náà la bí òun sí. Ẹja lọ wo Psalm 51:5 kí ló sọ? Psalm 51:5 kí ló sọ? Ó sọ pé tó láti inú ẹ̀sẹ̀ oníyá àti ṣe kíni o, ló ti lóyún. Lágbàwọ̀ pé
1: kíyèsí nínú àìṣedédé ni agbé bí mi,
0: nínú àìṣedédé la gbé bí mi,
1: àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún.
0: Nínú àìṣedédé la gbé bí mi. Gbogbo èèyàn ló ṣe alábàápín ẹ̀jẹ̀ ẹ̀ṣẹ̀, gbogbo èèyàn ló ṣe alábàápín ẹ̀dá burúkú nípasẹ̀ ìbí. So gbogbo ẹni tá a bá ti wá bí nípa ìdàpọ̀ ọkùnrin àti obìnrin, inú ẹ̀sẹ̀ láti bí. So ó nílò kó ṣe ìbálàjà pẹ̀lú Ọlọ́run kó tó fi ayé sílẹ̀. Ẹ̀gbọ́n ti Dávìdì sọ ó nínú ẹ̀sẹ̀ bá mi kalẹ̀ kan.
1: Kíyèsí.
0: Kíyèsí.
1: Nínú àìṣedédé ni agbé bí mi.
0: Nínú àìṣedédé la gbé bí mi.
1: Àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi.

0: bá sì ní ẹ̀jẹ̀ sí àti ẹ̀dá ẹ̀sìn yẹn, o nílò ìgbàlájà. A ti ń sọ ìdí fún ọ, tó fi nílò kó bá Ọlọ́run lájà kó tó kú.
1: Nítorí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti pa ọ̀dọ̀ ènìyàn
0: kan wọnú ayé. Gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti pa ènìyàn kan wọnú ayé.
1: Àti kú nípa ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ni ikú sì kọjá sórí ènìyàn gbogbo láti ọ̀dọ̀ ẹni tí gbogbo ènìyàn ti dẹ́ṣẹ̀.
0: Ajogún ẹ̀ṣẹ̀ ni nípasẹ̀ Ádámù, ẹni tí ẹ̀ṣẹ̀ tọ́dọ̀ rẹ̀ wá sí ayé. So ta bá sì wá kú sí ipò báyẹn, tá à ń bá Ọlọ́run lájà, wàhálà ni. Èyàn ó jẹ̀bi Ọlọ́run, ọ̀run àpáàdì ni. Ọlọ́run wa fẹ́ rí èèyàn, kò fẹ́ kí èèyàn lọ sí ọ̀run àpáàdì, kò fẹ́ kí èèyàn ó ṣègbè, kò fẹ́ kí èèyàn ó ṣègbè. Ẹ wá jẹ́ àwò ẹja wá padà sínú ìwé Rómù yẹn, láwárí ipò ti ọ̀nà ipò tàbí ọ̀nà ìgbàlájà ta lè fi bọ Ọlọ́run lájà, ọ̀nà ta lè bọ Ọlọ́run lájà. Torí lè mọ wúwo pé bó mo ṣe fẹ́ bọ Ọlọ́run lájà, ìrí Ọlọ́run a lè fojú rí Ọlọ́run. Ó rú ọkùnrin kan náà lójú nínú ìwé Jòhánù orí kẹta yẹn, Nikodémù. Ẹ mọ́ wulẹ̀ tí ẹ ka tó tọ Jésù wa, àti Jésù sọ fún pé wo arákùnrin, bàbá tó èèyàn bí kò lè wọ̀jọ́bọ ọ̀run. Bó o láti wá ṣe mo ṣe dàgbà tó yìí tẹ̀kún wa wọnú ìyá mi lọ ni? Kò yé. Àwárí olórí ẹlẹ́sìn lọkùnrin, òye yẹn ò sí yé. Àwárí pé ìgbàlà Ọlọ́run tàbí nǹkan Ọlọ́run, ó jinlẹ̀ ju òye èèyàn lọ, ó jinlẹ̀ ju ọpọlọ èèyàn lọ. Lọ́pọ̀lọpọ̀ àti máa ń fi òye gbé nǹkan Ọlọ́run, wọ́n máa fi máa ń wò wípé bó o lẹ́nu kan ṣe lè kú fún yàn, bó ni Jésù ṣe lè ra yàn padà. Òye èèyàn ni, ó ju òye èèyàn lọ. Ẹja wa padà báyìí pé tọ̀, à ń sọ pé ọ̀nà tí ìbálájà ẹja bẹ̀ látòrí ẹsẹ̀ kẹjọ yẹn ìwé Rómù orí karùn-ún.
1: Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí
0: wa. Ẹ máa gbọ́ nígbà Ọlọ́run báyìí, ó fẹ́ bá èèyàn làjà, òun la ṣe búburú sí. Ó wá fẹ́ ṣe ìlàjà pẹ̀lú èèyàn, fúnra rẹ̀ náà ló wá gbé ìṣiṣẹ́ ìlàjà yẹn. Torí àti bọ Ọlọ́run làjà, ó kọjá ọgbọ́n èèyàn. Àti bọ Ọlọ́run làjà, ó kọjá òye èèyàn. Àti ká lè bọ Ọlọ́run làjà ni èèyàn fi gbé ṣiṣẹ́ tí ẹ̀sìn fi wọnú nǹkan, tí ẹ̀sìn fi wọnú ayé ta fi ń ṣẹ̀sìn. Ẹ̀sìn ni kò lè ṣe iṣẹ́ ìlàjà yẹn àti ìbálàjà yẹn. Àfi ètò tọ́lọ́run là sílẹ̀, ẹ wá mọ ọgbọ́n sí. Wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé alleluia. Ibí la wá rí pé Ọlọ́run fẹ́ràn aráyé, Ọlọ́run fẹ́ràn èèyàn. Bí ìyẹn pé torí Ọlọ́run fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ rẹ̀ kan so fún ni. Ọlọ́run fẹ́ràn èèyàn, Ọlọ́run fẹ́ràn aráyé. Ó wá fẹ́ ó fẹ́ dá èèyàn padà sọ́dọ̀ rẹ̀, ó fẹ́ ṣiṣẹ́ ìbálàjà. Ṣùgbọ́n nígbà tí ìwà ṣàfihàn ìfẹ́ rẹ̀ yẹn, àwa rí ọ̀nà tó gbà ṣe. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé bàtà wa jẹ ẹlẹ́sẹ̀. Alleluia. Abẹ́ẹ̀ri ẹ̀rí fi Ọlọ́run, bàtà wà ní ipò èèyàn burúkú sí, bàtà wà ní ọ̀tá sí, bàtà àti ẹ̀rí ti ẹ̀rọ, bàtà àti ẹ̀wà wa gbé ṣiṣẹ́ àti wàwà wa gbé ṣiṣẹ́ àti ṣe àfihàn ìfẹ́ rẹ̀. Ọ̀nà wo ló wá gbà sí àfihàn ìfẹ́ rẹ̀? Kristi kú fún wa, wa mú ó gbé ọmọ rẹ̀ dìde, ó gbé Jésù dìde, ìyá lọ kú fún àwọn èèyàn yìí. Torí ọ̀ràn tí èèyàn dá, ẹ̀sẹ̀ tí èèyàn dá, so kìí ṣe ẹ̀sìn ní ó tàn, kìí ṣe òdodo èèyàn ní ó tàn, kìí ṣe ìmúra èèyàn kan ní ó tàn. So ẹ̀sẹ̀ tí èèyàn dá, ohun tí ó tàn ni ẹ̀sẹ̀ yẹn béèrè, ó pè fún ẹ̀mí ẹnìkan kó lọ sí. Ó béèrè pé ká tẹ̀jẹ ẹnìkan sílẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ yẹn. Nítorí a rí òfin Ọlọ́run kọjá ni, a ṣà ìgbọràn ni. Ọlọ́run sì ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé tọ́ ọjọ́ tí wọ́n bá ti jẹ èso yìí o, kíkú ló kú o. Tí èèyàn bá wá ní kú mọ́, à á fẹnìkan sí apàrọ̀ rẹ̀. So gbàtọ́ Ọlọ́run wá wá, mi ò lè rí ọ̀rọ̀ mi kọjá. Ọ̀rọ̀ tẹ́ ń tó àti tẹnu mi jáde bẹ́ẹ̀ náà lórí, tí mo lè ṣe mo fi àwọn èèyàn padà dọ̀dà. Báyìí pé ẹni tó bá fi dẹ́sẹ̀ ikú ni èrè rẹ̀. Nítorí náà jẹ́ ń gbé ọmọ mi dìde kó lọ kú fún wọn. So nígbà náà mi ò ní ba májẹ̀mú.

0: mi jẹ́, mi ò ní ṣe lòdì sí òfin mi, mi ò ní lè ṣe lòdì sí òbítọ́ mi. Ọlọ́run wá sàánú kòkè, ìyá ìwọ ọmọ mi, lọ kú fún wọn, lọ kú dípò wọn, lọ jìyà ẹsẹ̀ wọn. So ọ̀nà bálàjà ni. So bàtà wà lẹ́sẹ̀, bóyá Kristi ò kú fún wa. So bí ẹnikẹ́ni ó bá bá Ọlọ́run lájà, ohun tí ó ṣe náà rí, ó nílò Jésù. So lórúkọ Jésù yóò dára fún wa.
1: Àmì
0: à ń sọ ọ̀nà ìbálàjà. Ikú Jésù Kristi ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àti Ọlọ́run kúrò. Ikú Jésù ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àti Ọlọ́run kúrò. Bí ẹnikẹ́ni bá lóun kọ Jésù tí ò gba Jésù Kristi gbọ́, bí mo ṣe máa ń wí fún yín, ó sì wà ní ipò ọ̀tá sí Ọlọ́run, ó wà ní ipò èèyàn burúkú sí Ọlọ́run. Ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú ọ̀tá, ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú ẹlẹ́sẹ̀, ojú tọ́lọ́run máa fi wò náà ni ojú èèyàn burúkú. Tó fi jẹ́ pé ó ní dandan kó o ṣe ìlàjà pẹ̀lú Kristi mu, torí ọ̀nà tọ́lọ́run gbà sílẹ̀ tó ṣètò nu, ọ̀nà tọ́lọ́run gbà fi fẹ́ rẹ hàn nu. Tó bá wá lọ kọ Jésù, ọ nílò Jésù. Ìyẹn ni pé ìfẹ́ Ọlọ́run tó fihàn fún ọ, tó fihàn fún ọ, ọkọ̀ nu, ọgbà nu. Tó bá ti wá gbé ọkọ̀ ìfẹ́ rẹ yẹn, kò mọ retí ìbínú rẹ, kò mọ retí ìdájọ́ rẹ. À ń sọ nípa ọ̀nà ìbálàjà. Ọ̀nà ìbálàjà lórúkọ Jésù kò ní bàjẹ́ fún wa.
1: Àmì
0: ikú Jésù Kristi ló mú ọ̀tá tí ń bẹ láàrin èèyàn àti Ọlọ́run kúrò. Ètùtù àti ẹbọ tó fi ẹ̀jẹ̀ rẹ̀ rú, tó fi ẹ̀mí rẹ̀ rú, ló gba ènìyàn lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ẹ tún jẹ́ ẹja tẹ̀síwájú ẹsẹ̀ ìkẹsàn-án yẹ̀kẹ́ ló lẹ̀ kásán tún.
1: Ẹsẹ̀ kẹjọ.
0: Ẹkẹsẹ̀ kẹsàn-án báyìí. Oní mélòó mélòó sì ni tí a dá wa láre nísìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. Alleluia.
1: Ògo.
0: Níjọ́ òní, a kọ̀ndẹ́mù èèyàn wípé Ádámù dá ẹsẹ̀, Éfà náà dá ẹsẹ̀. Àwọn sọ pé dídá ẹsẹ̀ tẹ́ ẹ dá ẹsẹ̀ o, ikú ni ó yọrí sí. Ẹwo ìdájọ́ kan ṣe fún Ádámù, nu làálàá ni ó ti mọ̀ ṣiṣẹ́, ní ogun ojú rẹ̀ ni ó ti mọ̀ jẹ. Ẹwo tóbìnrin náà. So ìyẹn wá ń bẹ lábẹ́ ìbínú Ọlọ́run. So ikú Jésù Kristi yẹn, ẹ̀jẹ̀ àti ètùtù tó fi ẹ̀jẹ̀ ẹgbà tó ti fòbi ẹ̀jẹ̀ rẹ̀ lórí àgbélébù, ló gbà wá lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ní mélòó mélòó ni sì ni tí a dá wa láre nísìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀. So ìdálẹ́bi tá a gbà níjọ́ òní, inú Jésù láti rí ìdáláre gbà. Inú Jésù lọ́nà ó ti dá èèyàn láre. Inú Jésù lọ́nà ó ti mú ẹ̀bi kúrò. Inú Jésù lọ́nà ó ti mú ẹ̀sẹ̀ ni kúrò. Wa ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ikú yẹn ló gbà èèyàn kúrò lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ó lẹni tó bá gbàgbọ́, a ní da lẹ́jọ́. Bá a ti gbẹ́ a ti da ẹni tí kò gbàgbọ́ lẹ́jọ́ náà. Ẹja ti ẹ̀wọ̀ tó sọ mbẹ̀ yẹn, bóyá John 3:35 kọ́ nìyẹn. Ibẹ̀ yẹn máa ń bà mí lẹ́rù ni. Ibẹ̀ yẹn ó máa ń bà mí lẹ́rù. Ìdálẹ́bi ti dúó fún ẹnikẹ́ni tó kọ Jésù. Ìdálẹ́bi ti dúó fún ẹnikẹ́ni tí ò gba Jésù Kristi. Bó lo ṣe á fẹ́ kú sínú ìdálẹ́bi yẹn? Ẹsẹ̀ tàdí sọ ni ẹ tó bá gbàgbọ́ oníyè ànípẹ̀kú. Ẹni tó bá ti gbàgbọ́ kì yóò rí iyè, ṣùgbọ́n ìbínú Ọlọ́run bẹ lórí rẹ̀. Ìbínú Ọlọ́run dúó de. So ìdí nìyẹn tó fi nílò láti bá Jésù lájà, láti gba Ọlọ́run lájà nípasẹ̀ Jésù Kristi, nípasẹ̀ ètò tó gbélélẹ̀. Òní ó gbà ọ lọ, ìlàjà Jésù ló gbà lọ́wọ́ ìbínú Ọlọ́run. So fẹ́ ṣègbè ni. So fẹ́ parí ìrìn àjò rẹ̀ sọ̀rọ̀ àpáàdì ni. So fẹ́ jìyà lọ́wọ́ Ọlọ́run ni. Ọwọ́ àwòrí mẹ́sìn. Òní ọ̀nà tí Ọlọ́run ò tiẹ̀ gbà láti báyàn ṣe làjà nìbọ́ wá worí mọ́. Ọlẹ́sìn lọ sí kú. Bàbá rẹ̀ ṣẹ̀ṣìn kú ni. Ẹ̀sìn ò lè gbà ọ́. Ẹ̀sìn ò tún kó bá ọ ni. Yóò ràn ọ lọ sọ́run àpáàdì ni. Ẹja tẹ̀síwájú ká lọ wo. Ẹja wọ ẹsẹ̀ kẹwàá yẹn gan.
1: Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá?
0: Nígbà tá a wá wà ní ọ̀tá,
1: a mú wa bá Ọlọ́run làjà
0: nípa ikú ọmọ rẹ̀. A mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀.
1: Mélòó mélòó?
0: A mú wa bá Ọlọ́run làjà nípa kíni o?
1: Nípa ikú ọmọ rẹ̀.
0: Ọ̀nà ìbálàjà ni. Ikú Jésù Kristi Ọlọ́run ti fi bá èèyàn làjà sọ́dọ̀ ara rẹ̀. Fífẹ̀mí rẹ̀ lélẹ̀ ló fi ṣiṣẹ́ ìlàjà. So tí wọn ló bá bá Ọlọ́run làjà, tọ́ọ̀bọ̀ lọ́wọ́ ìbínú Ọlọ́run, ojú ọjọ́ mọ̀ wípé ọ gba Jésù Kristi gbọ́. Ó jẹ ọwọ́ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa tó gbà la rẹ. Ó gba ikú àti àjínde rẹ̀ gbọ́.
1: Mélòó mélòó? Nígbà tí a là wá ní ìjàtàn ni a ó gbà wá là nípa iye rẹ̀.
0: Bàbá Ọlọ́run làjà lónìí. ẹjá ogun kọ́rìntì kọ́rìntì kejì yẹn orí karùn ẹsẹ ogún tó ká tètè wo tó orí àkókò wa ẹbá mi kan ẹbẹ láti ẹsẹ kejìlógún náà.
2: Orí karùn ẹsẹ
1: kejìlógún ohun gbogbo sì ti ọ̀dọ̀ ọlọ́run wá ẹni tí ó ti paṣẹ Jésù Kristì bá wà lájà sọ́dọ̀ ara rẹ̀ tí ó sì ti fi iṣẹ́ ìránṣẹ́ làjà fún wa.
0: Ó ti ọ̀pọ̀ Jésù bá gbé bá wà lájà sọ́dọ̀ ara rẹ̀.
1: Èyí ni ni pé ọlọ́run wà nínú Kristì ó ń bá aráyé lájà sọ́dọ̀ ara rẹ̀.
0: Orí àkókò mi
1: kò sì ka ìrírí kọjá wọn sí wọn lọrùn
0: kò kárí gbajá sí wọn lọrùn
1: ti fi ọrọ ìlàjà lé wọn lọwọ lé wa lọwọ nítorí náà àwa ní kọ
0: fún Kristì
1: bí ẹni pé ọlọrun ti ọdọ wa ṣe
0: kọ fún mi. Àmúrò ọba yìí àmúbẹ ọba yìí
1: àwa ń bẹ yìí nípo Kristì ẹba ọlọrun
0: làjà
1: nítorí ó ti fi ṣe ẹṣẹ
0: wa bá ọlọrun làjà báyìí
1: ẹni tí kò mọ ẹṣẹ kẹṣẹ rí
0: kó mọ bá a ṣe gbé
1: kí àwa lè di
0: ọlọrun ìṣọ́nù rẹ nípasẹ̀ Jésù Kristì tó bá bọ́ lọ́rùn làjà kó tó kú ẹgbẹ́ ni ó sì parí ìrìnàjò rẹ̀ sọ́run àpádì lórúkọ Jésù kò ní burú fún
1: wa kò
0: ní lọ́rùn àpádì ẹjẹ́ gbàdúrà orúkọ Jésù ọba ńlá ọba Jéhófà gba ọpẹ́
1: wa
0: ọba ńlá ọba Jéhófà gba ẹ̀yìn
1: wa
0: ọba ńlá ọba Jéhófà gba ọpẹ́ wa àti náà ọ̀rọ̀ rẹ jáde wọ lọ́rùn Jésù Kristì tó ń bára yí làjà sọ́dọ̀ ara rẹ̀ nípasẹ̀ Jésù sí àwọn èèyàn tó ń gbọ́ ẹ lórúkọ yá bá wọn
1: lájà
0: ó yá darí ẹsẹ̀ wọn
1: lọ
0: ó yá gba ọkàn wọn
1: lọ
0: abárẹ́kẹ́ tó ń bẹ nínú ìṣòro ó yá ogun ayé yín kó ṣẹ́ ìṣòro yín kí òkú kéde
1: bá
0: ẹ tó ń bẹ nínú àìsàn ẹgba
1: ìwòsàn
0: bẹ́ẹ̀ ni kò rí ọlọ́run wá dù
1: ọ́
0: lórúkọ ti Jésù Kristì olúwa wa
1: àmì lórúkọ Jésù.
0: Tí ẹ bá fẹ́ pè wá àgbò tẹ́ ń pè wá ṣẹlẹ̀ ni máa pè wá sí 08 64 68 43 03 lórúkọ Jésù yóò dára fún
1: mi
0: lórúkọ Jésù yóò dára fún
1: mi.
0: So aago wa nìyẹn bàbá ní ìbéèrè kan tàfẹ́fẹ́ sí kankan ẹ pè wá àwa tẹyin á déjọba ọ̀run lórúkọ Jésù a ò ní dààmú Jésù olúwa wa.
3: Kingdom of Christ. Ìkànnì tó jalè jako tó tàn kárí ayé.
4: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
5: Àpọ̀pọ̀ mọ̀ pọ̀pẹ́ onímọ̀jì ìgbà tí gbangba tó wà jẹ̀gùn kedere.
3: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
6: Bí àbíkún mi mẹ́tò àbí. Bí ASAP.
3: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
7: After working kílókù, ìgbádùn lókù tá máa jẹ. After working.
3: Àní nínú ohun gbogbo, ayé ọpẹ́ tó yọ.
8: Ṣé Ọlọ́run ojú mi jẹ́?
3: Diamond FM, ìkànnì aláyọ̀ ni wá.
8: Ṣé Ọlọ́run.

0: Comrade Larry Osho. E ka so. E ka so. E so. Ah, Nedu Okorie na nbe bi onkeyo.
1: Comrade, good afternoon.
2: Oh, Nedu Okorie.
1: Good afternoon. We are together here.
2: My brother.
1: All right.
0: Ah, nipa oro eto idibo tin lo ni ipinle Osun. Ah, gege bi kan pataki lara ajo tin pe fun ise joba wa ara wa to duro re pelu sise ise joba lona to je akunyawo kini awon kankan eleti e ti kefin abi awon kankan ti e lero nipa oro eto idibo tin lo lowo ni ipinle Osun.
2: E seun gan. Lẹ́yìn tó jẹ́ pé election ti ń lọ lọ́wọ́ àwọn èèyàn dẹ̀ ti ń dìbò káàkiri a dẹ̀ ti ń monitor everything lórí social media ni àti lórí TV ni pẹ̀lú àwọn colleague mi tí wọ́n wà ní Ọ̀sun láti lọ monitor election. So far so good. Tá a bá wo pẹ̀lú àwọn ọmọ ẹgbẹ́ yòókù ẹgbẹ́ ADC ni others káàkiri ibùdó tó fi mọ́ AAC ẹgbọ́n brother mi ọ̀rẹ́ mi ọmọ yẹlé so rẹ̀ so bí wọ́n ti ń jáde that expectation àwọn èèyàn ní Ọ̀sun ti báyìí máa ṣẹlẹ̀ ipe bóyá àwọn èèyàn máa tagbo pe bóyá àwọn olóṣèlú máa ragbo. Yes, videos ti Arise TV àwọn ọmọ ẹgbẹ́ olóṣèlú tó jẹ́ wípé wọ́n kówó lọ́wọ́ láti fi ragbo. Ẹ má gbàgbé wípé obìnrin kan bẹ́tọ́ pé ní ẹ̀rọ àríkẹ́. Ẹ má gbàgbé wípé obìnrin kan náà ti má ti fi jẹ̀ta kó tó di pé inú wa dùn. Àwọn ta jẹ́ wípé àwọn ará Ọ̀sun dìbò fún ẹ̀rí ọkàn wọn. Wọ́n dìbò fẹ́ni despite fact báwọn olóṣèlú kan tẹ̀ láti ra ìbò àwọn olóṣèlú kan tẹ̀ láti ta ìbò àwọn èèyàn ṣe kíní sí náà wọ́n ń jáde kò wá sí ìkan tó jẹ́ photo party tó jẹ́ pé àwọn èèyàn ò jáde tí wọ́n ń bẹ̀rù àwọn èèyàn jáde ní ẹdẹni ní Oṣogbo ní gbogbo alókàgbọ̀n káàkiri ní Ọ̀sun àwọn èèyàn jáde wọ́n dẹ̀ dìbò wọn. Ilé jẹ́ kó dé wa wípé ní Nàìjíríà lénìí ariwo tí ẹ̀yin mídíà àti ṣẹ́yìn àtàwọn tájẹ́ society tá ń pariwo ó jẹ́ Ọ̀sun yìí ó jẹ́ kó jẹ́ wípé.

0: Hammond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Kẹ̀búyẹ̀rì gbangbàrí bíi ti kẹ̀kẹ́ ètò tó gbóyàrí. Bínú kárílá gbàríyádé ọ́ sọ́yọ̀ lógo. Fún gbogbo ẹ̀yin olólùfẹ́ eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, ìdíje ẹsẹ̀ kíkàn, eré bọ́ọ̀lù aláfọwọ́jù sápẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀ lọ. Tẹ mọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù bíi Chelsea, Arsenal, Man U àti bẹ́ẹ̀ lọ. Ní gbogbo ọjọ́ Àbámẹ́ta Sátidé láago mẹ́ta ọ̀sán pọ́n garigari ti mẹ́rin 3-4 PM every Saturday. Lọ́sọ̀ọ̀sẹ̀ òdìndín wákàtí kan gbáko lẹ́ọ̀fin máa láǹfààní láti pàdé àlàyé sport tó mẹ́nu ẹ̀. AY Sport Mr. Lagastikali ọmọlógo tó gbéra tán lórí ọ̀dàn tẹ̀sọ́jú ẹ̀ sọ́yọ̀ lógo. Outside broadcasting lápẹ́ gbígbé òdìndín yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀fẹ́ Diamond 88.7 FM nílẹ̀ Ìlọrin. Wákà ayé máa ládùúgbò yín láti ilé bọ́ọ̀lù kan sí kan junction to junction assembly to assembly sọ́yọ̀ lógo. Fún gbogbo ẹ̀yin onílé bọ́ọ̀lù football viewing centers ilé oúnjẹ barbie saloons ọjà sí ọjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́ ẹ bá ká gbé ètò yìí wá sọ́dọ̀ yín ẹ pè sórí nọ́mbà yìí 08134293424. Sọ́yọ̀ lógo ó máa loud gan yàtọ̀ bí ẹ̀rù ní yọ góòlù tó yẹ kẹ́ fi gbáfẹ́. Sọ́yọ̀ lógo.
2: Taken at pace by Ismaila Sarr! Oh, that's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another hurrah!

0: gbẹ gbogbo rẹ lẹnfọni lati ganu so niyan rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr lọwọ family biko o si di ojo kini osu kesan o to di pe re so ojo ja mi do mi do awon agba bolu kara kata awon agba bolu niyan o to di pe yo lafani lati tanu bodo tanu bepo o de pa papa bo gbe la ma lafani lati fo yin se ki ma to yin lowo ta wa yin ife se won so lore sore amara gbona ta ma si precision eyan na tin lo lowo ni koko jeje yi pe gba bolu chesi awon chinchon ble lowo ta wa yin ne tori pe won shin pa pa gba bolu real society won pa won le bi eran kara lowo ta wa yin meji se yokan o no shin lo lapa be de de iseju adota 15 minutes o ni won ka de ti lanfani lati gba ne no fe se won se olore sore tin lo lowo yen yi pe gba bolu savia awon je ya lowo lowo e ka gba bolu burisha moshe gladel meji so do lo mbaye le waye lapa be ba kono ba ya moni awon tin fun ipo gba bolu abilepsi won tin fun won legba mi ayo kondondo lowo ta wa e ipo gba bolu Manchester United te mo ipo gba bolu AC Milan ife se won se won o didede iye agogo merin ku seju medogun eyan 345 eyan gagaga ni ife se won se ti won ma waye awon ife se won se to kuro gbogbo agogbe mo ma lafani lati gbe si yin leti e ba le mo bi nkan se lo ni koko ejeji o ye waraka si ni mo mo fula ni dagba eyan fufu lele ni mo mo ko sara sawama barbecue o de ma pizza eyan gogogo lawa ma gboro nje simply because o ko ma gogogo ni danu ma ayo deja yo la loko mi e was for mr legacy kali awa toni joshua eyan me weda eyin temi le wa panu pamapo teni le so mi laarin gbogbo awa koroyan karoyin re daraya le de yo ba ti apon bele ajo lohun oba lopo ri be simply because ile so mi dujoye lo o de papa ile gogogo lati ke sorode eyan lo so tuni amade ba sugbon voti tare omo lojo bi eni to jolu fe pe gbe bale ma se sako bako balele mo nsoro nipa otun bale ka jadi waziri gbogbo zire awon ti lobu collection awon ti nasfat niyan won ti fun wa lebun eyan lore eto loni koda semo 2.5 kg oni won gbele fe eyan merin we pe ki won fi sara ni di won ne ni to ba tun wa gba a tun fun lowo okada abowo keke ele to wa fi wa fi wa fi gba eyan nikan ni bi lapa bi gogogo niyan o de je se bi eleyi lowo ta wa yi eyin ti Manchester United be yin gbogbo de lanfani lati ma gbo e ma fi ateran sosowo logologun lowo ta wa yi ibere ti ma bi yin eyan meri akoko to ba ti gba oni o lanfani lati gba semo 2.5 kg yen pelowo keke abowo okada ele to gbe wa ibere ti ma si biyen ni wipe ta asole meta lowo ninu ikọ agbabọlu Manchester United asole meta ninu ikọ agbabọlu Manchester United e ma fi down sowo iyen text message e ma fi sowo sori 081 34 29 34 24 081 34 29 34 24 awon merin to ba tete gba awon da o lanfani iyen lati fun ni semo 2.5 kg leni kokan won pelu owo okada tabi owo keke ele tan ba mgbe wa happy birthday to you otun ba leka jadi waziri gbogbo zire owo baba ablami awon ti lobu connection igbadu odun kan ni o ye ma jo lo ko sawe o ma ga so lonu aye won ni se pe bayi o na lara itun da loko o ya ara pipe o ma je je otun ba leka jadi gogogo niyan omo lojo bi eni mo nbo lodo ti eyan sha ma fi ateran sosowo ko to di pa kuro lori eto mo ma lanfani lati ka eyin eyin te ba gba o ma ka si yin leti e le lanfani lati wa gba ibo yin boje je niyan o de pa papa lo so toni menu idije NW Nationwide, NWFL Nationwide, eyo idije league oni pele keta to je tawo obirin lori lede Nigeria. Iko egbe bolu Kwara Queen United, Kwara United Queen oje, Kwara United Queen won be ni ilu Aba ni ipele Abia lowo ta wa yi. Ibi abare to fi je wipe ma lanfani lati be ni to je alaga ka Fortamala. Iko egbe bolu Kwara United Queen FC. Eye Alaji owo labi Alaji owo labi Adebayo Adurasa tope eyan ma si wopa alanfani lati ba won soro eyan lori eto losin kini kawo ololufe ko agba bolu Kwara United Queen FC ki won ma reti gbogbe won lanfani lati ba wa soro eyan lori eto ohun losan toni gagagan ni sansan lati le mo bi nkan se lo fun iko agba bolu Kwara United Queen iyan ni ilu Aba ni ipinle Abia lowo ta wa nitori pe lola oni idije eyi ti yo lanfani lati gbera so e awon iko to ba jawo olubori ti won se daada iko agba bolu meji to ba se daada awon ni won lo si ipele ele ti o je league oni pele keji tori le de wa Nigeria eyun NWFL championship awon ni o lo be iko agba bolu Kwara United Queen FC awon na ti nbe ni bi idije yen lowo lowo eni ti o je alaga won eyun Alaji owo labi Adebayo Abdulrazak wopa won ba wa soro lori eto yi yen loso to ni ko to di pe alanfani lati ma tesiwaju mo kin baba e ka so sa
1: e ka
0: so e seun gan ni sa akin ye ku ise o amen e je kin ti e ko kin pe ku rin ana bo ni ilu Aba bayi
1: alhamdulillah dupe lọlọ
0: oluwa seun
1: o se je pe erin na wa stressful olorun ko ni rorun fun wa a ni dadu a je aburu
0: oluwa seun
1: agbe ni lorin pelu bismillah adede ilu Aba ni abia state so alhamdulillah dupe lọlọ
0: adupe eje ki amu iko agba bolu Kwara United Queen FC ti eje alaga fun igba akoko lo fe jo bi pe igba akoko re ti e lo lanfani lati kopa ni NWFL Nationwide eje ki awo igbaradi mura sile saju idije yi igbelewon wo le le fun igbaradi awon agbabolu yin yen saju idije ko to di pe awo kini afojusun nipa idije na
1: ka dugo do lo a le dugo do olola julo Gómìnà wa Abdulrahman Abdulrazak o se agbekalẹ yi egbe agbabọlu obirin fun ilu Kwara pẹlu ifọwọsi ati gbadonte executive chairman Kwara State Sport Commission Madam Bola Kale Adisamagaji egbe agbabọlu Kwara United Queen a da sile ni inu osu keji ọdun ta wa nnu rẹ yi ara igbaradi wa naa ni precision ta ko se ni nilu Ilorin ti awon team wa latepo kaduna ogi ibada ateko awon team merin ti logun lo medugun lo wa awon lati tase ikan kan logun ara igbaradi fun ta fe wa gba yi na ni ase ni a fi se competition First Lady obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Kwara Ambassador Professor Olúfolákè Abdulrazak competition níbi ìgbáradì náà àwọ̀ final àwọn tíìmù kan Kasmog táwa láti Adégbogun State àwọn ni wọ́n nà wá ní final omi omi lágbá táwa fi penalty gbá sí ní gbá sí ọ àbí kásẹ̀ rẹ̀ ńlẹ̀ àwọn ọmọ wa jẹ penalty ẹyọ kan ṣoṣo àwọn Kasmog yẹn wọn jẹ mẹrin so n tí wọn fi yàn wá ń fáyé náà nìyẹn nígbà tá a parí yẹn a fún àwọn ọmọ wa ní ọfíìsì wọn lò lóde so a resume padà sí camp nínú ọdún yìí náà May 29 ní ọdún tá a wà yìí la resume sí camp ẹgbà tó àti ìsìn sí káàmpù yìí láti bẹ̀rẹ̀ sí ní ṣe ìgbáradì bá a sì ń gbá bọ́ọ̀lù pẹ̀lú ọlọ́rẹ̀ jọ̀rẹ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ tíìm tó wà ní ìlọrin àti ní kwara by extension. Tíìmù obìnrin ò pọ̀ ní kwara àgbogbo tíìmù obìnrin tó wà ní kwara lábágbá friendly ọlọ́rẹ̀ jọ̀rẹ́. Gbogbo àwọn tíìmù ọ̀dọ́mọkùnrin tí ọjọ́ orí wọn ò ju 24-25 lọ àbá wọn gbá ní friendly matches. So èyí tí wọ́n náà wà ń bẹ̀ èyí táwa náà wọ́n ní wà ń bẹ̀ ìṣẹ̀dá àbí ń ṣègbáradì fún nationwide Nigerian Women Football League táwa fẹ́ bẹ̀rẹ̀ lọ́la yìí ni. So gbogbo ètò gbáradì wa kò sẹ́yìn executive chairman Kwara State Sports Commission àwọn náà ni wọ́n ń ṣe ìrànwọ́ fún wa wọ́n sì ń ṣe kóríyá fún wa láti rí gbogbo gbáradì yẹn náà ṣe. Àdúgbò ọ̀dọ̀ ọlọ́run gbáradì yẹn wá sópin ní ọjọ́ Tuesday àtàlátà tí ó kọjá ẹ̀ ẹjọ́ àwọn asinmi ní ọjọ́ àlàáfíà Wednesday tàbí gbéra wá sí ìlú Abá ní àná. So ní tiwa a ṣe ìgbáradì àmọ́ gbogbo ìyókù a
2: lọ́wọ́
1: kò sẹ́ni tó mọ̀ àṣe àfẹ́ntí ọlọ́ba á kún kò wá ń fi àsìkò ríra gbogbo olólùfẹ́ eré bọ́ọ̀lù ti gbé wọ́n fi àdúrà ràn wá lọ́wọ́ ká gbé ògo yẹn wá sí Kwara. Tíìmù tuntun náà àkọ́kọ́ irú ìdíje yìí tá a máa lọ fún ni. Èrè ògo ọlọ́run ìgbà náà bá ń darí bọ̀ wálé ó lọ́n kó kún wa kí àwọn ọmọ Kwara lápapọ̀ kí wọ́n kún wa kí a gbé ibi ẹ̀yẹ náà wá fún gómìnà wa Ọlọ́lá jùlọ Abdulrahman Abdulrazak. Nípa tiwa management àtijọba àdìmúra
2: àdìmúra
1: so Ọlọ́run ló kó a gbé gbogbo ìdí lọ́wọ́.
2: Alájì ìwọ́pa bí n ó bá bí yín báyìí mo fẹ́ bí yín pé bó o ní ìgbáradì pẹ̀lú ìgbáradì tẹ́ ẹ ti ṣe kí ni àfojúsùn tí àwọn olólùfẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní ìpínlẹ̀ Kwara kí wọ́n máa retí látọ̀dọ̀ ikọ̀ agbábọ́ọ̀lù Kwara United Queen. Àti wípé lórí pé àgbélẹ̀gba sáwọ̀n tá a mọ̀ sí penalty ẹ mọ̀ pé ẹ sọnù ọ̀rọ̀ yín pé ikọ̀ agbábọ́ọ̀lù Casmog láti ìpínlẹ̀ Ogun ni wọ́n padà ṣé ẹ ti ṣe àtúnṣe lórí bí àwọn agbábọ́ọ̀lù ṣe lè máa gbá penalty tí wọ́n sì máa gbà wọnú àwọn.
1: Yes, thank you Atokun. Gbogbo irú àtúnṣe yẹn náà láti ṣe. A sì ní àfojúsùn pé ní pẹ̀lú gbogbo ìgbára ìta ṣe. A ti gbogbo ìrànlọ́wọ́ àti àtìlẹyìn tí gómìnà Kwara Abdulrahman Abdulrazak tí wọ́n ṣe fún tíìmù yìí. A pẹ̀lú ògùn ọlọ́run àgbà ife ẹ̀yẹ náà wálé. Àmọ́ ọ̀rọ̀ ẹnu kọ́ ọ̀rọ̀ múra ni. A sì ṣe ń bá wọn sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Kọ́lá bẹ́ẹ̀ ṣe ń bá mi sọ̀rọ̀ yìí, àní pléyà mo wà. A ti ń bá wọn sọ̀rọ̀ gbogbo ìgbà pé ní ẹyẹ ká ṣe kóríyá. Pẹ́ni tó ronú pé ní àwọn ọmọbìnrin wa tí wọ́n ń lọ skúl táyì tó níbẹ̀ sórí ìdárayá jẹ́ kó wọn ṣe àgbékalẹ̀ tíìmù fún wọn kí wọ́n fi empower wọn like an empowerment. À ń bù yẹn lówó yẹn kò tóbi sí kí ẹ fi ọ̀nà ìjẹ́lé yẹn lọ́wọ́. Bí a sì ṣe mọ̀ láyé nìyí bọ́ọ̀lù gbígbà obìnrin ó ti di owó ti di iṣẹ́ gidigidi. So gbogbo ẹ̀ lẹ́la ń bá àwọn ọmọ sọ pé ń tọ̀ ẹ jẹ́ ká ṣe táǹkì ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti àwọn èèyàn tẹ́ gbárùkù tí wàá tó ṣe kóríyá fún wa ká ṣe dáadáa ká sì gbé ife ẹ̀yẹ náà wá sí Kwara. À pẹ̀lú ògùn ọlọ́run àfojúsùn wa ọlọ́run jọ bá a níyàwó àwọn àfojúsùn pé a gbà kọ́ọ̀pù náà pẹ̀lú ògùn ọlọ́run. Àwọn tíìmù wa mú competition láti Lagos State, láti Ondo State,
2: bẹ́ẹ̀ni
1: láti Ọ̀ṣun,
2: Akwa Ibom, Edo,
1: Akwa Ibom, Plateau, FCT, Nigeria Air Force. So gbogbo wọn náà wọ́n ti dé. Gbogbo wa náà láti jọ ní àfojúsùn kan náà. Àmọ́ ẹnìkan náà ni ó jáwé olúborí tí mo sì mọ̀ pé ní pẹ̀lú àṣẹ ọlọ́run àti ti Abubakar sí wàhálì ni Kwara United Queen àwọn alágbèéfẹ́ náà wá sí ìlú Kwara.
2: ko to di pe a wo isori ti won pe yin si nitori pe isori A group A ti won pe yin si mo wo pe se isori ikoni lakaki bayi nitori pe en pelu solo wonder babes lati Akwa Ibom Spunky Blazer FA lati Edo a ri pe awon iko agbabolu mejeji yi o fe je pe odu ni won won se aimo oloko iyen ni agbon ti NWFL Nationwide bo le se ro bi pe e le koju awon iko agbabolu mejeji te si ni ijawo olubori lati yan kuro ninu sori ti e wa
1: pelu ogun olohun e mo ji so waju o n kon la ko ni eyan la awo o si se afoju di fun timu kaka ebe na se so yi pe awon timu to le la fe bagba yi tori di afeta won ti won daada ni won bi odun mewa soni solo wonder yi ni won gba ife eye yi awon to wa ti daada won tun ta ni won tun wa bere again bawa ti so fun ogun lote yi o ko nla ko le yen nla ko si nkan ti o le ogun to ba le ti e ba ti ti gbaraju o si bi olohun olohun o si se ni iro ni won ti le to ti won ma bolu gba to awa o le ri a yi so pe dandan ini kalasi a ma mọ pe ni ta ba wa ka win ni gbogbo won ni a si mọ pe pelu ogun olohun gbogbo bo ti le to to ka wa laya to olohun ba so di petele pelu ogun olohun gbogbo nkan to ba le olohun na la keke to bi ba so dero eyi to je aspect ti wa a ti se a ti sa awon omojo a ti fun won ni gbaradi to peye ijọba naa ti fun wa lowo ta fi se idije ta n se yi a ti gbadura ni mọsalasi a gbadura ni church nípa ibù ká tó kó lọrin a lọ sọdọ chief imam tó jẹ ńlọrin tuntun a kó nbẹ a lọ sọdọ president house of prayer assembly basilica ní ọ̀nà gẹ́mà so a ṣe àdúrà ẹlẹ́sìn mùsùlùmí a sì ṣe tọmọlẹ́yìn christian ìjọba sì fún wa lówó àwọn náà sì gba àwọn ọmọ tó dájú a sì fún wa ní àtìlẹyìn tó péye pẹ̀lú ògùn ọlọ́run
2: Amen, amen. Eshon Alhaji Wopa. Ema binu pe ibere mi po. Kwara ladies, iko agbabolu lobirin na ni ni ipinle Kwara. Ema binu, se ijoba ni won se atileyin na fun won.
1: Kwara ladies, brother mi kalu ni awon eda ale. Amala MB Jaudu. Awon eda Kwara ladies ile. Àwọn ìjọba máa ń ṣe àtìlẹyìn fún wa gẹ́gẹ́ bíi pé ní tíìmù ìlú àwọn ni ìjọba máa ń ṣe àtìlẹyìn fún wa. Àwọn ìgbà tí ìjọba fẹ́ dá Kwara pọ̀ nílẹ̀, àwọn tó ń gbé agbátẹ̀rẹ̀ lè eré ìdárayá nílẹ̀ Kwara lábẹ́ aláṣẹ Mọ́là Bọ́lá Kẹ́lẹ́ Àdìsá Mọ́gàdì. Wọ́n pe aláṣẹ àtolùdarí Kwara lèdè yìí wípé kó jẹ́ káwọn sowó pọ̀ káwọn yan ìgbìmọ̀ tí wọ́n mójútó tíìmù yìí lápapọ̀ ìjọba ní káwọn dáwọ́ pọ̀ káwọn ní tíìmù ẹyọ kan ìjọba ọmọ náwó lórí àmọ́ gẹ́gẹ́ bí n tí mo gbọ́ torí mi ò sí níbi ìpàdé yẹn gẹ́gẹ́ bí n tí mo gbọ́ ó dàbí pé àwọn Kwara lèdì wọ́n láwọn ò lè fi ìwé ẹ̀rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn kalẹ̀ èyí ń lọ́wọ́ mú kí ìjọba rò tó yẹn tàn ní ọgbà tí ẹ̀ bá ti lè fi ìwé ẹ̀rí yín kalẹ̀ ẹ jẹ́ ká dá tiwa lẹ̀ ọlọmọ ọdọ ọmọ ẹmu ìjọba ti dá Kwara United Coin lẹ nínú oṣù kejì ọdún tá a wà yìí àwa àti Kwara lady a ní ìbáṣepọ̀ tó dà because kẹrẹ ṣe máa ìlú ìlọrin yàrá kan náà gbogbo wa
2: bẹẹni amóni ni
1: ẹni tó ni Kwara lady sí ẹgbọn lọjọ sí ni àìgúnjẹ jẹ ọrẹ níbi eré ìdárayá kò sí èdè àìrè kẹka kò sí gbami sí omi ò tó kẹka gẹgẹ báwọn èèyàn ṣe ń rò because aláṣepọ̀ tó dẹ́ mara kódà láìpẹ́ yìí àwọn kan ti lọ Kalaba tí wọ́n lọ gba ìdíje tí àwọn fẹ́
2: kọ́ ní Kalaba
1: bá wọ́n yìí
2: championship
1: àwọn wà ń bẹ̀ báyìí wọ́n ti wà ń bẹ̀ káwà tó dáyé àwọn náà lọ gba ìdíje yẹn lu Kalaba wọ́n sì ṣe dáadáa tó ìgbà tí wọ́n parí ni abẹ̀rẹ̀ nationwide yìí ni táwa bá ohun ìnẹ̀ àwọn náà qualify láti lọ bá àwọn ọ̀gá wa àwọn ẹ̀gbọ́n wa ní
2: championship
1: pẹ̀lú ìgbọ́lọ́run by nestia àtàwa àbí Kwara lady àti mọ̀jẹ́ kùn gbogbo ọjọ́ pàdé championship ní ìṣàlá ọlọ́run ní tú kwara lè lè ta
2: òní
1: tú gbogbo ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin tó wà ń kwara ká ọlọ́run olùjà wa náà máa ṣe dáadáa láyé
2: tiwa
1: èèyàn náà ti wà ní pé kí ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin ó pọ̀ nílùú kwara tó dà gbogbo ọjọ́ máa kó ògo wá sílùú kwara àti orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀.
2: Àmì kó tó di pé mo yọ̀ǹda yín Aláàjì Wọ́pá. Kí ni àwọn nǹkan tí ẹni lẹ̀ bí kóríyá fáwọn agbábọ́ọ̀lù yín tó bá tiẹ̀ ṣe dáadáa nínú ìdíje nationwide yìí?
1: Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ gómìnà nípínlẹ̀ Kwara Ọlọ́lá jùlọ Gọ́vnà Abdulrahman Abdulrazak ẹni tí máa oore san oore ni ẹni tí sì máa ń ṣe iyì àti ẹ̀yẹ fún gbogbo ẹni tó bá ṣe tó bá represent state either níbi eré ìdárayá ni o àbí nǹkan míì tí kálukú bá máa ṣe ẹ rí i pé láìpẹ́ yìí àwọn ọmọ kéékèèké kan ọmọ ọdún mẹ́fà láti ọ̀fà àtàwọn yòókù rẹ̀ wọ́n lọ ìlú kenya wọ́n lọ fún scrabble world championship kí wọ́n tó lọ yìí òun ọmọ yẹn ti lọ sí enugu àbí abáńpítà wà yìí náà tó wá ṣe national championship wíwà tọ́mọ yẹn dé gọ́vnà abdulrahman ṣe kóríyá fún gbogbo ayé ló sì gbọ́ ẹ rí i pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù Kwara United ọkùnrin ní last year tí wọ́n wìn ní challenge cup gọ́vnà abdulrahman ṣe kóríyá fún wọn àwa náà ta ẹsẹ̀ bẹ̀rẹ̀ yìí ìmù lẹ́nu wẹ́rẹ́ pèsè tá a ṣe tí mo ní first lady pèsè championship yìí ìgbà tá a ṣe ipò kejì gọ́vnà abdulrahman ṣe kóríyá fún wa ìdí rẹ̀ ní kí wọ́n tún fún wa lówó gbọ́yá ẹ tún lọ òkè sí ẹ lọ ìgbàgbàgbà pẹ̀lú àwọn aráàta nǹkan dá mi lójú ni pé táwọn náà ṣiṣẹ́ káwọn pléyà wọ́n mọ̀ ni pé ẹ̀yin náà mọ ìtàn ẹ ti mọ mọmọdé ọba bá ìtàn tí ọba àrọba àrọba ni bàbá àtà
2: bẹẹni
1: gbogbo tó ń ṣẹlẹ̀ ń gbèrè ìdárayá ń lu kwara tí abdulrahman abdulrazak ń ṣe agbátẹrù rẹ tó sì ń náwó lé lérí à ń jẹ káwọn pléyà ọmọ ìgbé ni dóòlè dáhìrì ọlọrun bá fún yín ṣe tó bá wa ṣe kẹyìn náà bá gbé fi ẹyẹ yìí dé kwara gọvnà abdulrahman abdulrazak ó ṣe kóríyá fún yín táwọn ọmọ náà sì ṣe ń dá mi lójú pé ní àwọn ọmọ pẹ́ni tí máa ń ṣe dáadáa pẹ́ni tí máa ń ṣe irú táwọn ń ṣe yìí ni gọvnà abdulrahman abdulrazak nípínlẹ̀ kwara àwọn gọvnà abdulrahman abdulrazak lọ́kọ́ dá ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin lẹ̀ á dá lẹ̀ ní february ó sì bẹ̀rẹ̀ sí ní sanwó oṣù fún wọn ní may nínú ọdún tá a wà yìí kórí àwòdà tó ń retí kò sóbì tọ́mọ̀pọ́mọ̀ ń gbá bọ́ọ̀lù tí ó wàá mọ̀ pé ń rí owó oṣù gbà lóbìnrin tí ò ní máa ṣàdúrà fọmọ òun náà pé kọ́ máa máa ó máa ṣe àṣeyọrí ẹnu ìgbà tá a rí tún gbàdá yìí gọ́vnà abdulrahman abdulrazak ó ti ń sanwó oṣù fáwọn pléyà obìnrin yìí ó sì tún ṣèlérí fún wa pé ni tá a bá kú ní pele tá a wà yìí tá a bọ́ sí pele gíga kejì ìyẹn championship òun ó tún fi kún owó oṣù àwọn ọmọ yìí tó kóríyá òun ló tún wá kù tá a tún retí nígbà tá a mọ̀ pé tí máa ń ṣe dáadáa tí máa ń fo oore san oore òun ni gọ́vnà abdulrahman abdulrazak tá a bá ti gbé oore ìrùn wá sí kwara níparí ìdíje yìí ó dá wa lójú pé ní gọ́vnà abdulrahman abdulrazak yóò fi oore san oore fáwọn ọmọ yìí lórí ìṣe kóríyá fún wọn.
2: Ẹ ṣeun. Adúpẹ́ Aláàjì Adébáyọ̀ Abdulrazak Wọ́pá
1: Owólabí
2: Wọ́pá tí wọ́n jẹ́ alága Kwara United Queen FC wọ́n bẹ̀ nílùú Aba lọ́wọ́lọ́wọ́ ń bẹ̀ ni àti láǹfààní láti bá wọn sọ̀rọ̀ bàbá Adúpẹ́ bí ó bá tún ya kó tó di pé ìdíje ọ̀hún parí a tún máa kàn sí yín.
1: Ẹ̀yin náà adúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti ẹ̀ka wá kó èèyàn.
2: Ẹ sì
1: tán wa lé àìmọ èèyàn ni ọmọ bá ń bẹ àwọn fúnbọ́ tí ń sì ti wà lọ́rin ti pẹ́ tí ẹ ti mọ̀ ẹ tó máa wa adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín pé ẹ̀yin náà ṣàpálẹ̀ wa ẹ gbé wa jáde ni ọlọ́run kó gbé wa jáde jù báyìí lọ abẹ́ rọ̀yìn abẹ́ bẹ̀yìn ẹ bá abẹ owó ọmọ ìpínlẹ̀ Kwara pàápàá jùlọ àwọn tó bá nífẹ̀ẹ́ eré ìdárayá sábà ṣàdúrà àwa ti gbìyànjú kọ́lọ̀ kó jẹ́ kí ìrìnàjò wa kó já sí pé a jáwé olúborí.
2: Àmì ẹ lọ rí ẹ bọ̀ rí ẹ sì mú nǹkan gidi wálé.
1: Àmì
2: ẹ ṣeun gan ni adúpẹ́ o.
1: Thank you very much.
2: Ẹ ṣeun gan ni sir adúpẹ́.
0: bo se nlo niyan lori eto soyo logo lati ikoni gbo safe dayo monday 2.7 fm to ta kan mo le nle ilorin ni ipele kwara ti agogogan lapa bi eti gbo bi nkan se lo eya fun iko agba balu kwara united queen fc ele to je ti iko abirin to ri ti ipele kwara gogogan niyan bo je je lapa be eja ma shati leyin fun won eju be lo agba ti nbe lapa o to di pa agba ma lanfani lati ganu si awon royin ele ti nbe le eja kuku ma lo sile okere nitori pe ko sojo ko sa ko poju mo eja lo sinu fese won se olore sore a ma ra gbona ele to se nlo lowo yen iko agba balu chelsea awon si njo nble lowo ta wa yi won si fi ko agba balu real society pa mi di pelu ami ayo meji seyo kan mo se glabe pelu Aston Villa meji sodo ni mo se glabe se won fi po se loju iko agba balu Aston Villa lowo ta wa yi o won ti lo half time won ti won Bayern Munich awon na si po ko ya senu iko agba balu RB Leipzig pelu ami ayo ko dondo iko agba balu Manis pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth àmì aláyò kọ̀ọ̀kan ni wọ́n sì ń gba láàrin ara wọn Ipswich Town àwọn sì ń gbéná gorí ikọ̀ agbábọ́ọ̀lù Union Berlin pẹ̀lú àmì ayò mẹ́ta sẹ́yọkan bákan náà Brentford àwọn sì ń bẹ́yà lára ikọ̀ agbábọ́ọ̀lù Frankfurt pẹ̀lú àmì ayò méjì sódo Brighton pẹ̀lú Bologna wọ́n sì jọ ń yí táyà láàrin ara wọn odo odo ni wọ́n ń gbá lọ́wọ́ ta wàyó Everton pẹ̀lú Lille odo odo làwọn náà jọ ń gbá All City pẹ̀lú Nice odo odo ni wọ́n gbá Leeds United àwọn náà sì ń léyà lórí ikọ̀.

0: pẹ̀lú ẹ̀mí ayò kan dondo Sunderland pẹ̀lú Rennes Rennes ń rẹ́ yàmọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Sunderland lára ó dá góò ti wọlé lápá abẹ̀ yẹn eléyìí tó túmọ̀ sí wípé Tottenham ó ń gbórí góńgbóná gorí ikọ̀ agbábọ́ọ̀lù Ophiem lọ́wọ́ tá a wáyé pẹ̀lú àmì ayò kan dodo ẹ̀yìn tí Manchester kóba kóba lálẹ́ ẹ má gbàgbé ó ń kú ìṣẹ́jú bélé ń já báyìí tí ìfẹsẹ̀wọnsẹ̀ yín yóò gbéra sọ pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ẹ torí pé tótó yóò kọjú ṣóńtó united yóò kọjú amorim lénìí fúngbà àkọ́kọ́ fúlà pẹ̀lú stugart yẹn di dèdé agogo mẹ́rin bí nǹkan ṣe ń lọ ni mo ní kí n sáré láǹfààní láti gbé yín débẹ̀ ó yẹ àwọn ròyìn míì tí ń bẹ lápá bí ẹja sáré máa wò ní kọ̀ọ̀kan ìjẹjẹ ẹja kí n kọ́ kí àgbàna àgbà ẹ kú dédé àsìkò yìí
1: ẹ kà sán o àsìkò ayẹyẹ òpin ọ̀sẹ̀ yìí àsìkò ọjọ́ àbẹ̀ mẹ́ta
0: ẹ ṣeun
1: àkú ìmúra league yóò bẹ̀rẹ̀ lọ́tún lọ́sì abiodun akínmi ní orúkọ tèmi àsìkò tí tó báyìí tí ọ̀tẹ́ ò tún bẹ̀rẹ̀ ní
0: pẹ̀lú bẹ́ẹ̀ni ọyẹ bẹ́ẹ̀ni ẹ parọ́
1: kò jù bẹ́ẹ̀ lọ torí báyìí báyìí league ti bẹ̀rẹ̀ orílẹ̀ spain lọ
0: la liga domindo
1: rashid náà tí mọ bẹ̀rẹ̀ rẹ̀ náà wọn lò òde láni bẹ̀rẹ̀ egun
0: lu bẹ́ẹ̀ni
1: yóò bẹ̀rẹ̀ lọ́la báyìí
0: ìyẹn ni fa committee sheet
1: wọ́n jẹ́ pé àwọn kan náà gbà nígbà tó máa gbà fa sì tó ti gbọ́n gba league ní sáà pé àwọn tó ń gbà so kò bẹ̀rẹ̀ wẹ́rẹ́ náà nù.
0: àgbà ẹja sáré mú eléyìí kó tó di pé a kù lọ sí ilẹ̀ òkèrè ní sánsan ẹ dẹ́kun ẹyin tí mo ní kí ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ mo béèrè pé aṣọ́lé mẹ́ta nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United lọ́wọ́lọ́wọ́ three goalkeepers nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester ni sọ pé akademi o àwọn tí ò bá ti sí ní first call tẹ́ bá ti mú wá sọ pé pọ̀ ti lọ ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ kó tó di pé mo kúrò lórí ètò wọn ò wo àtẹ̀ránṣẹ́ òun lórí àti ṣe ayẹyẹ ọjọ́ òbí ọ̀túnba Lake Ajadi tó jẹ́ olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United ó jẹ́ olólùfẹ́ ìkànnì ìgbóhùnsáfẹ́ Diamond FM àwọn tí ń tẹ̀lé wa ń gba back to back ń gbogbo ìgbà ni wọ́n ní ká fún ẹ̀yin mẹ́rin ní sẹ̀mó 2.5kg lẹ́yọ kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan yẹn ẹ tún gba owó ọ̀kadà tàbí owó márúwá kẹ̀kẹ́ tẹ ẹ bá gbé wá nọ́mbà tẹ́ lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí 081-34-29-34-24 ìyẹn ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí
1: irú ìbéèrè báyìí ti wọlé mọ́lá
0: ẹ bẹ́ẹ̀ ni àwọn mẹ́rin àkọ́kọ́ tó bá ti wọlé ni
1: àwọn ni tó di pé mo sẹ́ǹdì ẹ̀mí náà wọlé
0: àwọn mẹ́rin mo ti sọ ń bẹ̀rẹ̀ àwọn mẹ́rin tó bá ti gbà ni àgbà náà ẹ já lọ sí inú ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons ilẹ̀ wa àjọ NFF bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti ààrẹ ṣùgbọ́n àjọ NSC tí ń bójútó ìdàgbàsókè eré ìdárayá lórílẹ̀-èdè nàìjíríà wọ́n ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ lórí àti wo kí ló ń tó fà á tí akùdé fi ń dé bá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀-èdè nàìjíríà world cup ọkùnrin àlọ́ tóbìnrin àlọ́ under 17 under 20 ẹ sọ pé pọ̀ ọ́ nígbàtí àwọn agbábọ́ọ̀lù Super Falcons yóò wá jáde sọ̀rọ̀ lára wọn la ti rí Rìnsọ́lá Babájídé tá a ti rí aṣọ́lé wa Nnadozie wọ́n wá ń jáde pé ẹ má bínú Olympic a máa qualify fún Olympic kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gba qualifier ó di oṣù kẹwàá now àyẹ̀ wọ́n sọ wípé gbogbo nǹkan tí wọ́n sọ yìí àwọn ò rí wọn bẹ́ẹ̀ pé kọ́ mú àyípadà bá gbogbo agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Falcons.
1: ṣe rí ọ̀rọ̀ yìí ó sọ sí lẹ́nu òbúyọ̀ sí ni ọ̀rọ̀ eré bọ́ọ̀lù pàápàá jùlọ lọ́bọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ṣe pé ẹni pé ìgbà àkọ́kọ́ lélẹ̀ tí ikọ̀ Super Eagles Super Falcons tán jọ lọ ìfẹ́ àgbáyé ní the same time àwọn fáfáfáfáfá igun sẹ mọ lè mọ lọ mọ wọn lọ tọ́nà sí wọn lọ ní 2018 àlà àti lọ láti náà so but pé Super Falcons wà ní lọ the same time ti fáfáfá igun náà lè lọ ìgbà àkọ́kọ́ lélẹ̀ látọ̀nà sí wọn lọ sí bẹ̀rẹ̀ fẹ́ iye àgbáyé àwọn obìnrin Super Falcons ó wà lórí lédè pé wọn pàdánù rẹ̀ rí àápíà ṣùgbọ́n ó ti fi hàn báyìí ní sẹ pé àní lọ́tọ́dún yìí so kọmitii tí wọ́n gbé kalẹ̀ yẹn
0: ti 2027
1: jàre tẹ́tí pé kalẹ̀ yẹn ohun tó dáa ni ṣùgbọ́n gba náà la mọ̀ pé tí ilé bá dáwòrò bá lè lé náà lápè bẹ́ẹ̀ni so tó jẹ́ ààrẹ àjọ NFF ìmúròpọ̀ gangan lè kọ́kọ́ dẹ̀bìrù torí pé òun ló lórí àjọ tó mú sí orí bọ́ọ̀lù àfíríkà lórílẹ̀‐èdè nàìjíríà tó bá sì di pé àsìkò àwọn kan wà tí eku kẹ̀bí eku tell you kebi e don your phone bi eyan o ye ki a pa kesi ara wa si so so mo si pe nkan kan pon le ti a to ta se tele ta se ara re akoko o ni pe agbada mo be participate kin dagba o ton kan idijo lo re so re
0: ta olore so re
1: dagba o ton kan then o da so pe afcon wa ko ton gba yen ejo ti wo ko bi tana tetele iyen merin ni mo nlo but ya o de yen mejo emi la lo lo ti last one
0: 24 ko lo lo
1: bai 16 lo lo bai
0: 16
1: koda cameroon to wo final nisin won qualify initially but won extend the from 12 to 16 oni cameroon to lo so o tun mo si pe
0: malawi nko malawi to ye pe igba
1: koko to lo re o ti won final bai so o tun mo si pe agbodo jawo so bi to ra pe temi oribe ni pe ajo ne fe o ti o ti won lara pe ba ma ara la ku mo
0: agba olore so agba
1: a jawo olubori so to ro pe ntan se lo dance gbon temi ko ro ni pe koko se ni pe ka jo kala gajo ni fe ko je ko lo ko ko lo fi ko esile na koko lo ro kun le sugbon to wa be na ni pe ajo sports commission to yan committee ku committee kale won lagbara lati le are NFF lo but yanis na mo ni pe ko je ko ba ma da si ire daraya ngba ti trump si pe fatino jojo si won jo red card ba logo ko nbe so once ni pe o fi fifa ni pe olosolu bodo da si nto lo ni o fifa mo dede mo na ni pe o fi to mu ara ile ko fe mara ta nu ajo fifa sugbon to kan an be na ni pe kini fi ni sele mo ti mo ko ro ko e ka ko
0: e ja wo awon omo igbimo ti won gbe kale yi
1: ka re ti coffee ko se silena
0: e ja wo awon omo igbimo ti won gbe kale yi ambassador fanny amu mo

0: Faniamu oni alaga Landaboso o je kan lara awon omo igbimo yin Desire Opranose o na nbe lara awon omo igbimo yin alagba Mutiu Adepoju o nbe lara igbimo yin Dr. Alex Mana o na nbe te ma Malam Nasir Sedu oni akowe nje awon igbimo yin se won le se ise lati se wadi to lati mo kilo to sele lori pe eko kebi eku eyo kebi eye fun iko agba bodu super falcons
1: awon committee eyo mo pe agba oje ninu ore daraya ni won pa julo faniam go era ma ni pe ara won to le na je wa lara won se ta ko anu se la fe so o gba wo ko fun atoda 20 lo ti bere o gba bo ko fun wa won afu afcon gba fun super falcons so if I started call you la fe je call you la fe so o ti je agba bo nigeria re o ti je odari ko 3 years re so won mo pa re sugbon ati gbe boy committee kale ko ni wahala bi ko se pe se te ma mu jade nbe se won tele ta ni o tele so if they me ribena so committee yen awon to gbe kale awon to wa nbe awon to se ni sugbon
0: won ni jobo jobo
1: la ba won le ra mo ki okio ko se tori ko en to le foro won seyin ninu asoro ri alafi gba lode nigeria agba oje ni won sugbon se ton ba se se won mo se kan se se mpf se abi se ajo nff se won mo du won tele n ton ba fiscal se ton ba se ko kan se se be na se se tori pe pe to le leyin nisin ke se pe boya won ni ko sa wo kan lawo e wa ko si din be ninu roma die ta sa won mo be ni tori pe ko sa se asasa se nje fun die ni so ko so be ninu wo ra die ti asa won mo sugbon se ati mu lo on gangan ni wahala be tori pe e fa se wo ro be ni ko si ni abi we kan ba da pe ko si so sugbon se ti en to wa kan se se won se se ko se pe boya tori pe mo ti me nikan ri on na fe nikan si be so ati mu lo on gangan ni wahala be sugbon to ba ni kan fi date mi o kan se ko awon to je committee ko je ko lo rokun le na so ta awon committee ba gbe submission won kale ki new executive NFF kose wa ma to am se kose wa am sa mo lo e because
0: o le je fe kan na o jo bi pe sa won ti fe pari Ibrahim Guzo o jo bi pe o lohun fe lo
1: ehn yo lohun second term se ri pe laye awon ba Ibrahim Galadima I love ya igbaye okunrin lasan o na bole Ibrahim Galadima lo ngba
0: ti ke bi debe agba ja kuro lori yun e ja lo sinu ko to di pe kuro lori le de Nigeria ja lo sinu iko agba bolu 3SC Shooting Stars lana wọ́n kéde alàgbà Salisu gẹ́gẹ́ bí olùkọ́ ni wọn Salisu Yusuf wọ́n kéde rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ ni wọn lẹ́yìn tí wọ́n ti fọwọ́ sí júwe ilé fún olùkọ́ ni Nuruddin Awerorò tí ó jẹ́ tó kó wọn lọ sínú ìdíje CAF Confederation Cup fúngbà àkọ́kọ́ láti bí ogún ọdún lé sẹ́yìn now tábà wo alàgbà Salisu yìí ni kò pẹ́ yìí lo fi ikọ̀ agbábọ́ọ̀lù Cotton Sport ilẹ̀ ní Benin wá sí pé ó wá sórílẹ̀-èdè Nàìjíríà ǹjẹ́ ó wá lè ṣe dáadáa nínú ìdíje CAF Confederation Cup fún ikọ̀ agbábọ́ọ̀lù 3SC.
1: Ṣé lójú tèmi o aṣọ fẹ́ mọ ọmọ fún ikọ̀ 3SC ọmọ yẹn ti fẹ́ ní ìwò ọjà torí pé wọ́n ní jájò kọ́ láàrin ìkànnà na ẹ máa jòjò jọ àárín ìkànnà kò mọ̀ kọ́ wọ́n ti ń ṣe ni now dá pé oṣù tó ń bọ̀ ni wọ́n bẹ̀rẹ̀ qualification for group stage CAF
0: preliminary
1: round wọ́n ti pè wọ́n sí ìpèsè CS Fasien nà mú ọmọ
0: kò jẹ́ pé
1: Tunisia nà pé wọ́n mọ́ kò sí tílẹ̀ fẹ́ ṣe wọ́n lé CS Fasien wọ́n jà tán náwà jẹ́ now ara tó tó bá mọ́ kó bá àwọn tíìmù Nàìjíríà tó ń ṣe dáadáa ní continent nìyẹn nígbà tó jẹ́ pé coach kan bá gbé yín wọ continent ẹ̀ lè lọ now gbogbo tó kù tán fi gba tournament ní ìsìnkú kùsù kan lọ́mọ́ lẹsẹ̀ gba lada lẹsẹ̀ gba Salisu Yusuf now kò mọ tó wà nínú squad yẹn kò mọ everything by this time ẹ ti register àwọn player àtẹ́gbà àwọn continent wọ́n ti register àwọn ready lẹsẹ̀ wá pa coach mi so market kò lè fẹ́ jẹ́ kó ṣe wọ́n ní kò àgbàfàlà òkè gbà kò sì ń para gbọ́lá mọ̀ pé bó ṣe kó lélẹ̀ now láti inú oṣù kẹfà olè league nigeria ti parí ṣùgbọ́n tàbí wọ́n mọ̀ pé àwọn olè continent àbọ̀ mọ̀ pé àwọn olè continent so ṣé wà á tẹ́sí
0: parí sípò kẹta
1: so láti june yẹn gba Salisu Yusuf gbà wọn ẹmọ pé yóò lọ kán sí ẹmọ àwọn ìròrò ẹmọ pé kókò ní báyìí gbàyẹn so gbà kọ́ lẹ́ẹ̀kan ti gba Salisu Yusuf kán ti mọ̀ ṣe training láti june july lọ june lọ.

0: Diamond FM. Ìbáyé gbádùn yín ló jẹ wá lógún.
1: Òtítọ́ kòrò, ẹ̀jẹ̀ ká tẹ̀lé òkè o.
2: Kí ló fi sọ? Kí ló fi sọ? Kí ló fi sọ? Ṣé lóòótọ́ ló fi wà àbí kò sófin? Bó bá wà, àmúlò rẹ̀ ń kọ̀. Ǹjẹ́ àwọn èèyàn ti ẹ̀mọ ẹ̀tọ́ wọn lábẹ́ òfin? Ẹ já jọ fojú òfin wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ. Bí orí bá wa kún, alábẹ́là ké sí. Ẹni mojú ògún nípa Bènílè.
3: Ẹ pàdé wa lọ́jọ́jọ́ Àbámẹ́ta Saturday láti aago 4:00 ìrọ̀lẹ́.
2: Kí ló fi sọ? Tọ̀sẹ̀ yìí ẹ máa mí sí ẹ o.

0: ọlọ́run ọba ọmọ àtúfún wa lórí ọ̀fẹ́ tá a tún dé sórí ètò lónìí a máa wá dúpẹ́ o ọlọ́run máa gba gbogbo ọpẹ́ wa kẹ kó o tún mú yìn gbogbo akó o tún gbà á mọ èmi rèé ẹ̀yìn nìyẹn lápá abítẹ́ wà yìí a ní pẹ̀kí náà ńlá lẹ̀pọ̀ ẹ káàbọ̀ sórí ìkànnì diamond 887 fm olúwa o ọlọ́run a máa dúpẹ́ o kẹ́kẹ́ bá ti máa ń sọ lọ́rọ̀ tiwa a pé àbá lórí ebè lébè ṣe rí wọ́n ní ti ọmọ tẹ́ rí òótọ́ ọmọ jẹ bá a sì ti ń jẹ tiwa náà lọ́dọ̀ tiwa náà a ń dúpẹ́ pé to god be the glory lọ́rọ̀ tiwa o ògùn fọlọ́run ọba bá a ti ń jẹ lójú ń dán a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ẹ̀yin náà rí lápá bẹ́ẹ̀ náà tẹ́ ń ṣe gbàdí ìdọ́wọ́ tẹ́ ẹ wà yìí lápá ibi tẹ́ ẹ wà yìí kí lẹ̀ ń ṣe gan lápá àtọ̀dọ̀ yín ń bẹ̀ lórí rẹ̀ náà lẹ́yìn náà ti wá wò pé tọ́ mo ò gbà tá a bá ti dórí àtẹ ètò báyìí ibikíbi ẹ bá wà ń patí ẹ lẹ rédíò mẹtí ni ẹ ṣe kò ní bàjẹ́ ìfẹ́ yìí ìfẹ́ dùn gidi ẹ ṣeun kò ní bàjẹ́ precious àfọlábí ló kọ tèmi o fresh bá o. Ó yá ní pápápá apá àbọ̀là fẹ́ yà sí lórí ètò fún títò ní. Ẹjẹ́ àsáré sọ fún gbogbo àwọn tó bá ń gbọ́ wa nígbà àkọ́kọ́ wípé ètò yìí là ń pè ní kí ló fi sọ lórí ìkànnì aláyọ̀ ìkànnì alálùbáríkà lápá bí kí lóhun tá à ń ṣe gan gbogbo ọ̀rọ̀ tó bá nífi ṣe pẹ̀lú òfin ẹ wàá fẹ́ bimí láwọn ọ̀bẹ̀rẹ̀ kan pé kí tí ìwà tiẹ̀ wá ní pé gbogbo ọ̀rọ̀ ló dàbí pé wá nífi ṣe pẹ̀lú òfin báyìí o òfin wá ga gan báyìí ṣùgbọ́n ohun táwọn náà wá rò dáadáa jinlẹ̀ lápá àbẹ̀wò náà ni pé ṣé ti rí ń gbà míì tá a bá mu tófin bá sọ nípa àwọn nǹkan kan àwọn kan wà tó jẹ́ pé wọ́n mu tófin sọ tán sì ṣe tán láti fi rú òfin bẹ́ẹ̀ kan fi rú wa lójú ẹ ti mọ̀ nǹkan tán pè ní legova wọ́n fún wa ń legova wọ́n pọ̀ dáadáa làwọn náà ṣe sọ pé tá a bá ń gbérù ètò yìí sílẹ̀ irú ọgbọ́n táwọn bẹ́ẹ̀ yẹn ni àwa náà nírú ọgbọ́n bẹ́ẹ̀ tó bá dàbí ìgbọ́n fẹ́ fún wa lẹ́gò bàbá ẹ̀ gbàgà a máa dúró ni pẹ̀lú ṣíngà ẹ̀ tó kí làwa náà ṣe ni pé àwa náà gbúdọ̀ já wa sí ká máa mọ̀ pẹ̀lú gbogbo bó ṣe ń lọ àti ìfilède tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń filẹ̀ lórí àwọn ọ̀rọ̀ kan tó fẹ́ ká yẹ̀ wò àwa máa ń sọ pé a lè dágun láti a sì lè fojú kọyán yín kéré láàrin àwùjọ ló wá túmọ̀ sí ọ̀rọ̀ kan tán ní ká gbé yẹ̀wò fún títò ní àwọn ilé ìbá máa pe ọ̀rọ̀ ní environmental law òfin tó ní fi ṣe àbí tó sopọ̀ mọ́ ohun tá a lè pè ní ìgbé ayé ara wa ní àyíká tá a wà oríṣiríṣi nǹkan ló sì wá sódò mọ́ o a wà bíra wa láwọn ìbéèrè wípé àwọn igbó tó rọ̀gbà yí wa káyìí àwọn omi ewéko ẹranko tó rọ̀gbà yí wa káyìí kí lójú òfin tún wá nù bẹ́ nítorí ọlọ́run gbogbo rẹ̀ náà la mọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ìjẹ́rú òfin gan tó rọ̀gbà mọ́ tí ìgbé ayé yìí àbí tá a lè sọ pé agbègbè wa yìí ṣé a lè sọ wípé òfin gangan ó fìdí múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ká wo àwọn regulations àti àwọn agencies lọ́tún lọ́sì bí àtọ́ lọ́dọ́ ní àbí tìjọba àwọn àjọ tó dúró lọ́kọ̀ọ̀kan léjèèjì láti lè máa ṣe ìmójútó àwọn òfin láàrin àwa ènìyàn tó ẹ já máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó fún wa lórí ọ̀fẹ́ láti gbé bàbá wa wọlé ó dàbí pé wọ́n ti ní ká wọ́n máa sọ barista mọ́ o wọ́n ní àwọn máa sọ barista mọ́ o
1: agbẹjọ́rò
0: ká máa sọ ẹ tiẹ̀ kọ́kọ́ yànnà náà yẹn fún wa náà a máa pe barista gbogbo a máa ń pè kí a ní barista kínní.
1: Lórí ohun tí chief justice of Nigeria
0: okay
1: my lord justice Kudrat Kekere Ekun ká sọ pé ká mọ̀ mọ́ pera wa ní barista mọ́ àwọn agbẹjọ́rò kan kò dùn wá mọ́ wa nínú tó ìdí ni pé
0: okay
1: as at time tán kọ̀ lu atoba
0: okay
1: lu akọ́tò bá as solicitor as barista and solicitor of the supreme court of Nigeria
0: okay
1: so tẹ́bá wa ní ká mọ̀ pera wa ní barista mọ́
0: okay
1: registration ta se ni supreme court njọ tan call wa ba ni toba is solicitor and advocate of the supreme court of Nigeria ni
0: okay
1: that is barista in fact oye ta n lo gba ni law school gan is barrister at law
0: Okay.
1: So iyen je bi iyen ko ni ta wa wa
0: fun na ni. Yo mo pe bo le mo npe na a ma toju bo gugu e na ni. A toju bo gugu e ni.
1: A sa mo je
0: agbejoro ko si wa la.
1: Esquire.
0: Agbejoro Esquire. A tin no gbo imu na die die o da na ka ma se gbo. Ogbon die ninu awon information star ba ngbo ka wa na ma di mu ka ma se kini. Ka ma sha sise to ba dojo waju ohun na la wa na se nse gbogbo e bayi e je ka wo oro ta fe gbe yewo loni kini tun mo ta npe ni environmental law ni pato nje ofin so ni on fi se lorile ede Nigeria sha le so pa nofin lorile ede Nigeria sugbe je akoko wo tun mo re na
1: e se olotu kin to koko wole na ni koko daruko mi fa awon ara
0: be ni o ah
1: ori awon ara le
0: be ni o be ni o
1: be
0: ni o be ni o be ni o
1: emi ni agbejoro bisi adedayo
0: adedayo gbogbo gba na ta ba tin pe won na lo ma nwa adedupe awon aladugbo na gbogbo won pata ton gbeto na won ma nje gbadun idada lori eto ni tori be ti ma nko wa gẹgẹ bi ilana wa ni a mo se faji a si tun ma keko abe ki class yen ko kiju
1: ko doll
0: ko doll e je ka gbe lati ibere tin ti ju
1: se ibere ta ba nso nipa environmental laws awon ofin to ro mo agbegbe ta
0: gbe abayika
1: bi ayika ofin wa lori sirisi nipa ye ti won gbe kale ta ba ni ki koko fi ede gesi tu mare na pe environmental law is the body of laws, regulation and legal principle that protects the environment and regulate how people, business and government interact with natural resources
0: ati bere bayi o
1: to tumo si pe agbe awon ofin yi kale lati le daabobo ba igbe aye eniyan bi eyan se ngbe ni agbegbe lori agbegbe ni o lori ise ta nse ni o lori awon resources natural resources
0: wa alumoni
1: ese emi ni omi ni emi ni mine ni emi ni
0: igi ni
1: environment generally nti ofin ti o gbe kale lati le daabobo
0: oro ayika wa
1: iru awon oro ayika ti
0: agbegbe wa
1: ti afini ni iyonu kankan so unti a le pe ni ofin to je mo agbegbe ati ayika wa
0: atayika wa ni ta ba ni ka wo nje ofin o wa lorilede Nigeria so fidi mule lorilede Nigeria
1: ofin yen wa o wa lorilede Nigeria nitori pe ni atoke ni national ba se ni ofin yen ni national o na la ni state fun apere ti mo fe sare fun wa ni ti ipinle wa ni bi Kwara state Kwepa Kwara state environmental protection agency ofin kan ni o dale that is the act of the state house of assembly ofin ti state house of assembly si
0: labe joba
1: agbegbe wa o gboro doti e ri pe won ma npe awon kan ni wole wole
0: wole wole o
1: wo ma if agba ta wa ti wa nkekeke un lati ma ngbon pa wole wole ta si ti ma ri won
0: be ni wole wole nbo lode ise ki lo nbo wa se
1: gogo wa ma sare tun ayika wa se ara ilana ofin yen o na lo laale ta ba tun asake si ni ipinle wa nbi a ri pe ojo saturday to ba kanyin ninu osu nijoba ni ka ma tun gbogbo agbegbe wa ka ma tun se o ara o ro mo ofin ta nso nipa idaabobo agbegbe
0: okay
1: na ni environmental sanitation exercise e ri pe awon ti o ba se abi ton ba jade lasiko to ye kan jade ti joba ba mu won mobile continuous set fun so orisirisi an le ni cancer fine ti o ba ro san o lo oke kura tabi ko ma lo mada lanu so to tumo si pe
0: lori pe yan o ta gbegbe e se
1: beeni lori to tumo si pe ijoba o se won la ilana kale bi a se le toju agbegbe bi a se le gbon gbe ni gbe alaafia bi a se le ma toju boya awon nkan osin ni
0: nkan osin o se koko
1: boya bi a se le dede ma geki ni geku ge ninu igbo bi ah si le ma da idoti sinu odo abi ka ma de defecate ka ma ko ka ma yagbe sinu odo tawon eyan mu gogo ofin yi on lo la gogo eru nkan ba yen kale lati le se amojuto re ti o fi ni mu wahala kankan ba omo eni
0: e seun agbejoro bise adidayo e ta ba ni ka wo bayi o ma ni nkan kan na ti ijoba foju sun ton ri ton fi so pe oke o ofin yo a fe gbe kale lorilede Nigeria abi ka ja so pe fun Kwara Kwara state ta wa yi ton fi no fe gbe le kini awon nkan ton ri abi so ri ewu to wa nbe ni no se gbe kale tori elomi to ba je pe nkan neran ko ba yi nsin fun apere ani se joba lo ran ko fohun ni ohun le sin won le jaun mi ton wa di fe jaun kini ewu to wa nbe ti ijoba ti foju ri ton ti se sakun e o ko to di pon gberu ofin kale
1: ewu po nbe ti ijoba ba gbe ofin kale lati le ma dena awon asisi abi abuse gbogbo awon environment wa nkan o ti baje jina a ri pe ta ba nso npo ofin a ni ilu ti o ba ti si ofin ese
0: si nbe o
1: gbo kan ma se bo se wo
0: be ni
1: sugbon ilu ti ofin ba ti wa
0: ese ti wa
1: ese ti wa nbe niyan
0: ifiyaje si ti wa nbe
1: fun bi apere e wo omi asadam ta mu to ka awon kan wa ni awon lo be awon lo le pe ja nbe abi ka awon kan wa ni awon lo ru idoti da si be se mo pe awon mi wa awon le se to ba je pe ko ba si ofin ti o regulate ti o pa owo won ko pe to ninu dam o ko si aye fun enikeni ko si aye fun apeja kankan lati ma lo peja nbe ko si si aye fun enikankan lati ni pe ko ma lo da igbe sibe ti jobo ba gberu ofin yi kale a ri awon to se pe awon ta le pe ni alaibikita ida to se pe won obikita fun awon
0: gan ton si ma se jamba si
1: igbesi
0: aye omo elomi
1: yen ni apakan
0: lapakan
1: odikeji eru awon ilu to ba ni zoo and wildlife niyan o de le lo be ke ma ni e ma lo peran in fact ke te to wole le ti ri tan ti gbe ofin yen sibe pe e le pa eran nu gbo yi o gba awon game reserves wa yala yi to wa ni game reserve ti Bauchi ni ti national park ni Kanji ni ti Odoyo district all these things the government want to preserve all these things

0: fún èèyàn tí ìjọba ò bá fi òfin regulate ẹ problem ló máa jẹ. Ẹ̀wọ̀ irú àwọn Niger Delta níbi tí ọlọ́run ti yí àtàtì ń wa epo tí ò bá jẹ́ pé wọ́n á fi òfin de àwọn the different oil companies there will always be what we call oil spillage. Sẹ́dẹ̀mọ̀ tó yí epo yẹn bá ya sí omi táwọn èèyàn ń mu
1: wàhálà dé
0: wàhálà dé lẹ́yìn pé yóò pa àwọn ẹja tó wà nodo àwọn èèyàn gan tún ní lè mú. So ìdí tíjọba fi gbé gbogbo òfin tí yóò ṣe pé yóò máa protect the environment wa kalẹ̀ torí tíjọba ò bá ṣe ewu wà ń bẹ̀ tó pọ̀ ewu pọ̀ nínú rẹ̀
1: ó pọ̀ dáadáa
0: ni ìjọba ṣe gbé gbogbo irú àwọn ìlànà àti òfin tí ó dáàbò bo agbègbè wa kalẹ̀.
1: Ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ èmi náà rí pé àwọn èèyàn ti ń di ọgbọ́n mú lọ́kọ̀ọ̀kan léjèèjì. Agbẹjọ́rò wa la nílàlejò fún ti tòní BC Adédayọ̀ ojú náà làwọn náà wọ́n ṣá ìmọ̀ fún lóko ẹ ti mọ̀ bọ́n tí mọ̀ ń wá gbogbo ìgbà náà nìyẹn kì í ṣe pé a lè dá ṣe Precious Afolábí ò lè kí n di mo tiẹ̀ mọ̀ ń pa òfin gan kí n mo mọ̀ ń bẹ̀ bá a kan lọ́kọ̀ lu wa ṣé ó ti yé eyín bá a tán pè mí sí ṣùgbọ́n a dúpẹ́ wípé àwọn tí wọ́n pè sí bá gangan Regina wọ́n wà lórí ètò yìí àwọn gangan ni kíni bọ́n bá ti tá báyìí àwọn ọlọ́mọbi tí ó lè tọ̀ tí wọ́n ó sì kọ́ wa pé bọ́ tó bá ti tọbi tó dé yìí o báyìí báyìí báyìí lẹ ti ṣe o náà la ṣe ń pè wọ́n tá a dúpẹ́ pé orí ọ̀fẹ́ tó ń fún wa tá a fi ń wá sórí ètò yìí àwa náà à ní ṣe kí ni à ní àbíùsí rẹ̀ tó ẹ jẹ́ ká máa tẹ̀síwájú nínú ibi tá à ń bá ọ̀rọ̀ wa lọ àti pé à ní pẹ́ tẹnu ètò ibodò ṣùgbọ́n wá ní ìbéèrè kan náà tá a gbúdọ̀ tún béèrè tó ló ṣe kókó ṣe pàtàkì náà ká béèrè ìbéèrè pẹ̀lú gbogbo àwọn òfin tẹ́ ẹ ti sọ yìí nípa ti agbègbè wa àti ìgbáyégbádùn wa ẹ jẹ́ ká wò ó nígbà míì téèyàn ò bá mọ ìfìyàjẹ tó bá ń bẹ nínú ìwà kan téèyàn bá wù nígbà míì o ṣẹmọ gbẹlẹ omi àwò gba ṣe ọkàn ń bẹ nígbà tí bàbá tó bá bọmọ ẹ sóní tó bá ṣe báyìí wo máa fún ẹlẹgba mẹta tóun náà wá ti mọ pé ẹgba mẹta yìí lórí ìgbọ́ tóun wù yìí àwọn míì tó bá domi ságbàrá àmì tó da ìdọ̀tí ságbàrá táwọn míì lọ jógbó níbi tí ò yẹ kán ti jógbó táwọn míì lọ gé igi tí ò yẹ kán gé tẹlòmíì nẹran tó ń sin ẹran ṣe gbogbo ẹran ẹ báyìí apart from wípé ó kọ́kọ́ ń jẹ gbogbo àwọn nǹkan aráàlú ná a tún máa tẹnu bọ ibi tí ó yẹ kó wọ̀ tá a bá ní ka wò báyìí báyìí jẹ́ ká wò ó ní méjì sí mẹ́ta irú àsùnwọ̀n àbí òdiwọ̀n yàwó tó jẹ́ bí ìfìyàjẹ wo ló lè wà ní téèyàn bá bírèkì ẹyọkan nínú àwọn gbogbo ohun tá a ti sọ kalẹ̀ yìí.
0: Sẹ́rí gbogbo òfin pátápátá tí èèyàn bá ti lè rú wọ́n wá fi ìjìyà sábẹ́ òfin yẹn pé èèyàn tí ó bá ń sin ẹran tó ní domestic animals bóyá wá wà ní agbègbè tó ṣe pé oko wà ń bẹ̀ ṣe mọ̀ pé ó yẹ kẹ́nìyẹn kó mú ẹran ẹ̀ṣọ́ torí òfin ó ti wà pé ẹ̀yin tí a bá ń sin ẹran àbí kankan ládùúgbò bí ẹmọ ẹran yín so kínìkan tẹ́rù ẹran bẹ́ẹ̀ àbí nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ bá wà lọ jẹ nǹkan oníkan bóyá irú àwọn tó ń dààmú lù fún bí àpẹẹrẹ tán bá lọ jẹ oko olóko tí wọ́n sì rí wọn gbámú there is what we call vicarious liability in law tó túmọ̀ sí pé tí nǹkan ọ̀sìn mi bá jẹ nǹkan oníkan ṣe mọ̀ pé ẹ lè gbé nǹkan ọ̀sìn lọ sí kóòtù olówó rẹ̀
1: ni
0: òun ni ó wàá san owó ìtanràn ọ̀kan nu another one tó tún wà ni pé irú àwọn industries tá à ń sọ tó ń produce pollutions tí wọ́n bá violate òfin that has to do with this environmental
1: pollution okay
0: ìjìyà wà fáwọn náà
1: irújìyà tó wà fún environmental pollution
0: irújìyà tó wà fún wọn ni pé ìjọba lè fine wọn
1: okay
0: pé ẹ̀sán yóò wà ìjọba lè ti lè sẹ́yẹn lára ìjìyà tí wọ́n ní pé ẹ ti violate òfin tá a ní kẹ́ mọ́ violate so as a result of that this your industrial district is shut down
1: oluwa o
0: ara jìyà tó wà lábẹ́ òfin fún irú àwọn báyìí nìyẹn now tábà wá ń sọ nípa irú àwọn tí ó ń pèsè epo níbi tán ti ń wa epo
1: tán ti ń wa epo
0: tí àwọn company ton se po yen ti won ba ti le

0: fojú pa òfin tó jẹ mọ environment lójú ìjọba lè sisi license wọn ara àjìyà nìyẹn pé a license ẹ fi operate àtìgbà ẹ lè sisẹ yẹn mọ lẹyìn yẹn ìjọba tún wá fún wọn ní heavy fine in fact ó ní àwọn ìjìyà kan tó ṣe pé even under environmental laws tí ó wà criminal I mean criminal laws are apply to try such people segete bayi now fún mi àpẹẹrẹ nísìnyí irú àwọn tí kalansi sanitation ní Saturday tó kàn yín ogbosù táwọn kan wá rú òfin yẹn bóyá àwọn ò tún agbègbè wọn ṣe àbí sẹ́mi pé ní àkókò yẹn èyàn gbọ́rọ̀ ni ọkọ̀ gbọ́rọ̀ ni at least fún bí wákàtí méjì ká wá rí àwọn kan tí wọ́n kàn ń rìn àbí tán drive ní títì mobile court máa ń wà court alágbèéká
1: agbèéká yà
0: ojú ẹsẹ̀ òun náà ni wọ́n ṣe dájọ́
1: wọn bẹ́ẹ̀
0: that comes under criminal aspect nìyẹn tẹ́ni yóò bá ìsìn lè ro tí yóò bá ti ro tán bá ti wọ́n fine rẹ̀ tí yóò bá ti wá rówó san ó di òkè kúra àbí ká máa gbé lọ sí mọ́dàlá so ìjìyà wà gan tó pọ̀ lórí bẹ́ẹ̀ bá rú òfin tó jẹ mọ́ àti dáàbòbò àyíká àti agbègbè wa lórísìírísìí ni ó depend lé the severity of offense that has to do with environment ni ó máa ń the punishment is not uniform punishment yẹn
1: òun ṣe kan náà oríṣiríṣi ni
0: ó vary depending on the gravity
1: bó ba ṣe ga sí
0: òun ni ìjìyà ṣe wà fún ẹni tó bá fi tó bá rú eru
1: òfin bẹ́ẹ̀ ẹ ṣeun bàbá kò ní bàjẹ́ fún ẹ ṣeun gidi gan ni tó a ti ń lọlé díẹ̀ báyìí fún àwọn tó bá sì ń bá wa gbé tò yìí àbí tó yẹ pọ́nṣẹ̀ jí rédíò wọn ni pé ètò ló ń lọ yìí ètò là ń pè ní kí ló fi ń sọ o kí ló fi ń sọ lórí ìkànnì diamond 88.7 FM pẹ̀lú precious afolabi èmi nìkan náà sì kọ́ mo sì wà lórí ètò ní wákàtí tá a ti ń gbọ́ wa yìí agbẹjọ́rò bc adédayọ àwọn náà lájọ ń ṣe lọ́kọ̀ọ̀kan léjèèjì ẹ má dàgbàgbé pọ̀rọ̀ tá à ń wò nípa rẹ̀ náà ni òfin tó so mọ́ àyíká wa àyíká àti àwọn ohun tó ṣe kíni tó tún fara pẹ́ ẹ lọ́tún lọ́sì a ti wo ìtumọ̀ rẹ̀ a ti wo ìdí tá a fi ní lórílẹ̀‐èdè nàìjíríà tá a bá sì bí wá láwọn ìbéèrè tá a máa bẹ̀rù pé kí ló dé o kí ni ìjọba rí o tó fi sọ pé irú òfin báyìí ó yẹ kó jẹyọ lórílẹ̀‐èdè nàìjíríà a sì ń wo gbogbo rẹ̀ lẹ́ẹ̀kan ká ti wo ìjìyà tó bá bẹ lábẹ́ rẹ̀ èyí tẹ́ ẹ bá ti wo ó da mi ó dò ni o àmì ó da dọ̀tí sínú àgbàrá ni àbí ó da sódò ìgbọ̀nsẹ̀ ó lọ wábì kan bí omi tẹ́wọ̀n ó dà á bẹ̀ àwọn ìjọba sọ pé yá ẹ tún lè ṣe kí gbogbo yín wà lébà ọ̀rìn gbèrègbè kí a ti fi yé wa wípé ìjìyà ń bẹ lábẹ́ rẹ̀ gidi gan ni ẹ jẹ́ máa ṣètọ́jú ara wa gan bá ṣe ń ṣètọ́jú ara wa ní bá a ṣe ń bára wa gbé àwọn ènìyàn ní àyíká wa ẹ jẹ́ ká máa ṣètọ́jú àwọn ẹranko náà tá a bá ní tó bá jẹ́ pé bóyá à ń sin àwọn kan ni o àbí anáwọn kan ti ń bẹ́nu ilé ni o ó ti yé yín dáadáa ẹ jẹ́ á ṣètọ́jú wọn dáadáa ìwọ bọ́ bálájà gbòógbòógbò ó náwọn nǹkan tó yẹ kó ṣe lórí rẹ̀ o ṣe gbogbo àwọn kinní lọ́kọ̀ọ̀kan léjèèjì kájá má lọ ṣe kinní kó má lọ sùwéè tọ a ti ń sọ pé a máa lọ lórí ètò fún tìtò nínìyẹn ṣùgbọ́n a lè sọ́nà ká sọ tọ́nà a sì kù díẹ̀ náà ni ó dàbí ọ̀rọ̀ náà ni wọ́n ní àgbà ń sọ̀rọ̀ nú wọn tán àwọn kan sì wà mẹ́ẹ̀ tó ṣe máa ṣe dùgbúdùgbúdùgbú ṣùgbọ́n díẹ̀ tẹ́ ẹ bá rò pé ó yẹ kẹ́ ẹ tún fi tó àwọn èèyàn létí kó tó di pé a máa gáfárà lórí ètò yìí fún bí ìṣẹ́jú kan ẹ jẹ́ ká wò bóyá kẹ́ ẹ sáré bá a sọ fún
0: o ni pe ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún òfin o torí pé òfin ju ẹni tó ṣe gan lọ òfin ò sì mójú ẹni tó ṣe
1: olúwa o
0: gbogbo ohun tí òfin sọ nípa bí a ṣe tọ́jú àyíká wa ni nípa bí a ṣe fi ètò sí nǹkan ọ̀sìn wa tí a fojú tó wọn dáadáa nípa bí gbogbo igi tí ò yẹ ká máa gé níbi tí wọ́n ti ní ká máa
1: àsìkò
0: tẹ̀ wá ìjọba tó kọjá wọ́n ní wọn gbọ́dọ̀ ṣe dúdú mọ́ ara òfin tó rọ̀ mọ́ àyíká àti agbègbè náà
1: yìí okay.
0: because tó bá yẹ pé wọ́n gé gbogbo igi tán nínú igbó sẹ́mi pé there is every tendency pé deforestation abi kina pelu ni oyibo yo sele to se pe koni si pe igi nda bobo gbo awon ayika ti agbegbe wa yes le ma cause wind erosion mo gbogbo e
1: so
0: e je ka fi oju to gbogbo ofin ti ijoba la kale nipa ilana ati foju to agbegbe ati ayika wa
1: e se o ma
0: ma bo sowo ka le ma lu panpe ofin
1: ka ma lu panpe ofin ene wo skin te gbe na she skin yo jo ko wa ni bi ta nso yin e ti ri pe skin yin fine ola de ma da a ma sha nu fun gbogbo apatapata won ni ko ba wa o awa na o ni ko ba yan o lagbara olodun adura atawa na re baba se ngbiyanju awon kan bi eyan bi osu esu bi eyan ni bo ba sha so po fe ma se ti e jeje won a sha fe to eni olodun iru awon bayi ma jo sumo wa o adura atawa re a si ma gba gbogbo adura e na fun gbogbo awon agbejoro wa patapata porongodo pe to ejo ti won da ti won kan jogbon olohun oni jo da o e to je pe awon na mo o bayi ton ma wura won bayi olohun o se kini yo kaju won kuro nbe ni lagbara olohun adura ti wa na re tan gba to lori eto yi eja ma ki alejo wa pataki ti won ba wa lalejo loni bc adedayo baba koni baje fun yin sa o e seun gidi ese ku gbogbo gba ba ti npe yin na le nwa gba mi ta ba ni ke wa e le ma raye a je recording a de wa sodo yin ko ni baje fun yin o lagbara olohun e seun gidi gan ni sa aki gbogbo eyan ara ile na nibe e seun gidi gan ni sa ma te teti beto ifun titoni precious afolabi onloko temi o do se to nbo lagbara olohun emi ni mo wa eyin ni si ma ba lagbara olohun elodua fresh yo ba

0: alagba taiwo adediran
1: wa ku irole o
0: eseun
1: aku akoko wori
0: eseun e je ke won ara le mo nipa bi gbogbo nkan se lo ni bi eto idibo to waye ni ipinle osun
1: idibo to waye ni ipinle osun ni ojo oni august 15 awon ni o lo ni irowo rose ti o ba gbagbe fo ayafo oni opolopo eyan wa papa dilo tori gbogbo awon rogodi yen le to tin sele lati atenwa sugbon loni awon eyan ti aya won ti aya jade lati bi ibo won nile to je pe oju awon odun eleyi ti o ti wa le se ti a ti se teyin lo ni gbogbo ibi ti a de ri alopo oro gbogbo ibi ti a ri o lo ni irowo iranse awon le pabo won pe wamu wamu alai oju titi ni o ati ni awon ojuko idibo lotun losi ati n ba fi oju wo fun ara mi ibi eyo kan ni mo le so pe mo ri pato ti mo le ti so pe rogbodiyan die wa to si je pe awon olopa won tete de ni gbogbo nkan to si pada lo irowo iranse ni ibe naa
0: ara alagba taiwo adediran nje ko si adojuko lori ohun elo iyen bivas machine fawon oludibo nibi eto idibo to ni
1: ari awon ibi kan ti awon adojuko yen ti wa a se mo pe ohun elo na ni ohun ti won lo ni awon ibi kan o yo fe se kudie kudie sugbon ta ba wo bi awon to je ajo to n se eto idibo bi won se tete sáré láti ṣe àwọn àtúnṣe sírú àwọn ẹ̀rọ yìí àbí tí wọ́n fi tètè mú àwọn òmíràn wá tí wọ́n lò ìwúso ìyẹn jẹ́ kí gbogbo ẹ̀ kó sì tún bọ́ sí ipò kó dẹ̀ jẹ́ pé àwọn ibi tó kù díẹ̀ sí yẹn wọ́n tètè bí àyè yẹn kò yọ sílẹ̀ rárá.
0: ẹ ṣeun adúpẹ́ alàgbà taiwo adédìran tí wọ́n jẹ́ adarí ẹ̀ka ìròyìn nílé iṣẹ́ diamond 8.7 fm náà ni ẹgbó wọn ẹ ṣeun àmọ̀ rí yín bá. Ìròyìn ọ̀hún tẹ̀ síwájú báyìí ikọ̀ ọmọ ogun Adinkai ti bomi paná ìgbìyànjú ikọ̀ ẹlẹ́kẹrú agbésùmọ̀mí tí wọ́n gbìyànjú ò láti ṣe àkọlù lóòrọ̀ kùtùkùtù nílùú Mandagari Girao níjọba ìbílẹ̀ Biu nípínlẹ̀ Borno. Àkọlù ọ̀hún ló wáyé ní nǹkan bí aago méjì òru o tí ń ṣe ọjọ́ Àbámẹ́ta ṣùgbọ́n tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa sọ ìgbìyànjú àwọn ikọ̀ ẹlẹ́kẹrú náà di òtú báńtẹ̀ ò lẹ́yìn tí ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa kẹfin àwọn agbésùmọ̀mí náà látara ohun èlò asalami ẹ̀wẹ̀ adilé adarí ẹ̀ka ìròyìn lájọ ọmọ ogun lápá ẹkùn ìlà oòrùn àríwá orílẹ̀-èdè yìí ọ̀gágun mohammed goni ó sọ gbangba pé àwọn agbésùmọ̀mí ọ̀hún ni wọ́n pàdánù tó pọ̀ nígbà tí kò sì sí ìkankan nínú àwọn ọmọ ogun tó bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Ọ̀gágun Goni tún ṣe àfikún rẹ̀ pé ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa ọ̀hún lórí ìbọn AK-47 tí ọta ìbọn bẹ nínú rẹ̀ dẹ́múdẹ́mú gbà àwọn ohun èlò abúgbàmù ohun èlò ayàwòrán àtàwọn nǹkan mìíràn gbà kúrò lọ́wọ́ àwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá náà. Adarí àjọ tó ń gbógun ti lílo oògùn olóró NDLEA ẹ̀ka ti ìpínlẹ̀ Kwara arábìnrin Fatima Popo láti rọ àwọn agbègbè gbogbo tó ń bẹ ní tìbútòrò ìpínlẹ̀ yìí láti ṣe àtìlẹyìn tó gbọ́ngbọ́n fún ìgbìyànjú àjọ náà lójú náà.

bi owo re ti je olufihan aya re owo mimo ni o so to ba ni aya fufun ti owo re o ba ti mo ajapa aya re o fufun bakana eti na ni o gbe nta fi mo irun to wa laya re ti lo wa laya eti yi o wa lara nta fi mo tẹlẹ̀mí bá ti rí àwọn méjì mẹ́ta tó ń sọ̀rọ̀ báyìí kò tí ì gbọ́n tó ń sọ àyà rẹ̀ ó ti máa sọ pé ọ̀rọ̀ mi náà sọ ọ̀rọ̀ mi nì èmi náà tó ń bàjẹ́ náà fi ń ṣe èyẹ láàrin ara wọn yẹn àbẹ́ẹ̀rí irú etí tó gbọ́ tó bá tí wọ́n súnmọ́ bẹ̀ tán àwọn èèyàn tẹ̀ ń bára wọn dàpárá ó lé ní ọ̀rọ̀ mi nì wọ́n kàn yí ni irú etí wo ló ní irú etí wo ló ní tó jọ́rọ̀ tiẹ̀ nìkan náà ni wọn tiẹ̀ wá lómìnira tiẹ̀ ti dápara láàrin ara wọn mọ́ torí pé ẹ̀yìn ṣe wọléwọ̀de ká mọ́ wà tiẹ̀ lè bára wọn sọ̀rọ̀ mọ́ irú etí tí wọ́n ní nìyí ẹsẹ̀ bíbélì Isaiah ta kà yẹn ó fi hàn wá wípé ọlọ́run ní etí ó sì fi ń gbọ́ so ó di dandan àwa náà ní etí a nílò láti fi gbọ́ ṣùgbọ́n kíni mi ó lè yá ẹ jẹ́ ká wo kíni nǹkan méjì pé ẹ jẹ́ kọ́kọ́ lọ wo eléyìí ná ìwé oníwàásù ni torí etí a máa fa nǹkan mọ́ yóò fa ohun mọ́ ọ yóò fa ohun wọnú ọkàn rẹ yóò fa nǹkan gbọ́ wọnú ẹ̀mí ẹ the hair is a drawer of information and sounds and things to you it embraces things and brings it into your heart into your spirit okay it's an important thing we need to check. Again, we know us. Orikeje, the book of Ecclesiastes, chapter 7, Oniwasu, Orikeje. Ese kokan le lugi. Ecclesiastes, chapter 7, verse 21. Eman gbon tibi beli wu. Bẹ tẹlomi ba ti ra wọn ibi tó ti ń sọ̀rọ̀ yóò máa lẹtí mógiri kó lè mọ̀ kí ni wọ́n ń sọ ṣé tèmi ni ọ̀rọ̀ lágbájá ni wọ́n ń sọ màá tètè lọ sọ fún in tẹlomi tọ́kàn rẹ̀ fi pòrúru tó fi sọ́ra rẹ̀ dájá tí ń gbó káàkiri mọ́ gbogbo èèyàn toró tẹ́tí sí tí òye ó tẹ́tí sí kí n tiẹ̀ tó ka ẹsẹ̀ bíbélì in tí òye kọ́ tẹ́tí sí lọ́ọ́ máa ń tẹ́tí sí bíbélì ni tọ́ bá ń tẹ́tí sí gbogbo ẹ̀ àtèyí tó kan àtèyí tí ó kàn ọ́ wá wo ohun tó yóò ṣẹlẹ̀ o oníwàásù oríkeje ẹsẹ̀ kọkànlélógún pẹ̀lú má ṣe fiyè sí gbogbo ọ̀rọ̀ tí à ń sọ kí ìwọ kí ó má baà gbọ́ kí ìránṣẹ́ rẹ kí ó bú ọ ọlọ́mọ tí ń bá ọ ṣiṣẹ́ táwọn èèyàn bá ti wá jókòó tó ń sọ̀rọ̀ ọmọ wa ara fi ti kọ́ ọmọ lẹ́tí mọ́ ìtàn sọ wọn pè ọ lájẹ wọn ni ìyá burúkú ni ìyá yẹn bàbá òsì ni bàbá yẹn nǹkan ò fẹ gbọ ọ padà gbọ ṣíbi nǹkan ò fẹ gbọ ni ó máa gbọ náà kò sí big deal níbẹ̀ wàá gbọ ṣùgbọ́n ó fẹ́ kán bú ẹ ni ẹwọn á wàá padà gbọ tán bú ẹ bíbélì ni má ṣe fiyè sí gbogbo ọ̀rọ̀ tán bá ń sọ má tẹ̀tí mi ò sọ wípé káàdì etí yányán tí ọlọ́gbọ́n bá ń bá ọ sọ̀rọ̀ tẹ́tí o tí ẹni ìwà bí ọlọ́run bá ń bá ọ sọ̀rọ̀ tẹ́tí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ọlọ́run tẹ́tí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa tí ọlọ́run fẹ́ ká ṣe àbí tí ò fẹ́ ká ṣe fetí sí àwọn tí tẹ́sítí sí kan wà tí ó ṣe ọkàn rẹ láǹfààní ọlọ́run lè ran àwọn ìránṣẹ́ rẹ̀ kí wọ́n kìlọ̀ fún ọ ó lè ran jáde bí ìran látẹnu wòlíì èèyàn kan fẹ́ jáde o yóò jí jáde.

0: àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akínyìn
0: o. Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

Mo mú ètò obìnrin rere wá sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ Message of Salvation Women Ministry, èyí tí ó wà ní ìlú Ìlọrin, Kwara State, Nigeria. Orúkọ èmi ẹni tí ó ń bá yín sọ̀rọ̀ ni ajíhìnrere obìnrin Florence Aya Àjàgbé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run àwọn ọmọ ogun, a fẹ́ kíyèsí ẹ̀kọ́ yìí, ẹ wá darí fúnra yín. Nígbà tí a ó parí ẹ̀kọ́ náà, kí gbogbo wa ó jẹ́ ẹni ìbùkún ní orúkọ Jésù Olúwa wa. Amen. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin, mo gbàdúrà fún yín wípé ní orúkọ Jésù ẹ ó máa rí ìbùkún Ọlọ́run gbà. Ojú òsì ní tìyín láéláé. Lónìí, kókó ẹ̀kọ́ tí a mú wá, òun náà ni ìtọ́jú àwọn opó. Àwọn wo ni opó? Opó lọ́kùnrin àti lóbìnrin. Ẹni tí aya rẹ̀ kú, ó jẹ́ opó ọkùnrin. Ẹni tí ọkọ rẹ̀ kú, ó sì jẹ́ opó obìnrin. Ọlọ́run sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlérí fún àwọn opó wípé òun kò ní fi wọ́n sílẹ̀. Ọlọ́run ṣe ìlérí wípé opó lóbìnrin o, ẹlẹ́dàá wọn tí í ṣe òun Ọlọ́run, òun lòun máa jẹ́ ọkọ fún wọn. Ọlọ́run tilẹ̀ ṣe ìlérí wípé ẹnikẹ́ni kò gbọdọ̀ jẹ opó níyà. Ẹnikẹ́ni tó bá jẹ opó níyà, òun Ọlọ́run náà yóò kọjú sí. A ò ní rí ìbínú Ọlọ́run o. Opó bẹ̀rẹ̀ láti ọjọ́ tí ọkọ rẹ̀ ti kú, òun ló ti di opó. Àwọn opó ọkùnrin lọ́jọ́ tí aya rẹ̀ ti kú, òun náà di opó. Àwọn opó ọkùnrin, mi ò ní sọ̀rọ̀ nípa wọn púpọ̀ lónìí, nítorí pé àwọn ọkùnrin nígbà tí aya wọn bá kú, ẹlòmíràn kò ní tọ́jọ́, kódà kò ní tó oṣù méjì, ó ti gbé ìyàwó mìíràn. A wá máa wò ó pé ó wa ti fẹ́ ìyàwó yìí pamọ́ tẹ́lẹ̀ ni. Ìgbà tí ó bá rí ẹni tó lè ṣàlàyé ara ẹ̀ fún, yóò wá máa wípé òun ò lè máa dáná, ọkùnrin lo òun ò lè máa lépa ìbálòpọ̀ lára obìnrin mìíràn àfi kó ní ìyàwó tòun. Eléyìí tàbí tàn ni ó sá máa sọ, tọ́ ó dára bẹ́ẹ̀, ó sì yé ẹni tí ó ṣe. Ṣùgbọ́n àwọn opó obìnrin, àwọn gan ni mo fẹ́ kọjú ọ̀rọ̀ yìí sí, torí wípé ọ̀gọ̀rọ̀ opó ló ń la ìṣòro kọjá lónìí nítorí ọkọ rẹ̀ tí ó ti kú. Opó mìíràn ṣiṣẹ́ pẹ̀lú ọkọ rẹ̀ gidigidi, tó jẹ́ wípé wọ́n kọ́lé, wọ́n ní mọ́tò, wọ́n sì ní àwọn ọmọ. Ṣùgbọ́n síbẹ̀, nígbà tí ọkọ kú tán, ìyá wa wọlé. Mo sọ fún gbogbo orú ẹ̀yin tí ó ń gbọ́ mi wípé Ọlọ́run tí tán yẹ ni yóò tan ìyá yín. Mo máa ń wo àwọn opó mìíràn ní ẹni tí a gbọ́dọ̀ máa yẹ sí, ẹni tí a gbọ́dọ̀ máa gbàdúrà fún nítorí ìgbé ayé rere tó ń gbé. Bíbélì náà sì ṣàlàyé fún wa nínú Ìkíní Tímótì tabaka orí karùn-ún yẹn, a ó rí ipò tí àwọn opó gbọ́dọ̀ wà. Ó ṣàlàyé níbẹ̀ wípé àwọn opó tí wọ́n bá ti dàgbà, àwọn ọmọ gbọ́dọ̀ máa tọ́jú wọn, àwọn ọmọ wọn. Irú àwọn opó bẹ́ẹ̀ wọn ò nílò láti máa wá oúnjẹ kiri. Ṣùgbọ́n àwọn opó kan ń bẹ tó jẹ́ wípé wàhálà wọn pọ̀ nípa ìní, wàhálà wọn pọ̀ nípa ìdojúkọ. Nígbà tí ọkọ ẹlòmíràn bá ti kú, òun pẹ̀lú ọkọ ni wọ́n kọ́lé o. Àwọn ẹbí mi a sì gba ilé lọ́wọ́ wọn, àwọn ẹbí mi wọn a sì gba ọkọ̀ lọ́wọ́ wọn, àwọn ẹbí mìíràn wọn ó pa àwọn ọmọ wọn tì. Nígbà tí opó bá wá jìyà, tó ta aṣọ, tó ta góòlù rẹ̀, tó ta mọ́tò rẹ̀, tó fi tọ́ àwọn ọmọ, táwọn ọmọ bá di nǹkan, àwọn ẹbí a wá máa yọjú pé ọmọ wa ni. Gbogbo ẹ̀yin tírú ẹ̀ kàn, ẹ lọ bẹ Ọlọ́run kó dáríjì yín. Ẹ ò tọ́jú opó tí ọmọ yín fi sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ìyàwó rẹ̀ tó sakitiyan, tó tọ́jú àwọn ọmọ tán, ẹ wá wí pé ọmọ yín ni wọ́n, ẹ fẹ́ máa súnmọ́ wọn nítorí ẹ fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn ni. Ẹ tọ́jú àwọn opó. Opó irú àwọn wo ló yẹ ká tọ́jú? Àwọn opó ní ìgbà mìíràn wọ́n ń bẹ ní àyíká wa, ìyẹn tí wọ́n jẹ́ aládùúgbò wa. Ẹ má já wo wọn gẹ́gẹ́ bíi pé wọn ò já mọ́ nǹkan kan. Opó mìíràn náà tilẹ̀ máa ń rò nígbà tí ọkọ rẹ̀ bá kú bíi pé ìrìn àjò ayé ti parí fún un. Kò parí o, Ọlọ́run ló wí pé àkókò ti ẹni yẹn tó. Ìwọ tó wà láyé ló wà sára gírí láti dìde, láti mọ́kànlé, nítorí pé Ọlọ́run kò gbàgbé rẹ. Ọlọ́run kò gbàgbé gbogbo àwọn opó. Ẹ jẹ́ ká sọkàn wa gírí, ẹ jẹ́ ká mọ́kànlé, nítorí pé Ọlọ́run ń bẹ fún yín gẹ́gẹ́ bí akọni ẹlẹ́rù. Ìtọ́jú opó ṣe pàtàkì, pàápàá jùlọ bí a bá wò ó nígbà tí ọkọ obìnrin kan bá kú. Ẹ ó rí lára rẹ̀ wípé ó ti pàdánù olólùfẹ́ rẹ̀, alábàásọ̀rọ̀ rẹ̀, alábàárò rẹ̀, ẹni tí ó fẹ́ràn. Bí ìgbà tí ẹ̀yà ara tó pín sí méjì, tí ọ̀kan wá bẹ́ sọnù, tí èkejì wá rìn lófìfo,
bẹ́ẹ̀ ló ṣe rí fún obìnrin mìíràn. Mo rọ gbogbo ẹ̀yin opó pátápátá, ẹ mọ̀ wípé Ọlọ́run kò gbàgbé yín o. Ọlọ́run tí ẹ̀ ń sìn kò gbàgbé yín. Ó sì ṣe pàtàkì láti gbẹ́kẹ̀lé Ọlọ́run ní gbogbo ìgbà, kí a má ṣe wò ó bí ẹni wípé o ti parí. Ó ṣe pàtàkì láti sinmi lé Ọlọ́run nítorí pé Ọlọ́run kò gbàgbé yín. Ikú ọkọ kì í ṣe nǹkan tí ẹ lè gbàgbé títí láéláé, ṣùgbọ́n ẹgbẹ́ ọkàn yín lé Ọlọ́run yóò sì wà pẹ̀lú yín. Nínú ìtọ́jú àwọn opó, mo wí pé àwọn aládùúgbò a gbọ́dọ̀ máa rántí àwọn opó tó wà ní àyíká wa. Kò dúró níbẹ̀ nìkan, àwọn opó níbi iṣẹ́ wa a gbọ́dọ̀ máa rántí wọn. Àwọn opó tó jẹ́ ẹbí wa, ẹ jẹ́ ká máa rántí wọn. Ẹ sì wò ó, àwọn ọkùnrin ní ìgbà mìíràn wọ́n fẹ́ máa ran àwọn opó lọ́wọ́. Bí ọkùnrin kan bí yóò bá fẹ́ ran opó kan lọ́wọ́, bóyá ní àdúgbò, bóyá ní ìlú, bóyá nínú ìjọ, a lè rán ìyàwó wa sí. Torí àwọn opó mìíràn wà, nígbà bá di wípé léni lọ́la mo bun opó yẹn ní 10,000, opó mìíràn náà a máa rò pé àbí ó fẹ́ fẹ́ òun ni, àbí ó fẹ́ ṣe ni, kò sì fẹ́ fẹ́ ọkọ o, a wá máa rò pé àbó fẹ́ máa bóun ṣèṣekúṣe ni. Irú àwọn nǹkan báwọn yìí a máa ń gbọ́ ní ọ̀pọ̀ ìgbà tí ìyàwó ilé ò wá wípé ó ń befriend opó tó jẹ́ aládùúgbò tàbí tó jẹ́ mẹ́mbà nínú ìjọ, kò sì rí bẹ́ẹ̀. Fún ìdí èyí, gbogbo ohun tá ò bá ṣe a gbọ́dọ̀ ṣe nínú ìmọ́lẹ̀ fún àwọn opó, kí opó mọ̀ wípé à ń gbàdúrà fún òun, à ń ran òun lọ́wọ́, à ń bá sọ̀rọ̀. Ó lè sọ wípé kí ìyàwó rẹ kó bá sọ̀rọ̀, bóyá orí nípò tí ò tẹ́ Ọlọ́run pé bó ṣe ń rìn yẹn ó mọ̀ ń ka mi lára, bó ṣe ń rìn tàánú tàánú, ìwọ arábìnrin mi, obìnrin yẹn bá sọ̀rọ̀ gbàdúrà fún. Àwọn eléyìí lè jẹ́ ìrànlọ́wọ́ ara ti Ọlọ́run fẹ́ ni. Ṣùgbọ́n tó bá ti di pé torí pé o fẹ́ràn opó lọ́wọ́ o sì fẹ́ máa bá ṣe pọ̀, ìyẹn ò sí nínú àkọsílẹ̀ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ni, ojú ẹlẹ́sẹ̀ kan kò sì lè rí ògo Ọlọ́run. Oore tá ò ṣe tí ó di ẹ̀ṣẹ̀ Ọlọ́run ò ní já sí. Àwọn opó wọ́n nílò ìrànlọ́wọ́ wa. Nínú ìjọ Ọlọ́run wọ́n gbọ́dọ̀ ṣètò láti ní àwọn ìgbìmọ̀ tí yóò máa ṣe ìrànlọ́wọ́ fún àwọn opó, tí yóò máa bá wọn sọ̀rọ̀ nígbà tí wàhálà kan bá fẹ́ ṣẹlẹ̀. Àwọn àlùfáà ò lè ṣe gbogbo rẹ̀ tán, ṣùgbọ́n tí wọ́n bá ní àwọn ènìyàn láti máa ràn wọ́n lọ́wọ́ dájúdájú iṣẹ́ yóò ṣeéṣe. Pọ́ọ̀lù náà sọ eléyìí nígbà tó ń sọ̀rọ̀ nínú 1 Timothy 5:5 bákan ẹsẹ̀ 3 di ẹsẹ̀ 16. Pọ́ọ̀lù sọ ní ti ìjọ láti máa ṣe ìtọ́jú àwọn opó dáadáa. Ìjọ tí ò bá lè ṣe ìtọ́jú opó, ó túmọ̀ sí wípé ìjọ yẹn ó mẹ́hẹ̀ díẹ̀ nípa ìtọ́jú opó. A gbọ́dọ̀ máa tọ́jú àwọn opó, kì í ṣe láti dá oúnjẹ fún wọn nìkan. Bí a bá ń kíyè sí wọn nínú ìjọ, bóyá nígbà tán ti wà nínú ìjọ, bóyá ẹlòmíràn ẹkún ló máa ń sun. Mo rántí ní àkókò kan mo wà nínú ìjọ kan, onídánilẹ́kọ̀ọ́, ó wá ń dá àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ nínú ìjọ, kì í ṣe opó gbogbo ìjọ ni. Ó ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìdílé. Ó wá ba débì kan, ó wá wípé gbogbo ẹ̀yin ọkùnrin tẹ wà nínú ìjọ ẹ dìde, gbogbo wọn dìde. Ó ní kí àwọn ìyàwó wọn kó lọ bá wọn. Àṣé nǹkan ńlá ni ọkùnrin yìí sọ, ó ti dá wàhálà sílẹ̀. Bẹ́ẹ̀ ni níbi tí mo jókòó, àwọn opó bíi 5 ni wọ́n wá bá mi, tí wọ́n ń sọkún ẹkún tó lágbára pé tó ọkọ àwọn tí ò wá sí nínú ìjọ ta làwọn fẹ́ lọ bá. Fún ìdí èyí, gbogbo ohun tá ò bá ṣe a gbọ́dọ̀ ṣe láti múnú àwọn opó dùn, a gbọ́dọ̀ ṣe láti mú kí ọkàn wọn balẹ̀. Lọ́gán tí àlùfáà yìí gbọ́, ó ká òun náà lára, kò mọ nǹkan tó lè ṣe mọ́ ju wípé kó gbàdúrà fún gbogbo àwọn opó lọ. Àwọn opó wọn nílò ìrànlọ́wọ́. Irú ìrànlọ́wọ́ tá ò ṣe fún wọn kì í ṣe èyí tá ò ṣe tán tá ò jókòó tí wọn wà mọ wípé ìbáṣepé ọkọ àwọn wà láyé ni. Eléyìí ò ní ṣẹlẹ̀ sí àwọn. Praise the Lord, Ọlọ́run ó ràn wá lọ́wọ́ o. A gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú àwọn opó, ká máa kíyè sí wọn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run láti gbà wọ́n ní ìmọ̀ràn, láti tọ́jú wọn ní ọ̀nà tí ó péye. Ọlọ́run mọ ìṣòro àwọn opó, kò sì gbàgbé wọn. Ọlọ́run ò gbàgbé ẹ̀yin opó, Ọlọ́run ò gbàgbé àwọn opó. Ẹ má sì máa wò wọ́n bí ẹni tó ti tán fún, kò tán fún wọn o. Ọlọ́run ń bẹ pẹ̀lú wọn ní ìgbà gbogbo. Opó Sárífátì, obìnrin yìí náà jẹ́ aláìní, ṣùgbọ́n Ọlọ́run sàánú fún ní àkókò tí ìyàn mú ní Ísírẹ́lì. A gbọ́ wípé nítorí pé ó gbé oúnjẹ tí ìbá jẹgbẹ̀yìn tí ò ní sí oúnjẹ mọ́, kò sílé ẹni tí ó lọ, torí ìyàn ti mú gbogbo ìlú ti wà, ìlú ti fàró, kò sóúnjẹ nínú ìlú. Ṣùgbọ́n Ọlọ́run tí ò gbàgbé opó, ó rán Èlíjà
òun ilé àgbà ni ó rán sí láti wà nínú ilé rẹ bó ṣe ń débẹ ó ní kó gbé oúnjẹ wá ẹni ẹni kò sí oúnjẹ kankan lè mi ò ti ó sáà ń wò ó pé ènìyàn ọlọ́run ni ẹni yìí kò ní oúnjẹ tí yóò gbé fún oúnjẹ díẹ̀ tó kù ó lòun náà lò pẹ̀lú ọmọ òun ó jẹ táwọn ó sì kú ṣùgbọ́n ìwọ kó tó ronú pé oúnjẹ tó wà nílé tó bá ti jẹ́ kò sí mọ́ ọlọ́run mọ ọ̀nà láti tọ́jú rẹ ìwọ sáà gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run mú kí èlíjà wà nílé obìnrin yìí ọdún mẹ́ta àtààbọ̀ ni èèyàn fi mú ní ìsírẹ́lì ǹjẹ́ ẹ mọ̀ wípé oúnjẹ ò tán nílé arábìnrin yìí opó sarifati wọn àti ẹ̀dárúkọ ẹ̀ bí a bá wo ìkíní àwọn ọba orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹjọ dé ẹsẹ̀ kẹrìndínlógún a ó ka ìtàn tí mo sọ yìí opó náírà náà ọmọ rẹ kú ọmọ kan ṣoṣo tó bí ó sì kú ó fòsànlẹ̀ kì í ṣe ọmọdé o ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ lọ sí òkú ọmọ yìí ó tẹ̀lé wọn ó ń sọkún tẹ̀lé pé kí ló ṣẹlẹ̀ yìí jẹ́ mọ̀ wípé ọlọ́run tí ò gbàgbé wọn jésù sì wá gba ọ̀nà ibodè níbi tí wọ́n ti fẹ́ lọ sin òkú ọmọ yìí ó pàdé wọn tí wọ́n ń sọkún ó béèrè pé kí ló ṣẹlẹ̀ ó mọ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n wá sọ fún wọn ní obìnrin yìí ọmọ kan ṣoṣo tó bí ọmọ náà kú òní wọ́n fẹ́ lọ sin ọlọ́run jésù akiri sore asore kiri ó sì dáwọ́lé pósí ọmọ náà sì tají ó sì falẹ̀ ìyá rẹ̀ lọ́wọ́ tí ó jẹ́ opó mi ò mọ kí ló jẹ́ ìṣòro èyí tí obìnrin opó tàbí ẹnikẹ́ni lè máa là kọjá ọlọ́run mọ́ ọlọ́run yóò sì tan ara nínú olúwa ẹ jẹ́ ká ṣe ìtọ́jú àwọn opó ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ o àwọn ìrànlọ́wọ́ wo la lè ṣe fún opó o lè gbàdúrà fún wọn o lè bá wọn dámọ̀ràn o lè mú wọn ní ọ̀rẹ́ bíbélì ẹ jọ mo ń bọ̀ wálé yín lọ́la ó sì gbé bíbélì sápá ó sì débẹ̀ ó ní mo tiẹ̀ fẹ́ ka ìtàn kan má ka ìtàn nípa opó fún o torí ó palẹ́kún ìtàn àwọn ìlérí ọlọ́run ìlérí ọlọ́run ìlérí ọlọ́run fún àwọn tó gbàgbọ́ fún àwọn tó gbẹ́kẹ̀lé ọlọ́run bó bá ti ṣe léyìí tó gbàdúrà ọkàn rẹ̀ ó le lo gbogbo ọjọ́ yẹn tàṣà ọjọ́ ni opó mìíràn kì í sọkún kí la ó ṣe láti mú inú wọn dùn ọlọ́run fẹ́ ká mú inú opó dùn o ọlọ́run fẹ́ ká máa ràn wọ́n lọ́wọ́ ní gbogbo dìsẹ́mbà òun làwa náà máa ń kó àwọn opó jọ ní mínísírì wa tá a máa ń ṣe èyí tá a lè ṣe àwọn ènìyàn náà ló máa ń fún wa lówó ẹlòmíràn á gbé ráìsì wá ẹlòmíràn á gbé ẹwà wá ẹlòmíràn á gbé aṣọ wọn ò ní ẹ lọ ra aṣọ fún àwọn opó aṣọ tó tó ní àwa fún wọn ní aṣọ àlòkù gbogbo nǹkan wọnyí sì máa ń jẹ ayọ wọn kí ni ìwọ náà yóò ṣe láti múnú wọn dùn ẹbí opó ni ọ má ṣe gba ogún wọn o eléyìí ò lè múnú wọn dùn ọlọ́run yóò ṣe gbogbo wa ní aláyọ̀ títí di ọjọ́ alẹ́ ọlọ́run kò gbàgbé àwọn opó ọlọ́run kò sì ní gbàgbé ìwọ náà ní orúkọ jésù olúwa wa àmín ọlọ́run a ti sọ ọ̀rọ̀ náà ẹ jẹ́ kó ríbi dúró nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan ẹ jẹ́ kó wà ní góńgó ọkàn wa láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn opó tó wà ní àyíká wa àti nínú ìjọ wa ẹ jẹ́ kí a lè máa gbàdúrà fún wọn ní orúkọ jésù olúwa wa àmín ju gbogbo rẹ̀ lọ ìjọba ọ̀run ṣe pàtàkì jẹ́ kí a wá ìjọba ọ̀run rí nípa gbígba jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ọlọ́run yóò ràn wá lọ́wọ́ bí o bá ti rí ìbùkún gbà o lè pé nọ́mbà yìí tó bá fẹ́ ìmọ̀ràn 08035148611 bá mi kọrin yìí mú mi lò ó fógo rẹ mú mi lò ó fógo rẹ ìyókù ayé mi bàbá.

ABC Ledua. Iba lọwọ àwọn àgbà àgbàgbà àtàwọn àgbàlagbà lálẹ́ ètò ni. Mọ̀júbà lọ́wọ́ àtẹ́lẹwọ́ o tó kọ̀ tí òun ìbà lọ́wọ́ àtẹ́lẹsẹ̀ tó kọ̀ tí òun. Iba lọ́wọ́ ojú òfuru jágádò tó kọ̀ tí òun koríko. Bọ̀dé lálẹ́ òní rè o bọ́dẹ bá gbogbo àdàgbòrò ọ̀wàrà òjò gbòrò dàgbòrò ṣàṣà. Gbogbo gbálẹ̀ gbádàwọ̀ ẹja sinmi pẹ̀lẹ́ kùtù kọmọ kan lè rí bẹ́ yan. Ọlá ti rè wájú ògùn ní Yọ̀pá ẹ̀bì tí mo dé lálẹ́ ètò ní o lórí ètò àmì wo. Ọmọ láyín rè ti fà bọ́lá mọ̀ kan yẹn gan òkú papapà fírẹ̀ nàkànàkà gbára ẹ̀ lọ kànákànà. Gbẹ̀ngà kí pẹ̀lú àjọ wà lálẹ́ ètò ní o àgùntàn sólò sọ sẹ́pìrìsẹ́ta àjọbẹ̀ lálẹ́ ètò ní lórí ètò àmì wo. Ẹnjìníà mẹ́ta àjọṣe lálẹ́ ètò ní mo kí yẹn lẹ́mẹ̀ ń bò lójú ọjọ́ lọ́dọ̀ tí yín o.

0: ẹ jẹun ṣe báyìí lálẹ òní lórí ètò tá a pè ní àmì wo kí n lọ sọdọ àlejò mi lálẹ yìí ǹjẹ táwa ni àlejò mi lóní tààràtà lálẹ tòní ẹ kalẹ ẹ kú dédé àkókò yìí mọ ẹ bá mi gbóǹsókè súnmọ kinní o ẹ kú dédé àkókò yìí bó bá wùyín láti dákọ yín àyè wà tẹ bá fẹ forúkọ pamọ náà àyè wà mọ.
1: ẹ kalẹ sà.
0: adúpẹ́ o.
1: ẹ kú ṣe olúwa.
0: adúpẹ́ fọlọmọ.
1: orúkọ mi ni ẹni tí ọlọ́run mọ̀.
0: tọ́.
1: láti ìlú ìlọrin.
0: tọ́ láti ìlú ìlọrin. ó dáa mọ amiwo tí ọmọ ẹ̀dá ènìyàn máa rí nínú ayé ẹlòmíì nígbà tó wà ní kékeré bí mi ṣe máa ń wí òun ló máa rámi wò ẹlòmíì nígbà tó dàgbà tán ní tó máa rámi wò ẹlòmíì sì ní bóyá ìgbà tó wà lọ́dọ̀ ló máa rámi wò ibo lẹ́yìn ti fẹ́ mu lálẹ́ yìí mọ́.
1: amiwo ti tẹ̀mí ni láti ìgbà kékeré.
0: láti ìgbà kékeré.
1: àti wọn ti gbà mí bọ bí ọmọdún méjì.
0: bí ọmọdún méjì lẹ́ti bẹ̀rẹ̀ sí rí amiwo yìí. ẹ já gbọ̀n mà.
1: ọ̀dọ̀ ẹni tí mo gbé ẹ̀gbọ́n mọ́mì mi ni ṣùgbọ́n àwọn èèyàn mọ̀ pé òun kọ́ ló bí mi ṣùgbọ́n ọmọ rẹ̀ ló jẹ́ kó mọ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́jọ́ dé fún ìyá yẹn.
0: àwọn òbí ti yín kọ́ ká mọ láti ibẹ̀.
1: àwọn òbí ti tẹ̀mí wà.
0: ok ṣùgbọ́n ẹ̀gbẹ́ lọ́dọ̀ wọn.
1: sọ mi gbé lọdọ wọn ìyá yẹn tó gbà mí bọ ọmọ ẹyọ kan náà ni wọn bí wọn á fi mí sí ìkejì pé kí èmi wá sí ọdọ wọn
0: pé kí ẹ sì kejì ọmọ lọdọ wọn
1: ṣùgbọn ọmọ wọn bí ìgbà tó jẹ pé òun ló kàn jẹ eléni ni fún mi.
0: ní ọmọ táwọn ti bí tẹlẹ
1: o ní ọmọ tí ìyá yẹn ti bí
0: ṣé bí akẹgbẹ yín náà ni àbí ojú yín lọ
1: ara ó dàgbà jù mí lọ àgbàlagbà ni.
0: ok
1: tó bá ti rí pé ìyá yẹn ṣe nǹkan fún mi pé bóyá mo ṣe nǹkan tó wu lórí gbogbo àwọn kọ́sítọ́mà àwọn láìkì mi ní ó kàn sọ nǹkan tí mi ì ṣe ni ó sọ fún ìyá yẹn pé ó ṣe báyìí àwọn náà tún chẹ́ǹjì wà wọn ní ṣe tó yẹ kán ṣe fún mi mọ́.
0: ṣe ọkùnrin náà lọmọ náà àbóbìnrin.
1: ọkùnrin ni.
0: ok
1: débi pé ìgbà yẹn gan church town lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kwaya mo wà ń bẹ̀. táìmù ìgbà yẹn mi lè gbàgbé débi pé mo bímọ gan mo tún sọ fún àwọn ọmọ mi pé nǹkan tí ẹni yìí ṣe fún mi nígbà tí mo wà kékeré. ó dùn mí tí wọ́n ń ṣe àjọ̀dún kwaya lọ́dún náà ó ṣe alátakò mi débi pé gbogbo àwọn èèyàn wọ sọ kwaya church ibi tí mo lọ èmi nìkan ni mi wọ sọ.
0: nínú àwọn tí ẹjọ jẹ kwaya ngbà náà.
1: ta ni ọkùnrin ta ti ń ṣe practice láti bí oṣù mẹ́ta bọ̀. ó ṣáà ṣe tiẹ̀ dé tọ́ mo gbà pé bọ́lọ̀ ṣe kọ́.
0: kàbíyèsí ọlọ́run
1: pé kí n gbà fọ́lọ̀. after ìgbà tí ìyá yẹn kú dé òótọ́ padà farahàn tí àwọn èèyàn wò pé mọ̀mọ́ ti ẹ̀kọ́ ló bí ọ. àwọn èèyàn dìde àánú fún mi ngbà yẹn. àmọ́ sí náà tọ́.
0: ṣe ìyá yìí ti kú tán kẹ́ tó kó tó di pé ẹ mọ̀ pé òun kọ́ ló bí yín.
1: no mo mọ̀ pé àwọn kọ́ ló bí mi.
0: ok
1: ṣùgbọ́n ọmọ wọn ṣe ń ṣe pé.
0: ó jẹ́ kó hàn.
1: ó jẹ́ kó hàn. àwọn èèyàn ò mọ̀ rárá ládùúgbò. wọn ò mọ̀ ìgbà tó ṣàyà ó ṣáà dìde ogun tìmí débi pé. ilé tó yé ìyá òun fi kalẹ̀ ó padà ta ó lé mi jáde.
0: nínú ilé náà.
1: nínú ilé náà.
0: nígbà yẹn sì ti wà lọ́lọ́mọgé àbí.
1: bẹ́ẹ̀ni gbogbo nkálukú ń lọ skul ìyá yẹn mi ò rí bi lọ. mo kàn ń lọ ṣiṣẹ́ pẹ̀lú wọn ìyìn rí skul lọ lẹ́yìn skul sat.
0: ìyẹn ìwé mẹ́wàá tẹ́ lọ.
1: ni mo rí lọ.
0: kábíyèsí ó dá ẹ dá tọ́mìnà. lórí ètò tá a pè lámìwò náà la wà lálẹ́ òní. àlejò mi ẹni tọ́lọ́run mọ̀ láti ìlú ìlọrin. àwọn àmì wo tí wọ́n rí o náà nílé èyí tí wọ́n ń ṣàlàyé lọ́wọ́ wọ̀nyí. nígbà tí wọ́n wà ní kékeré láti bí ọmọ ọdún méjì. ká máa mú káwa náà lè máa fi sòdiwọ̀n ayé wa lálẹ́ tòní. ọ̀dà ẹ tẹ̀síwájú màá mi tẹ́ ẹ bá dé mà.
1: nígbà tí mo ṣáà dúró nídùú ọpọ ẹtọ èmi ò ní jẹ́ kí ojú ti ya ìlójú ayé wa mọ́ lẹ́yìn wọn ọmọ yẹn lé mi jáde ó talẹ̀. mo ṣáà ti gbà yẹn mo ṣáà wàá ń struggle débi pé mo tún lọ fẹ́ ọkọ mo tún lọ kẹsẹ̀ bọ bàtọ́ gun.
0: ẹ tún lọ rí ọ̀pọ̀lọpọ̀ àmì wò.
1: ntí mo tún lọ bá pàdé. mo ṣáà sọ fọlọ́run pé tọ̀ ìwọ ló ní ìrìn àjò ìwọ ni kò bá mi ṣe.
0: ìgbésẹ̀ wo làwọn obìnrin wá gbé ngbà náà àbí wọn ò gbé ìgbésẹ̀ kankan nígbà tá à ń wúyìí.
1: wọn rí ìgbésẹ̀ kankan gbé pé torí ìyá rẹ̀ lónìí kò sí kankan táwọn fẹ́ ṣe
0: pé ó ti ta ó ti ta náà nu.
1: sọ mi sì rí ìdìde láti ọ̀dọ̀ àwọn lóòótọ́ fámìlì mi wọn ní. ṣùgbọ́n mo kàn dúró pé ìrìn àjò pé èmi náà tó bí ò bá ní màá rìnrìn àjò kémi náà ṣáà ní
0: kí n gbìyànjú
1: kí n là. mo ṣáà ṣiṣẹ́ káàkiri débi pé àwọn tó mọ̀ mí mọ̀ ìyá yẹn gan tó bá bá mi bí tí mo ti ń ṣiṣẹ́ ní ikú bàǹkan jẹ́ ikú dóró mo ṣáà ń gbìyànjú mò ń ṣiṣẹ́ kiri. àwọn kan tí ibi tí mi kò yẹ kí n ti ṣiṣẹ́ tí mo wò ó pé táwa náà ń ṣe tẹ́lẹ̀ mo ṣáà lọ ṣe pé kí n ṣáà fi jẹ́yàn. bo ogun ile oko tun wa fe bori sugbon mo dupe pe
0: leyin gba yin le tun wa gba le se wa mari ngba na
1: wa mari ti mo tun lo idile ti mo ti wo pe itun ni fokan ba le nbe ko tun si
0: pe ami wo tun yoju nbe
1: ami wo tun yoju orisirisi ogun
0: kabisi olohun
1: de bi pe igba to le won ni emi wa leyin omo awon mi emi nse daada ju omo awon lo
0: pe en rowo mu abi
1: mo rowo mu ju omo awon lo mo si nsise mo struggle kiri ni igba to sa to time kan mo lo omaran mo lo sise
0: okay
1: mo wa de mo dide mo ma mo mama mi lo dide ti mo de mo ni ah pe se bi ma se mo lo ni ti ma mo ku omo kaakiri mo pada duro si lo ni permanent igba to di 2017 ami wo die ijidi
0: pe ami wo dide
1: o dide school ti mo mu omo mi lo ki mo yin mo boya mo
0: ni da ko e ma wule da ko e ma da ko
1: let's say ti cha ti mo ko omo ti ni 2017 won gbe omo lo ni school ni lesson be
0: won gbe omo lo
1: omo meje ni won ko ni be
0: ti won si meni to wa ku omo meje
1: to wa ko won lesson ti cha lo on kan wole lo ni
0: lodun wo niyan ma
1: 2017
0: kabisi olohun
1: won lo gbe omo omo mi wa lara omo lesson ti cha wa lara re
0: eh omo lesson ti cha na nbe lara omo ta eh
1: so mo sa dide pe olohun awon family mi so pe tori church ta ya to nbi mi lo ko se be le mi lo iji na lo je ki n dara pa mo to mo dupe pe
0: ya mi wo lu pe in this church te lo yen na
1: gbe mi debe mo sa pe on ka luku adura fun anu si dide won ri omo mi ni ibi ona gere alimi bi na ni won ti ri won
0: na pada na ti ri omo
1: after 12 ni oru
0: after 12 loru
1: loru won ri awon omo tan na ti ko latago meji lo san
0: eh
1: adura dide anu sa fun school bi to mo mi lo mo lo ba won baba yen ni ohun oni foju sun ko omo kankan nigba ta won ba wole ni September te ohun kankan oni se won sa de won ti lu omo ti temi laarin won won ni gba to de omo kekere oni won so pe emi ohun ni poison fun awon to ku
0: pe oni poison fun awon to ku
1: fun awon to ku
0: o to mo odun melo ngba na
1: omo 7 years ni nigba na
0: kabisi olohun
1: won na ti gbogbo apere owo han lekere
0: eh
1: lati gba na mo sa pe olohun awon family
0: awon mo to ku na
1: o se won
0: ri won na
1: won ri won mo sa so fo lo mo ni awon family iya mi so pe ko se ni tin lo ijo ti mo lo yi amemi nikan ni mo ya ti mo so ke mo so ra mi nu ti mo lo so ra mi sinu ijo yi olodum fe ko jere agbara re won sa ro mo mi mo dupe lodo olodum
0: kabiyesi olodum kabiyesi olodum da to mi na pe a ti en dupe fo lohun ha kabiyesi olodum lori eto ta pe lami wo na la wa lale oni nikan e da monday 8.7 fm ni lo ti lorin pelu ola tin re waju ogun ni yopa ebiti alejo mi lale yi eni olohun mo na ni lati lu lorin gbogbo abiyamaye a ni foju sun ko omo logun olohun lori eto na la wa fun tale eto ni o gebi a se n babo oda alejo mi ate waju ibi e badima
1: igba ti mo sa
0: pe won sa ro mo yen dupe fọlọhun
1: ti mo dupe so ise mi o wa jọra won mo
0: eh
1: o tun di bi odun meji si ra won o tun re iya mi a tun fi laala de gbogbo ti mo sa ni mo ri mo sa
0: awon setele n se kakiri se bi a n gbaru ni abi ise owo abi en taja bi
1: mo lo ba yan taja mo lo ba yan taja ni so o wa di bi odun meji si ra won o tun re iya mi gbogbo ti mo ri ni osu gan ni ti pari edako e sare iya mi lowo yi ki n fi toju mo sa n du emi iya mi debi pe to are olojo du
0: se eyin nikan na ni e je le wa lowo won abi
1: awa merin ni
0: oke le wa lowo oke
1: sugbon awon to ku won si nile yi sugbon to on ka luku won na struggle na ni emi ti mo tu wa
0: baba nkan ti won
1: baba wa
0: oke
1: emi ti mo wa le ti mo nsise won ro pe boyo de fun mi to ba ni mo sa mo ozu mo ri owo sendi won ti ro po wa bo se bi tin ba de pe da ko ran mi lowo won ni awon ose fun mi na ni e bi ko igba ti ogun ile oko tun wa po mi ri eni kankan ran mi lowo mo
0: lori titoju mama
1: mi ri mo de bi pe ton a fi wa papoda
0: kabisi olohun
1: ti ku fi de
0: kabisi olohun kabisi
1: wa wo wa pe olohun se bi se mo ba lo ni sa tun sise ebi ti mo ti wa lo sise mo wa lo program kan ta mo lo ni inu osu karun wa a lo bi 6 days 7 days lo ya ka lo o lo ojo marun be temi fi de o ni ah ohun ti lo ohun ti gba elomi tori odun to koja
0: okay nibi te tin sise
1: pe odun to koja be mi se lo bi program na nu ma lo ma gbo mi adura wa o amo olorun kan tun ni ko tun fe kin si mo na ni
0: bi ojo mefa lo ye ke lo sugbon marun le lo te
1: marun pe tori ibi ise ye na ni
0: se e so fun tele ni abi
1: o mo pe odun la mo program yi mo wa koda ni odun yi ti mo fi lo awon moto to wa mo raja lodo won lo gbe mi de ori le gbon won ni to awon ti gba elomi pe tori ododun temi o ni mo lo program serve ni ife olorun ni ko se
0: kabisi olorun pe sa ni ki fi olorun o se
1: olorun ko se
0: o da mo tun bo na mo tun bo na gbogbo yin teyin na gbo wa ninu le lajale eto ni mo mo pe eyin no ti won mu ka bi meji ninu awon oro ta n gbo yi yi ta won fi sodi won aye wa leyi to tumo si gbogbo n te da ba se nu aye oluwa re nse ase pamo na ni o oda etes waju me nboro e nboro obo ma
1: mo sa ni pe ife olorun ni
0: ko se
1: igba ti mo ti program yen de lo tun lo si odo elomi omo mi wa ni mami mi e je ki ohun si fe lo se wike igba ta ti program de mo ni wike to fe lo se yi a ni oluran lowo kankan ni eyin na le so pe ki fi olorun se ngba teni ten ba ise so pe
0: ke ma se ma wa mo
1: pe mo mi fi olorun o se oni to ni o se mo ti e ni gbagbo ninu bi ijo ta wa wa yi pe ti wona ba ti ni gbagbo exam yi ni o bu se ni eje si se o wa pe mi oni mo mi se be so pe ki mo je ki daddy mi ni awon mo si exam daddy re ko si nkan kan tan ba wa da si
0: asi alagbe
1: adaso ni mo sa yi eyan le mo pada gbe adaso ni pe olorun mo doju ti mi tori won ti so fun mi pe o ni ijo to nlo won ogun ose na ni won mo wi mo sa so pe ogun temi nsede amo eri mi nbo lojo kan ni igbagbo ti temi pe mi orora mi pe omo mi ti bi exam de o ni mo mi e je kin lo mo sise admission ba bo si mo ni nipa anu olorun chem yo si ti dide to ba pe to be ni fun omo mi o sa lo nsise lodo enikan mo wa so fun oni yen pe ti o ba je pe olorun ni mo lo sin tin sin mi ti mo ni mo nsin o ni o gbadura mi ta de lati program ti won ni awon ti gbe lomi pe ko si wahala mi fi banu je school ni be ni oju eni yen o wo pe mi serious abi ko dun mi sugbon mi mo pe olorun ni mo lo kepe ti mo lo lesi ti mo tun lo lodun to tun ri mi pe anu re o fon fun mi de omo mi sa ni to ko si problem je ko lo sise odo ya to ti wa lo sise iya yen sa mo encourage wa pe pelu gbagbo ti mo ni ki mo ronu pi wa ki mo ronu so ireti mo ni amo mi ti ma ti ro so ireti nu ni ini eni ri mo wa esin ni ri omo mi pe mo mo pe anu olorun mo n toro lojojumo ni o si de ya eni to tomo mi se ni mo gbowo osu ni mo in le so pe ni mo gbowo osu tori ti ma ni mo gbowo osu won le mo treat it badly pe o kuku gbowo ni mo sa fo e mo gege bi omo yin de anu la need am e mo gege bi omo yin ya yen sa ni o ndupe a sa n ba yi mo wa ni to ko si kan ta vese ya ki n tun lo wa ise ibomi ibi ti o ti wa ya ni to wa ni ki n ku ombi ise
0: ise todon
1: odo elomi ti mo wa lo imo ke family oko re ni odo niyan bo se wa ri mi nbe iya yen wa ni iya yen wa n so mo pe odo mi ni o ti ise so mo ri ni mi sa gboju pamo mo sa ki won o se daada si won iya ti mo wa wa lodo re wa so pe pe omo daada ti eni njo to ti de bibi wa ro pe o family mo wa ni bo ti e se n toju awon omo ta oko omo oko re ko kale pe awon omo yi lo n ba on take o ti awon omo yi ti go ti moju re ati gba yen iya yen wa n pe mi lati last week ki sa mo pada bo wa mo ni mommy ibi ti mo ti sese lowo yi mi le pada wa mo
0: e le ku mi ti sese wo yi
1: o pe iya ide o ni o wa so fun iya yen pe so ti omi po mo lo program lododun mo wa so fun won loju iya mo ni a ko tun so dodun gan pe o la on program to e ki mo lo sugba aye ti mi ri lodo yin ni o je ki lo pe gbogbo e mo ti so fun ya pe mommy mo n lo program ni only michael ya ni muslim de ni ya yen o ni pe ko si wahala pe bi tadura ba tin gba na ni e sa mo pe wa lo o mo ni ah pe mo dupe anu olodun ni mo wa nbere lowo gbogbo omo nigeria ko olodun ko sanu mi gbogbo bi mo se rin irin irin pe ko baje amo ko olodun ko do ko tun darapo mo mi ju bo se darapo mo mi lo ki ra oju rere olodun ati teniyan
0: pe ibi to ro ti ami wo yin to dedo lowo ta wa ni o da mo nbo na e ja wa wo bayi pelu gbugbu awon te rin bi ami wo yi eyin lodo ti yin opolopo ma nro wa ni awon o para awon gbemi lo ara awon bi mi se mo nbere seyin na ti fi gba kan rori abi awon to ba nse bayi na imara wole le fun
1: emi gan ti rori ṣùgbọ́n ọdún tí mo rò ṣáìdì bí amìlẹ̀gbẹ́ ni mo wà lọ́dún náà tí bíríjì kún tí mo gba àwọn mọ́tò ogun orí bi lọ obìnrin kan tó wá sọ ọ́nà mọ́tò pé ọ̀nà unity gan kún jù báyìí máa rò pé dákun gbogbo làálàá tí mò ń ṣe náà ìkúkú rí nǹkan kan ṣe rí nǹkan àchíìfù mo wá ń wonú ẹrú ọkàn yẹn wà ní ẹ̀mí mi gan pé àbí kí n bẹ́ sí omi ni pé àbí kí n bẹ́ sí omi ni mo wá rò pé tí bá bẹ sómi àwọn ọmọ tí mò ń torí rẹ ṣe wàhálà wọn dọmọ lọmọ yẹ mọ forí tì èmi rò bẹ àmọtọ mo dúpẹ lọdọ ọlọrun lónìí kí n sì tún dúpẹ jù báyìí lọ gbogbo ẹni tó bá rò báyìí nǹkan ò dà
0: kí wọn
1: rò pin torí mo ti rò pin tó yẹ pé àwọn èèyàn gan ń béèrè ara mi lọwọ mi pé kí ló ṣe mí tí mo ti mọ pé èmi gan ti ń kọjá ibi tí mo ń ronú lọ so àwọn tó máa ń rò báyìí mo nígbàgbọ́ dé pẹ̀lú ìgbàgbọ́ tí mo fi sọ pé kí n kú òmí iṣẹ́ tí mo sì ní pé ìfẹ́ ọlọ́run ni kò ṣe ìfẹ́ ọlọ́run ni kọ́lọ́run wá jó ṣe fún gbogbo wa kéèyàn mọ̀ rò àròpin
0: èmi
1: ò fi wá jẹ̀bi lọ́dọ̀ náà.
0: Tó adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín mà mo mọ̀ pé ibi tẹ́ ẹ̀ sọ̀rọ̀ dé àwọn ọmọ nàìjíríà wọn ti gbọ́ yín ju tẹ́ ẹ̀ sọ gan lọ mo sì mọ̀ pé ara àánú gbà lágbára ọlọ́run lórí ètò yìí gẹ́gẹ́ bí àwọn tó ń wá bí wọn ọ̀pọ̀lọpọ̀ náà ṣe ń ra àánú gbà. ẹ jẹ́ ìyọ̀dá àlejò mi lálẹ́ yìí ná níbi tá a bá dé yìí torí àwọn abala míì tó kù tá a fẹ́ wọ̀ lórí ètò tá a pè lámìwò ṣètò àmìwò náà rèé o ní kànìdá mọ́dé 88.7 FM nílùú ti lọrin pẹ́ lọ́lá tí ń rewájú ògùn ní yọ̀pá ẹbí ti àlejò mi ẹni ọlọ́mọ láti ìlú ìlọrin náà ni èmi náà bá yín yọ̀mọ́ bá yín dúpẹ́ láwọn àmìwò eléyìí tí ẹ mú rí bọ́ńbẹ́ àtọmọ àtẹ̀yìn náà ẹ jẹ́ ń ṣe báyìí ná kí n yọ̀dá àlejò mi lálẹ́ yìí torí àkókò à ń bọ̀ ní kò kẹ́kọ̀ọ́ jìnnà mú kí yín ẹ̀lẹ́bẹ̀ẹ́yìn tẹ́ ń gbọ́ wa nílé o ẹ kú kalẹ̀.

kàbíyèsí ẹlẹ́dùn ẹ̀ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún a ti sì yí sí lálẹ́ ètò ní ẹkú ilé o ìwọ náà la máa dúpẹ́ fún adúpẹ́ lẹ́ẹ̀kan sí ọlọ́run bẹ́ẹ̀ sì wá ń gbọ́ lálẹ́ ètò ní lórí ètò tá a pè lámi wo àjọ fojú wo ni o ní ibi tọrọ dídùn lálẹ́ ètò ní ká tó lọ sáwọn abala tó kàn tó yàwọ̀ lórí ètò fún talẹ́ ètò ní 0913655692 lójú òpó ṣùgbọ́n ṣáájú eléyìí ẹ̀yin náà lè fẹ́ sọ àmì wà bí kẹfẹ́ kò lówó ọjà yín sọ ń gbọ̀wọ́ ètò yìí nọ́ḿbà tẹ́ pèsè bóyá lẹ́yìn ètò wọn fi léde

tá ń bá bọ̀ lórí ètò lálẹ́ ètò ní fẹ̀yìn tẹ bá ń darapọ̀ mọ́ lórí ètò tá a pè lámì wọ̀ ọ̀nà ni pé 0913655695 abẹ́yíbó yẹ̀yìn dẹ̀ fẹ́ polówó ọjà ẹ̀fẹ́ sọ̀ngbọ̀wọ́ ètò yìí ẹ̀fẹ́ sàgbátẹ̀rù ètò tá a pè lámì wọ̀ ètò àmìwò pẹ̀lú látìrẹ̀ iwájú ògùn ní yọ̀pá ẹ̀bìtì gbẹ̀ngà kí pẹ̀lú àjọ wà lálẹ́ ètò ní ẹnjìníà àmìdá àdájọ́bẹ náà ni ẹnjìnà victor ẹ̀yìn bàbá tó ń bẹ lẹ́nu lóru akíyìn o ẹ̀yìn tá a rí àtẹ̀yìn tí ń sọ wa nílé agbára tá a lè fojú rí akíyìn o.

0: gẹ́gẹ́ bí yìí tá ń bábọ̀ lórí ètò ọ̀ta pé ní àmì òfútalẹ̀ ètò ní wẹ́yìn tẹ́ lórí òfin àtàfàní eléyìí tẹ́ ń gbọ́ wa lórí ètò òfútalẹ̀ ètò ní bá a ṣe kíra náà ẹjẹ́ ń wẹni tó wà lójú òpó yìí ó ti dún látàárọ̀ ẹ̀ka ilé ọkọ̀ yín o bóyá kí ẹ̀tùn mú ó mẹ́ kí n gbọ́ lẹ́nu yín bẹ́ẹ̀ sì ń pè wọ́n àmọ́ oyè ojú ọjọ́ ní ká pè àbí látọ̀dọ̀ yín ẹ lè tọ́ mú lórí ètò ìfọ̀talẹ̀ ètò ní tá a pè lè tú àmì wò ẹ̀ lẹ́bẹ̀ lórí ètò ìfọ̀talẹ̀ ètò ní ẹjẹ́ àṣẹ báyìí ẹjẹ́ àwọn ẹni tó wà lójú òpó yìí ná ẹjẹ́ àwọn ẹni tó wà níbẹ̀ náà ẹ káàlẹ́ ó kọ yín bọ̀lẹ̀ tí ń pè wá o.
1: Hello, sir.
0: Ẹ káàlẹ́ o.
1: Mo wá lọ nínú òkun láti là ó.
0: Láti là ó, à ń gbọ́ yín bàbá.
1: Àmì wo ta lẹ́yìn? Olùwò túbọ̀ máa ràn lọ́wọ́.
0: Àmì o, àmì o.
1: Èmi gbàyànjú kó mú gbàgbọ́ rẹ̀ lágbára sí i. Ọlọ́run tó ràn lọ́wọ́ tó tì lẹ́yìn tó fi ṣàṣeyọrí kò ní padà lẹ́yìn.
0: Àmì o, àmì o, àmì ìlú. Báyọ̀
1: mú kó lè máa tọ́jú.
0: Àmì.
1: Gẹ́gẹ́ bí bàbá kan ṣe sọ lẹ́ẹ̀kan, ó jẹ́ àríkọ́gbá fún gbogbo láti pé ká gbẹ́kẹ̀lé Ọlọ́run. Torí ìgbẹ́kẹ̀lé Ọlọ́run rẹ̀ ó gbé níjà. Ọlọ́run ó ṣe kọ́ máa ríran lọ́wọ́ sí látọ̀dọ̀ Ọlọ́run wá àti kẹyàn gbogbo.
0: Àmì. Àmì.
1: Má tẹ̀wájú.
0: Àmì. Tọ́ adúpẹ́ wo alàgbà tó pè yìí adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o.

gẹ́gẹ́ bí n tán bọ́bọ̀ lálé òní. Ẹjẹ́ á sáré sí báyìí. Bó sì rí nù. Bí gbogbo ẹ̀ sí ń lọ náà nù tẹ̀sí ń gbọ́ lálẹ́ ẹ̀tọ́ ni lórí ètò tá a pè lámiwò. Lágbọ̀n bẹ́ẹ̀ sẹ́yìn ti gbọ́wọ́ nípa Ayélọ́jà Furniture Enterprises tá a bá ń sọ nípa ilé iṣẹ́. Afikirara tó dúró déédéé nílẹ̀ yìí ẹyẹ méjì jáde ẹ o. Ayélọ́jà Furniture Enterprises gan ni mò ń wí gbogbo furniture nù lé ọ́fíìsì ilé iṣẹ́ hòtẹ́ẹ̀lì restaurant hospital schools gbogbo ẹ̀ náà ni wọ́n ń ṣe o tí wọ́n sì tó ń tà lẹ́dínwó lòpọ̀kọ àwọn furniture tó jẹ́ bẹ́ẹ̀mí díje tó standard tó fi mọ́ àwọn àga bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ gbogbo ẹ̀ Ayélọ́jà Furniture Enterprises ń ṣe o tí wọ́n sì tó ń tà. Wọ́n tún láwọn tìmọ̀tìmọ̀ fóòmù lóríṣiríṣi tó ẹ lè fi kan àga ìgbàlódé ó pọ̀ bíbà lọ́dọ̀ wọn o nírú sáìsì tẹ bá ń fẹ́ o tó fi mọ́ tìmọ̀tìmọ̀ yúnífọ́ọ̀mù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ company price wa ni wọ́n ń tà o lọ́dọ̀ tiwọn o bẹ́ẹ̀ bá sì fẹ́ sí ní ilé iṣẹ́ wọn ó wà ní nọmba 342 ní Gìrìálímì ládojúkọ Ìlọrin Foundation lópòpónà Sunmi Gìrìálímì nílùú ti Ìlọrin. Nàmbà tẹlẹpẹ Ayélọ́jà Furniture Enterprises sí rèé o 803-5191-184 0803-5191-184 tàbí 0901-861-6165 0901-861-6165 lẹ́ẹ̀kan sí 803-5191-184 tàbí 0901-861-6165 Ayélọ́jà Furniture Enterprises bó sì jẹ́ nù.

0: Hello, ẹ káàlẹ́ ọkọ̀ yín o.
1: Ẹ káàlẹ́.
0: Ẹ káàlẹ́ sà.
1: Ẹ á máa dẹ́kun ìmọ̀ nígbà jẹ́ o.
0: Àmì ìlédùá o.
1: Orúkọ mi ni Ambassador Àgbà, Atoke Bonke. Àmì owó tìyá náà lágbára. Àmọ́ Ọlọ́run fẹ́ fi wo bóyá yóò ní sùúrù ni. Ẹyọ sùúrù Ọlọ́run sì wà. Ẹ ní pé sùúrù tí wọ́n á ṣe yìí. Ọlọ́run bá yóò béèrè lọ́jọ́ alẹ́.
0: Àmì.
1: Wà láti dè lájọ Ọlọ́run.
0: Àmì
1: ìlédùá. Kókó ètò tẹ́ ń kó wa ní Amọ́ Ẹ̀fẹ̀m kò tẹ́ tó ní ìyọ ẹ̀rù. Ẹ̀lá ètò ní mímọ́ ìgbìmọ̀.
0: Ọlọ́run ni.
1: Ọlọ́run yóò wá jẹ́ tó nílé iṣẹ́ náà tó gùn lẹ́mìí fún wa.
0: Àmì ìlédùá. Àmì.
1: Òkè òkè lẹ mú sí òkè òkè bàbá náà máa lọ.
0: Àmì o, àmì ìlédùá.
1: Ẹ̀yin tẹ́ ń tẹ́ ń bẹ̀ náà olóò tẹ́ ń síwájú.
0: Àmì ìlédùá.
1: Aláàánú wẹ̀yìn náà rí o. Báàlánú ṣe bàbá òun aláàánú gidi ni. Bí ṣe wá ń sàánú láwọn ti máa pọ̀ sí ni lágbára Ọlọ́run.
0: Àmì o, àdúpẹ́ o, àdúpẹ́ o, àmì o, àmì ìlédùá. Ọlọ́run ṣe àdúpẹ́ o fún ìdásítì náà lálẹ́ tòní o. Ètò àmì wò náà lẹ̀ sì ń gbọ́ ní Dámọ́rin 88.7 FM ní Ìlọrin.

0: Hello? Ẹ káàlẹ́ o. Ẹ káàlẹ́ mọ̀ o. Ọlọ́run ní sì tún adúpẹ́ o.
1: Láti láwọn ògún ni mo ti ń pè.
0: Láti ló láwọn ògún ìpínlẹ̀ Ọ̀ṣun.
1: Ẹ káàbọ̀. Ìpínlẹ̀ yìí ni ó lágbára púpọ̀.
0: Kábíyèsí lẹ́dùn wa.
1: Ó mú kí gbàgbọ́ èèyàn rú sókè. Gbogbo ẹni tó bá ti fẹ́ sọ̀rọ̀ sí mi nínú àdúrà tẹ́lẹ̀ kó tẹra mọ́ láti máa gbàdúrà. Bíbélì pé nínú ayé àóríkan Jésù bàbá tó jẹ́ àǹtí tó ṣẹ́gun ayé
0: fún wa. Kábíyèsí lẹ́dùn.
1: Bí èyí yìí mo ń.
0: Ẹ̀lọ́wọ́ ìwà mẹ́ o.
1: Mo yin mọ́ mi yẹn nínú ìgbàgbọ́. Ọlọ́run yóò ti gbàgbọ́ wọn lẹ́yìn yóò ti ránu sí wọn.
0: Àmì.
1: Nígbà tí ènìyàn bá ti ká ẹní. Ọlọ́run mú ọ sẹ́rọ̀gì ẹ̀yìn. Ọlọ́run sẹ́rọ̀gì fún màmá yẹn ní Bòmí.
0: Tó
1: kò jẹ́ kí wàhálà ti dààmú yẹn kó borí ẹ̀. Èmi sì sọ Ọlọ́run tèmi náà gangan sì ni pé kò sẹ́ni tí ó lè wà nínú ìṣòro tọ́nà òní sọ́nà àbáyọ fún. Ọlọ́run
0: fẹ́
1: sọ̀rọ̀ fọkàn tó
0: nítorò kó ṣe fẹ́mi gangan tí mò ń sọ̀rọ̀ ẹ̀. Àmì.
1: Bí èyí gbogbo wa ká di ìgbà fún ọwọ́ amú. Ẹ̀lọ́ ẹ̀wàmẹ́wẹ̀. Owó ni, aṣọ ni, ebi ni, oríṣiríṣi ló kà síbẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ máa kọ́ Ọlọ́run yóò mọ̀ pé Ọlọ́run mi ń gbé ni ró. Mo yin Ọlọ́run gbogbo inú ayé màmá yẹn Ọlọ́run ti gbàgbọ́ wọn. Yóò sàánú àwa náà. Yóò sì wà pẹ̀lú iléeṣẹ́ yín.
0: Àmì àdúgbò. Ẹgbẹ́
1: gbàgbọ́ ẹ̀wù ní ti ẹ̀wù ní tẹ́.
0: Àmì ò.
1: Ọlọ́run á dàgbò yìí. Ọwọ́ yẹn á máa lọ sókè.
0: Àmì ò. Àdúgbò. Àdúgbò. Àdúpẹ́ o lọ́wọ́ ìyàwó tí wọ́n pè yìí náà. Àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín máa lórí ètò náà làwọn àtàpè ní àmì òfútalẹ̀ ètò ní kábíyèsí lẹ́dùn.

ló dára jù. Kápolówó ọjà káyé bú bàjẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ tí kò lẹ́gbẹ́. Ètò lọ́tún lọ́tún ara tí ó ṣe é pàjẹ́ rárá. Dayamọ́.

0: agbara ọba ìmọ̀lẹ̀ tí gbogbo ayé mọ̀ sí bàbá dá padà wọ̀lúdé pẹ̀lú ọwọ́ agbára bàbá dàbí ara ti wọ̀lúdé pẹ̀lú ìwòsàn ìríran tí ò lẹ́gbẹ́ ojú ẹni nìmọ̀lẹ́ ẹni èdùmọ̀rẹ̀ mọ́ sọ wádìí táwọlé o gbogbo ẹni tí ìríran rẹ̀ ń wò bàìbà tí ò ríran dáadáa orí kurukuru òrẹ́ ni tó wà lọ́ọ̀kan àbí bẹ́ẹ̀ yẹn bá súnmọ́ o dàmọ̀ ìtọ́jú ìríran pámẹ́lẹ́ ẹlẹ́dùn wa fi dá bàbá wa bàbá dàbí ara ọba ìmọ̀lẹ̀ lọ́la wá sírú àìsàn ìríran tó gbé dọ́dọ̀ wọn tó ní gbà láfíà gbogbo ẹni tí ìríran yọ lẹ́nu ọ̀nà àbáyọ ti dé o ẹ tara kàn sí bàbá dàbí ara ọba ìmọ̀lẹ̀ bàbá dá padà ẹ lè gbé bàbá dàbí ara sórí ago 0706221250 lórúkọ Ọlọ́run ọba ìmọ̀lẹ̀ tó dá ìmọ̀lẹ̀ tó fún wa dí ìmọ̀lẹ̀ tó ní ká máa fi rí mọ́lẹ̀ tí mọ́lẹ̀ wọ̀ sí ní dòkùnkùn láéláé náà la fi ń kí gbogbo èèyàn pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́tí láǹfààní láti máa gbọ́mi gbétò fún tàkókò yìí ojúlọba ara aláwùràbí dákun má gbà mọ́lẹ̀ lọ́wọ́ wa mọ́ sọ wá di ta ń wọlé bàbá ń sọ̀rọ̀ nípa ìríran abala kan tó ti pàtàkì nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ni ìdí èyí pàtàkì gan ni mo fi ní àlejò pàtàkì nílé agbára pẹ̀lú mi ń bí bàbá ìmọ́lẹ̀ bàbá dàbí ara bàbá dá padà wọ́n wà pẹ̀lú mi lórí ẹ̀rọ agbagbe fún tàkókò yìí láti mọ dá wa lẹ́kọ̀ọ́ bó la sì lè ṣètọ́jú ojú wa bó la sì lè ṣètọ́jú ìmọ́lẹ̀ wa tí ìmọ́lẹ̀ yìí tí ò fi ní wọ̀ kùnkùn títí dọjú alẹ́ àti pé ẹni tí ó ti ní wàhálà bí ìṣòro kan àbí kejì pẹ̀lú ìríran rẹ̀ kí ni òjò náà bá yọ gan torí ká mọ̀ bá jìyà la ṣe ń yámú jìyà lọ́fà àlejò wa ẹ kú dédé àsìkò yẹn bá ń kí gbogbo ara lé.
1: Àánú Ọlọ́run, àlàáfẹ́ Ọlọ́run, oore ajẹ́njẹ́ tán Ọlọ́run kó mọ bá gbogbo ẹ̀yin olùgbọ́ mi.
0: Àmì àmì.
1: Orúkọ mi tí mò ń bá yín sọ̀rọ̀ ni bàbá dàbí ara tí gbogbo ayé tó mọ̀ pè mí ní ọba ìmọ́lẹ̀ àbí bàbá dá padà tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ilé iṣẹ́ bàbá dàbí ara life care níbi tí a ti ń fi ewé àtegbò tí a ti ń fi ṣe ọmọ aráyé lóore.
0: Tó ẹ ṣeun ìbéèrè mi àkọ́kọ́ fún tòní ni wípé kí ni a ń pè ní àìsàn ìríran gan.
1: Ojú òun ni ìmọ́lẹ̀ ara.
0: Bẹ́ẹ̀ni
1: ìríran sì lágbà nílé ayé. Mo ń fi àkókò yìí mo fi ń bẹ lọ́run fún gbogbo ẹ̀yin olùgbọ́ ètò yìí ojú wa kò ní orílẹ̀-èdè wa o.
0: Àmì.
1: Kí wọ́n padà sórí ìbéèrè tẹ béèrè. Àìsàn ìríran jẹ́ àwọn àìsàn àbí kùdìẹ̀kudiẹ tí ó lè bá ojú àbí ìríran ẹni tí ó fi di pé ìríran tó ti ń rí mọ́lẹ̀ kedere tí ò wá ní mọ́lẹ̀ kedere mọ́.
0: Bàbá gẹ́gẹ́ bí n tẹ́ ń sọ ni pé àwọn nǹkan kan máa ń dé bá ojú tójú wà ní mọ́lẹ̀ mọ́ ǹjẹ́ ó ṣeéṣe kéèyàn ti máa ríran tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìbéèrè mi kó wá bùṣe gàdà kó bùṣe gèdè kó lúwa rẹ̀ ó mọ̀ wá ríran mọ́.
1: Bẹ́ẹ̀ni tí ẹlòmíì a máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ tí ẹlòmíì sì rèé ìmọ̀ wá lẹ́ẹ̀kan náà ni àmọ́ kì í sábà wá lẹ́ẹ̀kan náà. Eléyìí tó kọ́mọ̀ jù bẹ́ẹ̀ náà ni kó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀.
0: Kó bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀.
1: Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé lẹ́ẹ̀kan. Àìsàn ìríran ọ̀pọ̀lọpọ̀ nǹkan n ló lè fà á. Ẹlòmíì àbímọ ni tiẹ̀ ẹlòmíì àìsàn ló fa tiẹ̀.
0: Kàsà.
1: Ẹlòmíì kẹ̀rẹ́ àfọwọ́fà àbí ìjàmbá òun ló fa ti tiẹ̀. Ẹ ti abẹ́ látòrí àbímọ. Tí wọ́n bá pe àìsàn ní àbímọ in tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ náà ni pé ó ṣeéṣe kó jẹ́ pé ìyá àbí bàbá irú ẹni bẹ́ẹ̀ ó ti ní irú àìsàn bẹ́ẹ̀ àbí kí nǹkan bẹ́ẹ̀ ó ti wà nínú fámìlì yẹn.
0: Kó jẹ́ àjogúnbá.
1: Àjogúnbá bẹ́ẹ̀ ni. Tó jẹ́ pé wọ́n ti wá bímọ ọmọ ẹlòmíì àti kékeré kékeré lọmọ yẹn ó ti wà.
0: Àti pín ní sín.
1: Bẹ́ẹ̀ni.
0: Ni wọ́n ti dá àwọ̀ ojú fún yín gíláàsì.
1: Bẹ́ẹ̀ni tójú náà ò ti ní ríran dáadáa. Ẹlòmíì sì rèé yóò ti máa dàgbà kó tó di pé nǹkan bẹ́ẹ̀ yóò máa jẹyọ sí.
0: Tó ẹ̀yin èèyàn wa ẹ súnmọ́ bí dáadáa kíláàsì ìmọ̀ladé yìí tí bàbá wa ọba ìmọ́lẹ̀ tí wọ́n mọ là wá lọ́yẹ̀ wọ́n mọ dá wa lẹ́kọ̀ọ́ lórí kí ni ó lè fa àìsàn ìríran ẹni àti pé bẹ́ẹ̀yàn bá ní àìsàn ìríran tó ń da ojú rẹ̀ láàmú àwọn àpẹẹrẹ wo lèyàn máa rí.
1: Àwọn àìsàn tí ó lè kó bá ìríran ẹni ó bẹ̀rẹ̀ látòrí kí èèyàn ó máa ṣe ẹ̀yọ́ àṣejù.
0: Ẹ̀yọ́ àṣejù.
1: Bẹ́ẹ̀ni ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti ìtọ̀ ṣúgà. Ìtọ̀ ṣúgà a máa wọlé sí lára látara àwọn nǹkan tá à ń jẹ àti nǹkan tá à ń mu. Òun náà sì máa jẹ́ àjogúnbá.
0: Kéèyàn máa jẹ dídùn dídùn gbogbo ìgbà.
1: Bẹ́ẹ̀ni títọ́ ṣúgà bá wà lára yóò kó bá ojú ẹni. Ẹlòmíì rèé ẹni tó súnmọ́ ni ó máa rí kò ní rí ẹni tó jìnnà sí.
0: Bàbá kẹ tó tẹ̀síwájú àwọn èèyàn ó ti fẹ́ máa mọ ibi tẹ́ ẹ wà pé tó ẹ dákun ìbò ni wọ́n wà ibo lọ́fíìsì yín wà àti pé ẹ bá fi nọ́mbà yín tẹ̀lé.
1: Iléeṣẹ́ bàbá dàbí ara bàbá dá padà ọba àmọ́lẹ̀ a wà ní sùúrù lérè nílùú ìlọrin.
0: Sùúrù lérè ńlọrin bí.
1: Bẹ́ẹ̀ni ládojúkọ àgọ́ ọlọ́pàá B division. Ìdojúkojú pẹ̀lú B division police station lẹ́gbẹ̀ẹ́ Rotamedic pharmacy.
0: Ibẹ̀ni
1: nílùú ìlọrin ibi tí iléeṣẹ́ bàbá dàbí ara wà nù.
0: Nọ́mbà yín
1: 0700 622 622 125 125 02 02. Tí èèyàn bá ń ṣe ẹ̀yọ́ àṣejù ó lè jẹ́ ti òkú àtọ̀sí òun làwọn Yorùbá tó máa ń pè ní àtọ̀gbẹ.
0: Àtọ̀gbẹ.
1: Tó jẹ́ pé kéèyàn ó tó dijú kó tó lajú ó ti lọ́ tọ̀ elomi laarin alemoju to mo to emerin e marun abi ju be lo
0: ki lo de
1: e yo ase ju bayi oni je ke lomi o sonrun asun
0: badu lai so ke ngbe mo di
1: pe me wa ni o mo ni mo se yo ti awon kan yo ba ri amoju to yo pada ko bayi riran ni ti o wa fi di pe elomi mo ye so le kan en to wa to si ni ori ko ni ri en to jina si elomi en to jina si lo le ri ko ni ri ti to si elomi to ba ti bota bayi kurukuru ni gboju ojo bi eni pe gbogbo e fin bi eni pe julo fe ro elomi te yan ba yo si lo nkan yo mo pe yan bo ko ni den ton mo elomi ori la telewo elomi o mo number tan ko owó ọmọ ló ń fẹ lómi káàkiri. ìríran làgbà ńlẹ ayé ọlọrun mọ fọwà lójú.
0: àmì
1: olóòtú ojú sí kókó inú ara.
0: àmì
1: ẹjẹ àṣetọjú ara wa. gbogbo èyíkéyìí tó léwu kẹmọ kẹfín inú àwọn àìsàn ríran yín. ẹ máa bọ lọdọ bàbá dàbí ara èmi ọba àmọlẹ tí mo jẹ apàṣẹ ìṣègùn fún gbogbo agbọmọlà lọ ẹrin ọsùn. nọmba 116 sùúrù lérè ládojúkọ àgọ ọlọpàá b division odun bàbá dàbí ara ń lu lọrin lórílẹèdè nàìjíríà àìsàn ìmọ̀fọ́lóko.
0: bẹ́ẹ̀ ni mo ti ẹ̀mọ̀ pé
1: òkìkí
0: yín ti kàn káàkiri nípa ká tọ́jú ojú.
1: bẹ́ẹ̀ ni
0: nípínlẹ̀ ọ̀sun nípínlẹ̀ ogun nípínlẹ̀ èkó nípínlẹ̀ èkìtì ìpínlẹ̀ ondo ìpínlẹ̀ ọ̀yọ́ tó fi dépínlẹ̀ kwara tí a ń bí káàkiri orílẹ̀-èdè nàìjíríà amọ̀kú kìkì yín kan ọlọ́run sì gbà fún yín ẹ̀sìn tọ́jú àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ ojú wọn sì ń gbádùn ló jẹ́ kí àwọn èèyàn máa gba tiyín ẹ bá ń tẹ̀síwájú sá
1: ọlọ́run ni kì í sá wa
0: adúpẹ́ adúpẹ́
1: ẹ yóò aṣojú tí mo sọ lẹ́ẹ̀kan tí yín ò bá mójútó tó bá jẹ́ lè tó kó àtọ̀ sí bá fà ni tí ò bá ti sí àmójútó òun ló máa ń fa prostate enlargement tí wọ́n ń pè ní ìsétọ̀ tí tọ́ mọ wá ṣeré ẹlòmíì tó bá ríbi tí ó ti ṣẹ̀yọ́ báyìí yóò kọ́kọ́ fọwọ́ gbárí mú fún bí ìṣẹ́jú márùn tẹ́yọ ò ní wá tọ́jú ara ẹ o yọjú sí dàbí ara. ẹlẹ́ẹ̀kejì inú àwọn àìsàn tó lè kóbá ojú ẹni ó ní ìfúnpá gíga ẹlòmíì kó tó rìn bùsọ̀kan sí kejì yóò ti sinmi ẹlòmíì ayẹ ọmọ ìlú ni pèpèpèpèpè
0: àyà jíjá
1: bẹ́ẹ̀ ni ẹlòmíì yóò kàn tiẹ̀ mọ̀ rẹ láti inú wá nítorí pé ìfúnpá ẹ̀ ga ó máa kóbá ojú
0: bẹ́ẹ̀ ni
1: ojú bí ara ṣe ní ìfúnpá tiẹ̀ ojú náà ní ìfúnpá ó ní pressure tó gbúdọ̀ maintain tó bá ti ju normal pressure lọ
0: dédé tó ẹ kó dé bẹ́ẹ̀
1: bẹ́ẹ̀ ni ó náà ń pè ní adákẹ́fọ́jú ayọ́kẹ́lẹ́ bojú jẹ́ tó jẹ́ pé ẹlòmíì báyìí ojú ríro ni sáá
0: ojú
1: ẹlòmíì ọpọn ni kankankankan
0: ojú ẹlòmíì
1: bẹ́ẹ̀ ni ojú ẹlòmíì a máa wá mi ojú ẹlòmíì yóò máa gun ni pinpinpinpin bí ẹni pé yẹpẹ dà sí.
2: kòkòrò inú ẹ̀jẹ̀ tẹ̀ ń wò táwọn bàbá wa tún máa ń pè ní nárùn àjàká òkú ẹlẹ́wù gbẹ̀dú a máa kó bá ojú o.
1: ẹ mọ̀ fi ọwọ́ tó ń dùn yín ẹ mọ̀ fi sí abẹ́ aṣọ
0: tọ̀
1: tú mi síta kí n fi ọ́ sílẹ̀ n ló kọ àìsàn ń jẹ́
0: bẹ́ẹ̀ ni
1: bò mí mọ́ra kí n pa olórí kì í rẹ̀ ẹlòmíì ó ti lọ òun yóò ti lọ òun ó ti òun gan ti dalágbo
0: ní
1: ó ti káàkiri ẹ mọ̀ sọ̀gbàgbọ́ ìrìn àgọ́ ọlọ́pàá sùúrù lérè.
2: àdojúkojú ẹ̀ ẹ rí ìyá tó ń ta èso ọ̀gẹ̀dẹ̀ ọ̀sán nǹkan kan ẹ bèrè lọ́wọ́ ìyá tó ń ta èso yẹn pé bàbá dàbí ara lẹ̀ ń béèrè ẹ ti rí bánà wa lọ́tún lọ́sì tán ya ojú sí ẹ ti tọ́dọ̀ wa nìyẹn.
1: fóònù nọmba mi ni
0: 070-622-125-02 tó bàbá àkàìmọye àwọn èèyàn tí wọ́n tẹ pọ̀ pádọ́dọ̀ yín lórí ọ̀rọ̀ ríran yìí tó sì jẹ́ pé lónìí wọ́n ti ju pọ̀pá lẹ̀ wọ́n ti ń káàkiri bó ṣe wù wọ́n wá rìn sọ́tún wá rìn sósì láì lo pọ̀pá àbí wọ́n ń fà wọ́n tẹ̀tẹ̀ mọ́ bó lẹ̀ ṣe ń ṣe gan tó fi rí bẹ́ẹ̀.
1: olóòtú ọlọ́run ni kì í ṣàwa náà àmọ́ iṣẹ́ tíyàn ti ń ṣe láìmọye ọdún sẹ́yìn ẹlòmíì àti ẹ̀ wá sọ́dọ̀ wa a rí i pé tá a bá ti fojú kan ojú náà láàmú sọ pé báyìí ló ṣe ń ṣe ọ́ báyìí ló ṣe ń ṣe ọ́ ìfún láì ti jẹ́ pé ó ṣàlàyé nǹkan tó ń ṣe ó mọ̀ wá wò pé àbí bàbá dàbí ara ni agbára kan ti ń
0: sọ̀rọ̀ sí abọ́wẹ́jú ni
1: kò rí bẹ́ẹ̀ ọlọ́run ni àti pé iṣẹ́ tíyẹn ti ń ṣe
0: iṣẹ́
1: tán bí wa sínú ẹ̀ nílùú òṣogbo wọn máa gbolé wa n tá à ń tọ́jú nu iṣẹ́ ìrandíran ni bàbá tèmi jogún ẹ̀ lọ́wọ́ bàbá tiẹ̀ ni bàbá yẹn náà jogún so bó ṣe wá títí dórí èmi tí mo wà dòkó yìí náà ni.
0: abájọ tí yorùbá fi sọ wípé àtọlẹ̀ dọ́lẹ̀ ń tà dán ọmọ àjànà kúkan ò ní yàrá rà ọmọ tẹ́yà bá bí ẹ̀yà náà ni ó jọ ẹ tẹ̀síwájú bàbá.
1: ẹlòmíì ìjà ló lọ́ọ́ là tí kùkù bá lójú.
0: wọ́n sọ kùkù lójú ojú bá ń wò bàlàbàlà.
1: ojú bá di ti ń wò bàlàbàlà.
2: ẹlòmíì sì rèé látara aṣẹ́ ti ń ṣe for example ní ìsinyìí iṣẹ́ ọ̀kadà kọ́lọ́ mọ dábàá àwọn ọlọ́kadà wa iṣẹ́ yẹn ó mọ padà ṣe àkóbá fún ojú pàápàá jùlọ àwọn tó bá máa ń sí ojú wọn lẹ̀ tí wọn ò ní nǹkan kan tó jẹ́ pé èéfín pàápàá jùlọ àwọn tó ń ṣiṣẹ́ tó ń dáná oúnjẹ tó ń ta oúnjẹ tó bá jẹ́ pé iná gíná sì ń dá tí èéfín ń ṣe sí wọn lójú yóò kó bá ojú ẹ jẹ́ a máa ṣe àkíyèsí àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú ògo ọlọ́run elédùmarè ò ní fọ́ wa lójú.
0: bàbá bí nǹkan bá wá gbọ̀n síyàn lójú bí eruku bí ẹ̀pẹ̀ bí àwọn ìṣẹ́pẹ́ igi tó rún síyàn lójú ǹjẹ́ ó ṣeé ṣe kó bani lójú jẹ́ bí.
1: bẹ́ẹ̀ ni koda elomi oju elomi itibe o ti ni nkan funfun tonto laarin oju to yo oloruko tawon eleyibo npe ta le da lori ategun gbogbo eleyi to ba wo ko je nbe e ma bo lodo baba da bi ara pelu gbo olorun funfun tonto laarin oju re hun lai pe ojo o ni ri nbe mo
3: yo kuro nbe yo pora pelu itoju
1: pelu gbo lodo olorun lagbara lowo olorun ati iwe ategbo tele du mare virgin kimi
3: beyan ba ni aisan iriran awon apere mi wo lo se se kuluwa re o tun mo ri
1: elomi o le wa moto lale elomi ti ba tin di bi agun mefa bo si meje ko le jade mo nitori pe ko le ri nkankan mo elomi si re to run ba se njade ohun ni soro ti e mo nbere ti kurukuru gba gbogbo lele
3: kabisi
1: se ri kini ohun o yato lati ara sara amo gbogbo eleyi to ba wo ko je nbe gbogbo ruko to le wo kan ti pe fun e mo bo lodo baba dabi ara olorun o tu yin sile e lo gba lode nbe a se ayewo fun ayewo ofe ayewo lodo baba dabi ara
3: to
1: gbogbo ayewo wa ofe ni
3: leyin te ba ti

0: arúgbó ọjọ́ ti wáyé fúnra ẹ̀ nígiri agbọ̀mù arúgbó ọjọ́ abrea city ẹ̀yàn fàgbọ́ agbára ìgbà yá ló yá nínú ìpàdé má jẹ́ mú 72 hours alárò peter adékúnlé adégbé ìjọba àbá orí òkè arúgbó ọjọ́ ọ̀sẹ̀ tó fẹ́ sọ gbogbo kò ṣeé ṣe ní ṣíṣe láfọjọ́ friday 4 September 2026 impossibility to possibility ọ̀gùn tó ti gbé kiri lọ́jà tó pẹ́ tí wọ́n sọ fún apẹ́ ọ̀sọ̀rẹ̀ tínú lórí ẹ̀ gbogbo ẹ̀yin tó ń pòǹgbẹ oge ẹ máa bọ̀ àṣẹ fẹ́ gbé yín lórí sókè o nípasẹ̀ bí ọ̀pọ̀ràn sí ọlọ́run àlàyé àtàwọn olórí ẹ̀mí nígbà tí bàbá wòlíì peter adékúnlé adégbé ìjọba àbá orí òkè arúgbó ọjọ́ yóò máa sọ tẹ́lẹ̀ wákàtí wákàtí ní nádọ́ máa jò látọjọ́ friday 4 Sunday 6 September 2026 láti ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun àpọ̀mù junction ni ẹ máa bọ̀ nígire along ìbàdàn expressway arúgbó ọjọ́ abúlé city lẹ́dí yẹn ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ ń dájú bí wọn náà máa lè wà ńbẹ̀.
1: Màmá yìí ẹ máa bọ̀, màmá pupa ẹ máa bọ̀, màmá wà yìí ma. Olúwa sọ fún mi pé àwọn òkùnkùn fẹ́ pa yín lẹ́kún.
2: Bẹ́ẹ̀ni wọ́n ti pa mí lẹ́kún.
1: Ẹ pàtọ́ fún Jésù Kristì. Ẹ̀mí Olúwa ní kí n pray kí gbogbo ẹkún tí ayé fẹ́ pa yín yẹn kó lè wọlẹ̀. A mú mi rí pé ẹnìkan dúró màmá ẹ wo bíi mo rí pé ẹnìkan dúró nínú òkùnkùn bírìmù bírìmù ìgbà tí mo wojú ẹni yẹn mo rí pé ìyá ni mo rí pé obìnrin lẹni yẹn ìka burúkú ni mo rí pé àjẹ ni àjẹ tí mo wo inú ẹ̀mí yìí ó dúró ó wá mú kinní kan bí ọ̀fà ayé àtijọ́ ó wá ta ọ̀fà yẹn bó ṣe ta ọ̀fà yẹn báyìí mo wá gbọ́ tó ń parí pé ọdẹ orí ẹ̀mí ọdẹ orí bó ṣe ta báyìí pa ọ̀fà yẹn wá travel ọ̀fà yẹn wá travel
2: ìyàwó ọmọ mi ni o.
1: Kí ló ṣe?
2: Ìyàwó ọmọ mi láyàwèrè nínú ìlú Èbó.
1: Ó yàwèrè ìlú Èbó. Ẹ pàtó fún Jésù. Ọfà òde orí fún mi ní fire. Náà wọ́ tó ẹ sókè wáyé. Tó o bá ìsàmì ọfà wèrè òní bá ẹ. Olúwa ní òkùnkùn ní obìnrin tí mò ń wò yìí. Ó mú ọfà òde orí wá pariwo lẹ́ẹ̀mẹ́ta. Ó ní ọdẹ orí ọdẹ orí ọdún bó ṣe ju ọfà yẹn lẹ̀ báyìí ọfà yẹn wá travel olúwa lẹni káwọn mi tó bá ti sàmì ó parí nìyẹn ọfà tó travel wá bá ẹ ọfà yẹn máa padà sórí ọlọ́fà. Fún mi jẹ́ ń gbọ́ sọ pé back to the sender. Mo wá ní olúwa bóun ni kí la máa ṣe tí ọfà wèrè yóò fi jáde ìyá jáde. Bí ọwọ́ ta mẹ́ta sáré. Sọ pé lọ tó àṣírí ogun ayé mi ń bílé. Abẹ́rù pọ́n ṣeré ń bìrì. Bá ń gbà wá. Màmá àṣẹ wèrè tí ń bẹ lára ọmọ yẹn kó máa jóná. Àṣẹ wèrè tí ń bẹ lára ọmọ yẹn kó máa jóná. Àṣẹ wèrè tí ń bẹ lára ọmọ yẹn kó máa jóná. Àṣẹ wèrè tí ń bẹ lára ọmọ yẹn kó máa jóná. Èèyàn ọ̀ya àtú ẹ̀ sílẹ̀. Láti ìlú Èbó tọ́wọ́ yẹn mo tú ọ lẹ́mí. Gbogbo èèyàn gbogbo èèyàn màmá gbà dìde màmá gbà àdàbí tí ìbá sọ ọlọ́run ni ọlọ́run ẹ gbà kí lẹ wí.
2: Arúgbó ajó orí lọ sí mi lórí. Olúwa ó ṣe
1: é. Ẹ gbà màmá ẹ káàbọ̀ ẹ gbà. Ẹ lọ fọ mọ́lẹ̀ ẹ fọ́ ìyá rí pé ó fọ́ ó fọ́ gba ẹlẹ́ẹ̀kejì. Alákejì ìtaníkò fásì àsẹwèrè lọ́jọ́ yìí fọmọ́lẹ̀ sọfọ́ ẹlẹ́ẹ̀kẹta rẹ gbogbo èèyàn ríka púrímọ̀ ṣáìdà ànáìtì sọ̀kalẹ̀ màmá o lisìn màmá mò ń gbọ́n kankan ẹni tó yà ní wèrè ẹni tó tafa wèrè yẹn ẹ̀mí olúwa ní tẹ́ bá fọ́ ọmọ ilé ìmọ́lẹ̀ ẹni yẹn máa yá wèrè o. Ẹni tó yọ ọmọ yẹn ní wèrè olúwa ló fẹ́ yí ire lórí o ẹ máa rí o ní òṣèré o màmá ẹ wo bíi mo wá wò nínú ẹ̀mí mo wá wò nínú ẹ̀mí màmá mo wá rí wípé ẹni tó ń yọ ọmọ wèrè yẹn tó tafa yẹn ó wá ń pariwo kinní kan àṣìṣá kinní kan.
2: Àṣìṣá orí tuntun lẹ.
1: Kí lorúkọ ọmọ yẹn?
2: Arúgbó ajó àṣìṣá ni.
1: Àṣìṣá lorúkọ ẹni tó yà wèrè yẹn. Àṣìṣá ló yà wèrè. Ọlọ́run ìpè káì gbà lọ fọmọ́lẹ̀ ẹni wèrè. Iná o gbogbo èèyàn wò ó. Fọmọ́lẹ̀ kò yé o ti fọ́ gbogbo èèyàn ogún ti ṣe o.

0: Ọlọ́run àbí òsọ́lọ̀.
1: Ìlọrin o, ẹ̀kú oríire fún iṣẹ́ àkànṣe agbára tó ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ ní gbogbo Friday. Ìyẹn ní arúgbó ọjọ́ tọ̀sẹ̀ yìí yóò ti ní agbára jù. Agbára Ọlọ́run ò ṣe dí lọ́wọ́ nígbà tí program Friday tọ̀sẹ̀ yìí bá dé. Prophecy and solution ní ọ̀sẹ̀ tuntun yìí. Ìyá ní agbára táwọn mo pe àwọn èèyàn jáde lẹ́yọkọ̀ọ̀kan nípa ìmísí ẹ̀mí mímọ́ láti ṣogun tó ń là kọjá àti ọ̀nà àbáyọ ni o. Tẹ́yìn náà dẹ̀ mọ̀ nípa ẹ̀. Àti pé deliverance máa wáyé o nípa gbogbo àwọn tí wọ́n wà nínú ìgbèkùn tẹ́ bá ti wá ń bọ̀. Ẹ mú àdùn lọ́wọ́, àdùn tí wọ́n máa ń jẹ. Ẹ mọ́ dẹ̀ gbàgbé ìgbésẹ̀ tó lágbára jù tá a gbọ́. Ẹgẹ́ ti ẹyin tẹ́ bá ń bọ̀, ẹyin tá a máa ń jẹ, ẹyin a Greek, ẹyọ kan ti tó. Now ìgbésẹ̀ tá a fẹ́ ṣe kó jẹ́ ẹyin tútù tẹ́ ẹ̀ tí ì ṣe. Ẹran tí ẹ mú débì tá a bá ti wá parí. Ẹ mú ẹyin yẹn lọlé, ó ti dójú ẹ̀ báyìí. Olúwa ti tọ́ mi sọ́nà lórí gbogbo pẹpẹ òkùnkùn. Àwọn pẹpẹ tí wọ́n ti wà ní àtijọ́, pẹpẹ tó gbé ọmọ pamọ́, pẹpẹ tí òjò òdìde, pẹpẹ ìrandíran, pẹpẹ ìdílé, pẹpẹ òkùnkùn, pẹpẹ ìpìlẹ̀ àwọn alálẹ̀ ilé bàbá ẹ̀ dandan ni kò ya lulẹ̀. Bí pẹpẹ òkùnkùn lé bá ilé wó, àwọn ọmọ ológo bí arọ́wọ́ yọ nìyẹn. Tẹ́ ẹ bá ti kẹ́fín nínú ìdílé yín pé kò sẹ́ni tó rọ́nà àbáyọ, pé gbogbo àwọn ọmọ ìdílé yẹn bákan náà ni onígbèsè ń gbogbo wọn, tàbẹ́ nótìsì pé kò sẹ́ni kan tó rọ́wọ́ yọ nílé yín, pẹpẹ kan ló ń fọ nílé yín, tàbẹ́ nótìsì pé tẹ́ bá ti wọjú orí kẹlẹ̀ ń kú nínú ìran yín, pẹpẹ kan ló wà nínú ìran rẹ, tàbá ti wá nótìsì wípé bẹ́ ẹ bá ti ń gòkè lẹ̀ ń jábọ̀ padà tí ìdìde bá di èèwọ̀ nínú ìran rẹ, á jẹ́ pé pẹpẹ kan sọ̀rọ̀ ní ìdílé bàbá àtìyá. Ẹ máa bọ̀, ìpàdé Friday yóò kọjére gbogbo ènìyàn. Arúgbó ọjọ́ ló mọ pariwo pò ń lọ, báwo ló ṣe débẹ̀? Side of a garage ló wà. Wà á bèrè junction kan tó ń pè ní Kílàǹkó junction. Tẹ́ ẹ bá ti dé Kílàǹkó junction yẹn, ẹ rí ọ̀kadà àtàwọn ọmọrúwá yẹn, ẹ bèrè pé chọ́ọ̀tì arúgbó ọjọ́ lẹ́yìn ń lọ, ìyẹn ní Jẹ́jẹ́ street ní Kílàǹkó junction. Bèrè chọ́ọ̀tì arúgbó ọjọ́, ibẹ̀ láwọn ti pàdé. Àárọ̀ Friday aago mẹ́jọ àbọ̀ láàárọ̀, á dẹ̀ gbé wa go káàbọ̀. Gbogbo ènìyàn ẹ wá wọ́.

0: alagbara okoko to de iri aye mi mole oluwa je ki owo yen jona na
1: je ki owo yen jona na
0: oluwa je ki owo yen jona
1: oluwa je ki owo yen jona
0: adua kerin ofa to fe so mi de ru eyin
1: ofa to fe so mi de ru eyin
0: ofa to fe so mi de ru eyin
1: ofa to fe so mi de ru
0: eyin ino
1: ino
0: be jade lara mi
1: be jade lara mi
0: adua karun alagbara ika eniyan
1: alagbara ika eniyan
0: to yo mi lenu
1: to yo mi lenu
0: to ni mi lara
1: to ni mi lara
0: oluwa
1: oluwa
0: doju re bole mo gbadura alagbara ika eniyan to yo aye re lenu to ni aye re lara loruko jesus oluwa yo doju e bole
1: ah mi jesus
0: loruko jesus oluwa yo doju e bole
1: ah mi jesus
0: adua kefa omira to duro lojo na yo mi
1: o duro lojo na yo mi
0: ida makaje lodubari
1: oya pari e
0: adua keje re o alagbara ko ni okoko
1: alagbara ko ni okunkun
0: toni mi o ni rinjin laye
1: toni mi o ni rinjin laye
0: papa ti mo so dada
1: be ni sa
0: alagbara ko ni okoko
1: alagbara ko ni okunkun
0: toni mi o ni rinjin laye
1: toni mi o ni rinjin laye
0: oluwa ba mi sa logbe iku
1: oluwa ba mi sa logbe iku
0: oluwa sa logbe iku
1: oluwa sa logbe iku
0: o se gbadura yen logun aye re wole
1: amen
0: bo dada aro la ni o
1: be ni sa
0: ipade itusile ati idande ti oluwa si fe da gbogbo ikolo re pada yo bere ni ago mejo laaro tete debe nitori anfani kan to ma njeyo ni ososu ta ba se pade yi alagbara lowo ola to se lola eniyan 100 akoko to ba ti debe na ma so ba won workers pe mo fe gba number ki mo wi mo fe gba number awon 100 to ba koko de won ni fun onje amurele kese nje sise o onje tutu ti o n kaluku yo mu lole to se pese orisi meji bi oluwa ti nbe igba to yi kan o
1: ami jesu
0: oro re dayo
1: ami
0: oro re jasope
1: ami jesu
0: imale ogo re o ni wole
1: ami jesu
0: ogo re fo
1: ami jesu
0: o ni farasi nuku
1: ami jesu
0: arakunrin kan gbo mi ninu ile ikorita to wa re o gbo dada oluwa naa lo n fe mu oku oni ikorita ye ikorita pe ko o n sise bi erin o de n jeje niri looto n gbiyanju sugbon lo je ki igbiyanju re yo oluwa so pe akoko re o ti to so pe akoko mi ti to
1: akoko mi ti to
0: o soro daada
1: akoko mi ti to
0: bẹẹni awon alaijakunle ti okoko ma mu wa fun yen ale ilo pe o deba ki mo pa deba
1: opin
0: ma deba kọ́ ọ máa bára rẹ ní ìkórìtà tí ò tẹ ọlọ́run lójú oorun bẹ́ẹ̀ ni àwọn aláìfàsẹ́yìn ni kọ́ ọ bára rẹ ní ògbóló tó bẹ́ẹ̀ ni kọ́ ọ máa rí ẹ̀gbẹ́ kọ́ ọ máa rí àwọn nǹkan ìdọ̀tí ìfàsẹ́yìn ni iṣẹ́ òkòkò ni olú ọlọ́run fẹ́ra yí ẹ̀ padà àwọn ìrírí tó ń rí yẹn iṣẹ́ tó kọ́ máa ṣe lójú ayé kọ́ ọ máa rí èrè ojú oorun ló ti ń gbé iṣẹ́ yìí wá fún wọn bẹ́ẹ̀ ni ọ̀dẹ̀ ṣiṣẹ́ lójú oorun tó bá ti dé tó jí sí mọ́lẹ̀ àlàyé tó dé sọ́gbẹ́ kò ní sọ́jà nǹkan ló bá ṣe kó lọ ìfàsẹ́yìn òkòkò ni lórúkọ jésù olúwa yóò jà ọgbà
1: àmì jésù
0: mo ní olúwa yóò jà ọgbà
1: àmì jésù
0: àjọ gbàdúà live and direct lálẹ́ yìí kí n tó parí program àdẹ́ máa tó fi wákàtí kan lẹ̀ lẹ́yìn àdúà ti alẹ́ yìí tó bá ti ń kú lórí ètò ó máa pe nọ́mbà mi títí ta ó fi tí wákàtí kan ó fi pé ọlọ́run ó ṣiṣẹ́ kò sẹ́ni tó lè dá dúró ẹ jẹ́ ká dókè lọ.

0: àwọn òkè kéékèèké.
1: Tún gbé bó ṣe máa ń ṣe dé o.
0: Nínú ìjọ Light of Sufficient Bible Church.
1: Tó wà ní zone A.
0: Lẹ́yìn Capital Hotel.
1: Òṣogbo.
0: Bí ìpàdé wọn ṣe ń lọ rèé o.
1: Agogo méje àbò wúrọ̀.
0: Nìsín ọjọ́ ìsinmi.
1: Bákan náà.
0: Ní gbogbo aago mẹ́sàn àárọ̀ gbogbo ọjọ́ Tuesday.
1: Ní wákàtí ìṣẹ́gun.
0: Àti kánsẹ́lì fún gbogbo ènìyàn.
1: Parí parí gbogbo rẹ̀.
0: Ní gbogbo ọjọ́ Friday.
1: Làwọn máa pàdé Ọlọ́run bàbá bò báyọ̀.
0: Lórí òkè Glorification Monday.
1: Tó wà lẹ́gbẹ̀ẹ́ Coca.
0: Lẹ́yìn School of Science.
1: Nílùú Ìkírun.
0: Ní gbogbo aago mẹ́sàn òwúrọ̀.
1: Sí méjìlá ọ̀sán.
0: Pẹ̀lú ikọ̀ Olódùmarè.
1: Prophet and Evangelist Doctor.
0: Olúwarẹ̀ Mílẹ́kún Ajíbọ́dẹ bàbá bò báyọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé.
0: Ẹ lè pé bàbá bò báyọ̀.
1: Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn.
0: 08093 93 08 89.
1: Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí.
0: Ẹ pè é.
1: Nígbà tọ́rọ̀ ní bàbá bò báyọ̀ ń bẹ nítòsí ẹ.
2: Ọlọ́run kò sọ́ntì.

0: onile goro onile goro tare mo bo ta je o olare adara iwo ni mo nba wisa ma olare dara ileri olorun si ma se ma olara
1: o mi jesu
0: o kan ri be lo ni ni igba o to si ma yi ko
1: mi jesu
0: olorun si ma ra ise re pada laye re pada
1: mi jesu
0: laye to igbeyawo re pada olorun si ma mu ega aye re kuro ega re si ma pada dogo eko re si ma pada deri iba meje re si ma pada dayo o gba ko ti pari o ana o lo so fun oko re pe ko fe penina ti se iyawo re penina ma bi bo ta o ma gba ana boya be ni aye se ngan wona ti won so ko ti tan fun o ti won pe ipo to wa na lo ma ba lo ara mi so lale pe akoko igbedide re ti to ara mi so lale pe akoko se logo re ti to ara mi so lale pe akoko ti oluwa yo nu olomi jenu o ti to mo so ko mosa mo so ko mama adua ni oje ajogba mo mo olorun to ni agbara ti gbe ni dide mo mo olorun to ni agbara ti se ko deri mo mo olorun to ni agbara ti so ibanuje di ayo mo mo olorun to ni agbara ti so egba dogo o nbe laye ko so ti ko le se o nbe laye so ngo so ngo sa kiri o le se nlo aye re mo para re o mo gbe nkan je o ireti si wa fun o to ba le gbadura ni mo fi n pe o ni aro ola ni oko eri mo mo pe oko eri o le gba taiwo oke wole wa ri school awon obirin yen to ba ti kuro ni school awon obirin oko eri gede secondary school wa ri white house ti o ko alberica farm si direct opposite ni orijo ijo wa wa ni lorin wa gba ona waju white house yen wole te ti rawo workers met en direct awon yen wole ko to wole gba osere tabi somel wole beni to ba ti koja bridge oko eri yen kekere wa ti white house yen ti o ko alberica farm si lara iwaju e ona to ya wole ibi to na ye close si wa ti ninu oba yen so pe touch baba fun fire lo nlo tabi ko pe mi a fi number si ta to raya loruko jesu wa yin olorun mo fe kanu first samuel chapter 2 starting from verse 1 yes
1: ana si gbadura pe
0: ana gbadura pe
1: okan mi yo si oluwa
0: okan mi yo si oluwa
1: iwo mi ni agbe soke si oluwa
0: praise the living lord
1: hallelujah
0: ewo adua ti ana gba nigbati olorun mu egan re ku beni nigbati olorun mu itiju re ku ana ma dupe won to ngbo mi ninu ile olorun wa pada mu ege ti e na ku o
1: ami jesu
0: yo si pada gbe iwo re soke
1: ami jesu
0: yo si pada la ona abayo fo
1: ami jesu
0: yo si pada so ebe re dogo
1: ami jesu
0: olorun o si pada so ko re deri
1: ami jesu
0: olorun o si pada so ibanuje re dayo
1: ami jesu
0: o ni iwo mi la gbe soke e ka
1: iwo mi ni agbe soke si oluwa
0: iwo mi la gbe soke si oluwa
1: enu mi si gboro lori awon ota mi
0: gbe gbogbo owo soke ninu ile mo so tele repose kere mo sandaya loju awon ota oniyeye re enu re o pada gboro
1: mi jesu
0: loju awon ti won ti ro pe to bo se ma ba lo niye enu re o pada gboro
1: mi jesu
0: loju awon to so pe o mi de ile re ri re loruko jesu enu re o pada gboro
1: mi jesu
0: loju awon oniyeye re loruko jesu mo ni enu re o gboro
1: mi jesu
0: mo ko nikan baba da mi lare jesu da mi lare baba da mi lare jesu da mi lare oniyeye n be ladugbo baba da mi lare e je ka won yan gbe owo won meje soke mo ra oro ati ase jade ni awon olesun oru yo da olare
1: mi jesu
0: oluwa yo da olare
1: mi jesu
0: awon kan bi mi le pe boni olu ijo saran sey wa osogbo ni o osun state beni ekota wa to ba ti wo lu osogbo bere lowo anybody pe lo touch baba fo fayo to wa ni sonate eni capital hotel fo fayo cathedral jingu eni won lo le kaye baka na ni ori oke siru ikiru gbo yin te n gbo mi ni osun state asia fegbere gbo gbojo friday mo wa ni kirun fa adua to gbona mo si wa nbe ni ana ni aro ana mo wa nbe be ni awon yan gori oke selogo wa de ri owo olorun ni ewe te mo wa ni kin ewe ta leni school of science ori apata ti oluwa ti n gbadura ibe lori oke wa wa ijo wa o wa ni bo o wa ni osogbo ekota ami church ni ilu ede ngba to ba pe mi a jo soro loruko jesus oluwa yo gbe iwo re soke
1: ha mi jesus
0: yes
1: nitori emi yo ninu igbala re
0: nitori emi yo olorun ma gba ana o ma gbala
1: be ni sir
0: o ma pada raye ti e na pada ni mo so pe ireti wa fun won na mama o gbo mi ninu ile eyin te won ojo olorun fun oma la le ja jobadua eyin te ke ile kosu be ti ko ti si eyin te ti wa loke ti awon lagbara kan fe ma mi o aga ola yen won fe ma mo won fe ma mi mo yin nidi oluwa ni ajo gbadua o le pa lati goke e ja ajo gbadua la leyi be ni promise and faith won ba pade oluwa ni ka ajo gbadua la leyi ma fi wakati kan le ta ajo gbadua kin to lo so be ni ni ola ajo pade ni oko eri ajo gbadua o mi kan wa ti mo ko ba lati oroke oluwa ni kin pon mu ogbe eniyan lola a lo a de ni eri Allah no for fire. Allah no alabara. Aikuni o Jesu. O jibogbo aye lo. Allah no to jibogbo aye lo. Don't make him suffer a pain that you have won. Allah no to jibogbo aye lo. No no no bonse besere o. Allah no to jibogbo aye lo. No no suffer a pain that you have won. Allah no to make him suffer a pain that you have won. Olorun mu yeye re ku yo da yeye olorun ke so fun pe ku re o deri oni ba ro je yeye yo di ayo o le pa ipo kan sugbe ko bo si ma para re yo pada wo be o pada soro bi oba o pada pase won pada pe o ni ologo won pada bo gbegbo ope won pada bo yin olorun logo bi iwo ba gbagbo yes
1: ko si eni ti o mo bi oluwa
0: aha
1: ko si elomiran bi ko se iwo
0: aha
1: Ben ni ko si apata bi Olorun
0: yes
1: ma se hale ma se je ki igberaga ki o ti enu yin jade
0: eyin te nga won ti aye won wa ni ikorita ti o te won Olorun e ma ga won tori pe ola o tawon eleyi na fe de ayo won fe de lori pada fe re se e ko won pada fe re de ni e be won pada fe re dobe e ma ga won iyawo ana Ogana sugbon enu ana pada gboro lori e tori pe ana pada bimba gbogbo ti won ni ko se se ninu rin ajo re loruko jesu oluwa yanju e lale
1: mi jesu
0: yes
1: nitori pe olorun olugbon ni oluwa lati odo re wa ni ati iwon wa
0: yes
1: olorun awon alagbara ti se
0: oro awon alagbara ti se gbogbo àwọn alágbára tó dúró lójú ọ̀nà ayọ̀ rẹ tí wọ́n ń ta ọfà ibi sí ọ ọfà pa ọfà bí wọn yóò padà bá wọn láyà
1: mo
0: ló máa bá wọn láyà ó ní ọ̀run àwọn alágbára ó ṣe kí ni ó ti sẹ́ ọ̀run wọn sẹ́ bẹ́ẹ̀ ni yes.
1: àwọn tí ó ṣubú ni a fi agbára dì ní àmúre
0: bẹ́ẹ̀ ni
1: àwọn tí ó yó ti fi ara wọn ṣe alágbàṣe
0: oúnjẹ
1: àwọn tí ebi ń pa kò sì ṣe aláìní tó bẹ́ẹ̀ tí àgàn fi bí méje
0: ẹ̀wọ̀ ọlọ́run ẹ rí pọ́nà ń dára ni mo fi kọ́ ni yẹn pé agbára ọlọ́run pọ̀ agbára ọlọ́run pọ̀ ó lànà sóyè òkun ó rí ó ní tó bẹ́ẹ̀ tí àgàn fi bí méje wọ́n tó ń pè ní oníyẹ̀yẹ́ wọ́n tó ń pè ní onígbèsè wọ́n tó ń pè ní ènìyàn yẹpẹrẹ wọ́n tó ń pè ní ènìyàn lásán wọ́n lọ́ padà pàṣẹ láìpẹ́ yìí bẹ́ẹ̀ ni wọ́n lọ́ padà sọ̀rọ̀ nínú yàrá ògbó ọ̀rọ̀ rí ọ̀padà já sáyọ àkókò wa ti lọ ẹ̀yẹ ká.
1: ẹni tí ó bímọ púpọ̀ sí di aláìlágbára.
0: ẹ̀rí nǹkan yes.
1: olúwa pa ó sì sọ di ààyè.
0: yes.
1: ó mú sọ̀kalẹ̀ lọ sí ibojì.
0: yes.
1: ó sì gbé sókè. olúwa sọ di tálákà.
0: yes.
1: ó sì sọ di ọlọ́rọ̀.
0: yes.
1: ó rẹ̀ sílẹ̀. ó sì gbé sókè.
0: ọlọ́run agbára ń bẹ ní ìkàwọ̀ rẹ̀ kò sí ojú ọ̀rẹ́ ṣe má gẹni tí ó ń wà tó ń la ìṣòro kọjá torí pé ọmọ tí ó ṣẹlẹ̀ lọ́la gbọ́ màmá yìí àǹtí tó ń gbọ́ mi nínú ilé ọláàrẹ dára jò ní lọ wọ́n ń wọ bí oníyẹ̀yẹ́ yọ padà láyẹyẹ lọ́la ìwọ sá gbàgbọ́ yes.
1: ó gbé tálákà sókè.
0: ó gbé tálákà sókè.
1: láti inú erùpẹ̀ wá. ó gbé alágbé sókè. láti orí àtàn.
0: yes.
1: láti kó wọn jọ pẹ̀lú àwọn ọmọ aládé.
0: mo ní ìrírí ìlàkọjá mi tí mo ń bọ́ sọ̀rọ̀ yìí. ní àwọn ọdún bíi ogún ọdún sẹ́yìn nígbà tí olúwa ń pè mí tí mi ò fẹ́ jẹ́ sí olúwa gbogbo nǹkan tán ṣùgbọ́n lójijì nígbà tí mo padà sínú iṣẹ́ rẹ̀ olúwa wà kàn bára mi ní àwọn àyè ńlá kan wà kàn bára mi láwọn àyè ńlá kan àṣọ ọlọ́run dára tó báyìí ọ dára sí wọn náà tó bá gbàgbọ́ yóò tún ayé rẹ ṣe yóò padà mú ọ padà jókòó pẹ̀lú àwọn ọba aládé mo rí ọba kan ní prógámù kẹta lọ ní thursday stroke friday invention prógámù yẹn ni prógámù àwọn alágbára ni ẹni yẹn nípasẹ̀ orí ọ̀fẹ́ ọlọ́run òun ló máa bá mi ra epo wá ń gbà kan tí mo bá fẹ́ nídìí epo tó ló ní orí ọ̀fẹ́ láti mọ ṣiṣẹ́ ilé epo kan ṣùgbọ́n náà ni ó ti di ọba ó ti di ọba ìlú ńlá kan ní ọ̀yọ́ state kí ló lọ́wọ́ olóyè ṣe ọba tí wọ́n tún ayé ènìyàn ṣe ọba tí wọ́n rọ ayé ènìyàn padà ó ń gbọ́ mi nínú ilé àkọ́kọ́ ìgbẹ́dìde tiẹ̀ náà ti dé àkọ́kọ́ tó lọ́wọ́ ṣe lógo tí ó ra ọ padà tí ó rí ọ lẹ́kún ó ṣe kí ni ó ti dé ọyà.
1: Láti mú wọn jogún ìtẹ́ ògo. Nítorí pé ọ̀wọ́n ayé tí olúwa ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó sì ti gbé ayé ka orí wọn.
0: Yes.
1: Yóò pa ẹṣẹ̀ àwọn ènìyàn mímọ́ rẹ̀ mọ́. Àwọn ènìyàn búburú ni yóò dákẹ́ ní òkùnkùn.
0: Sọ kọ̀ọ̀kan.
1: Nípa agbára kò sí ọkùnrin tí yóò borí. A ó fọ́ àwọn ọ̀tá olúwa tútú.
0: Ẹ jáde mẹ́lá lẹ́tọ́ lẹ́jọ́ wa ti lọ. A ó fọ́ ọ̀tá àwọn olúwa tútú. Sọ pé ọ̀tá ààrẹ ọ̀tá olúwa ni. Olúwa ṣe kíni o? Òun ó fọ́ wọn tútú. Aláìdẹ̀ ló máa fọ́ wọn tútú. A jọ gbàdúrà ẹ̀gàn rẹ̀ ó sì dògo. Ẹja dókè lọ́hùn ká tó gba ìpè bíi méjì sí mẹ́ta ká tó máa lọ lé.

0: Yorùbá mu o kékékéké.
1: Tún gbé bó ṣe máa ń ṣe dé o.
0: Nínú ìjọ Light of Sufficient Bible Church.
1: Tó wà ní zone A.
0: Lẹ́yìn Capital Hotel.
1: Òṣogbo.
0: Bí ìpàdé wọn ṣe ń lọ rèé o.
1: Agogo méje àbò wúrọ̀.
0: Nìsín ọjọ́ ìsinmi.
1: Bákan náà.
0: Ní gbogbo aago mẹ́sàn-án àárọ̀ gbogbo ọjọ́ Tuesday.
1: Ní wákàtí ìṣẹ́gun.
0: Àti cancel fún gbogbo ènìyàn.
1: Parí gbogbo rẹ̀.
0: Ní gbogbo ọjọ́ Friday.
1: Làwọn máa pàdé Ọlọ́run bàbá bò báyọ̀.
0: Lórí òkè Glorification Monday.
1: Tó wà lẹ́gbẹ̀ẹ́ Coca.
0: Lẹ́yìn School of Science.
1: Nílùú Ìkírun.
0: Ní gbogbo aago mẹ́sàn-án òwúrọ̀.
1: Sí méjìlá ọ̀sán.
0: Pẹ̀lú ikọ̀ Olódùmarè.
1: Professor and Evangelist Doctor.
0: Olúwarẹ̀ Mílẹ́kún Ajíbọ́dẹ bàbá bò báyọ̀.
1: Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé.
0: Ẹ lè pé bàbá bò báyọ̀.
1: Sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn.
0: 080-3-93-08-89.
1: Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí.
0: Ẹ pè é
1: gbà tọ́rọ̀ bàbá bò báyọ̀ ń bẹ nítòsí ẹ.
2: Jẹ́nu ọ̀sọ̀sẹ̀ tí wọ́n lò yẹ o, ló jẹ́ kí mo fẹ́ mi sọ ti ìlọrin dáadáa. Oko erin láwọn ti ṣe ní ọ̀la pẹ̀lú mo ti sọ àpèjúwe fún dáadáa ní ọpọ́sìtì White House Akọ Àgbàríkà Farms lára. A fẹ́ gba kọ́ọ̀lù bíi méjì sí mẹ́ta. Ìwọ́n ti ń bá rí kọ́ọ̀lù yẹn gbé wọlé lálẹ́ yìí àjàjọ gbàdúrà. Tí máa ti ń kú lórí ètò wákàtí kan, a gbàdúrà yẹn fún wákàtí kan. Ọmọ kùnmí Life and Direct. Studio line la fẹ́ lò báyìí. Studio line lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run yóò kàn ọ́.
3: Àmì Jésù.
2: Ìlérí Ọlọ́run yóò ṣẹ́ mọ́ ọ lára.
3: Àmì Jésù.
2: Ìlérí Ọlọ́run yóò ṣẹ́ mọ́ ọ lára.
3: Àmì Jésù.
2: 091-01-36-55-69-52 tàbí kò pe nọ́mbà tèmi gangan
3: 080-330-930-889-889
2: nọ́mbà rọ̀ fún fàyọ̀ gangan wà pè mí live direct by Madagbadua fún
4: 08-0-08-0-9-3-0-8-8-9
2: Hello.
5: Hello.
2: Eka lesa lati luwo ni.
5: Aduba.
2: Lati bo.
5: Aduba.
2: Oluwa ko gbadura fun yin.
5: Amen.
2: Jankari wa fa seyin ko Oluwa ka ko lara yin.
3: Amen Jesus.
2: Oro yo ja sayo o.
3: Amen Jesus.
2: E ja pade ni oko irin ni aro la yo dara fun yin.
5: Okay. Amen.
2: Hello.
5: Hello
2: Eka lati luwo ni.
5: Lati bo yin
2: da. Lati bo.
5: Okay.
2: Ìrànlọ́wọ́ aláìlẹ́nìkan Jésù ló ń jẹ́bẹ̀ kó dìde fún ìrànlọ́wọ́ yín.
3: Àmì Jésù.
2: Ìkórìtà tẹ́ wà tí ò tẹ́yìn lọ́rùn ayé kó mú yín kò ń bẹ̀.
3: Àmì Jésù.
2: Ẹ wá gbogbo ọ̀nà kẹrin mi lọ́la ṣẹ́gọ́sà ní ìlọrin ní oko irin yóò dára fún yín o. Hello. 080-080-330-930-889 Hello.
6: Hello sir.
2: Yo dara fun yin ma. Olorun igbedide ko gbe aye yin dide.
6: Amen.
2: Ile ko to ti ko si pada.
6: Amen.
2: E o fo fayo. Se lo rin lewa ma. E ja rira lo la se ti ma address bi moju yen. Amen. Ago mejo la ro lo ma bere. Hello.
6: Hello daddy.
2: E ra nu gba.
6: Amen.
2: Owo igbedide Olodumare ko gbe aye yin dide. Alagbara ika eniyan to ndanu ogun mo yin ko luwa gbagbara lowo e.
6: Amen.
2: Eni message je ka ria se lo ri lewa.
6: Be
2: ni sa. E ja ri ra lola ni oko irin se ti gbo yo dara fun e je ki n gbe ipe kan si. Hello.
6: Hello.
2: Lati luwo ni ma.
6: Ilorin ni
2: so. Ilekun anu yin si lale yi.
6: Amen.
2: Jankari wo aye ko luwa fina tako lara yin.
6: Amen.
2: E fo fayo o.
6: Amen.
2: Se ma adugbo ti mo juwo yen dada oko irin. E je kari ra nbe lo la ma se gbo te ba ti nbo ke pe mi mi ni le gba ipe kankan mo bayi ti ma ti nku lori eto ma fi wakati kan le ka jo gbadua number mi fe to pe fawon eyan yi o
3: 080-080-33-33-930-930-8
2: 08 0 3 3 9 3 0 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0 8 8 9 08 0 3 3 9 3 0
7: fire. Akori padi adura ni Oluwa fi opin si iya mi. Put an end to my suffering. Owo Oluwa kokuru lati gba ni o. Bi baba woni ba tin fadura jagun segun ninu aye awon eniyan ni fi fun ni charity. Na o ma tele ibala, iwosan, itusile, iselogo ati meriri ise iyanu oni gbeyi. Nibi kibi te ba gba wole si oko erin lori eri daju pe ekan White House alubarika. Iyana iwaju White House alubarika ni ke to si waju. Ibi ona Paris, let's read that of Salvation Bible Church. Olorun baba ko fa yo.